gbogbo àwọn àgbà níbi ìkásọ níbi ìgbẹ́gbẹ́gbẹ́. Ọ̀gá mi wá nínú ìjìnlẹ̀ èdè gbogbo ṣẹlẹ́dẹ̀ èdè wà tán lélẹ̀. Níbi ìdámọ̀ gbogbo ọyọ̀ nínú èdè gbogbo lọ́dún já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òwe ìmọ̀ ìjìnlẹ̀.

ni ẹ kojúmọ́ ẹ kojúmọ́ ẹ kojúmọ́ ẹ kojúmọ́ aláàárọ̀ ti tò ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ ló ní máa jẹ fún wa òní náà ni ogúnjọ́ oṣù keje ọdún 2026 gbogbo ohun tá a bá dáwọ́lé àjọ lágbára ẹlẹ́dùn máre bá a ṣe ń tò ó bá a ṣe ń kójọ kò kú ní túká kò ní fọ́nká lágbára ẹlẹ́dàá bond fm 92.9 náà lẹ́tí ń gbọ́ wa o 92.9 tó wà ní 1A Adékúnlé Fàjì ní GRA àgbọ̀lé ìjọba nìyẹn ní ìkẹjà onígbòǹgbò SCDA làwà tàbí ń dá gbẹ̀jọ̀gbẹ̀jọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti jí wa sí mọ́lẹ́ àlàyé lóòrọ̀ tòní tá a gbápọ̀ wa tó ṣeé gbé tá a gbẹ́sẹ̀ wa tó ṣeé gbé tá a lanu wa tá a sọ̀rọ̀ jáde tọ́rọ̀ náà sì ń ba ọ̀gbọ́n mu olúwa ò ṣe o torí ọ̀pọ̀ omi ló ti gba bí afárá kọjá ọ̀pọ̀ òjò lórọ̀ tílẹ̀ ti fi mu àwa rèé à ń bẹ láyé à ń bẹ láàyè a tún bẹ ní àyè ara wa àwọn ọ̀rọ̀ fáyọ̀ bí òṣọpẹ́ ọpẹ́ náà là á máa dú ìyìn là á máa fi fún olúdayé àṣẹ̀dá ọ̀run adúpẹ́ ò pẹ́ dá wa sí o òní ọjọ́ ajé àrájé ná àrájé lò àání lọ́wọ́ àání lápò àání nílé ìfowópamọ́ àání ní lọ́rùn gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ wọn á ní gbogbo ara báyìí ní ṣẹfúnṣẹ fúnfún ń ṣajé gbogbo ohun tá a bá dáwọ́lé ayọ̀rí sówó sáyọ̀ àti ìdùnnú ṣé ẹ gbàgbé bond fm 92.9 náà làwà tàbí ń dàbí ẹ̀dùn tààrọ̀ bí òwe wọ́n ní torí àìbámọ̀ náà ló jẹ́ kí a má máa ṣò sí oko kò ráyè kò jẹ́ ká gbìyànjú ká sa ipá wa gidigidi lónìí ní gbogbo ibi tí a bá bára wa láti ṣẹ́ wa bójútó àti bí o ti yẹ abiodun fọlọ́ṣọ lorúkọ tèmi ń jẹ́ àti sáìkọ́ ìkọ́ olókun ọ̀la ọmọ ju mẹ́rin ilẹ̀ bá jẹ́ àṣẹ lórí ká ṣe gbé orógbó lórí torí olórógbó lẹ̀bẹ̀ ṣọ̀gbó ká ṣe gbé obì lórí obì ní bí kú bárùn ká ṣe gbé ata lórí ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ bára yorùbá yálẹ̀ yorùbá bẹ́ẹ̀kọ́ bá ń wọlé téwé ń jáde nínú àwọn bẹ̀lẹ́bí máa dùn pé àìsàn náà àrùn náà kò ń ṣe jáde ṣe rí pé a ṣe pàtàkì àtàṣe kókó nígbèsí ayé ẹ̀dá ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ tọ́ba wá ṣe gbogbo ẹ̀ má jẹ́ àṣekà o bí ọba ṣèkà bí ìgbà téèyàn fi rí òwúlù dì ní bàbá sì kó aṣọ ni wọ́n á fi gbé ní sí i kò sáyọ̀ kò ṣe dìde èèyàn bá bọ́ra lẹ̀ wọn àjọ máa dò kò sáyọ̀ kò ṣe dìde èèyàn bá bọ́ra lẹ̀ wọn àjọ bọ́ kò sáyọ̀ kò ṣe dìde èèyàn bá bọ́ra lẹ̀ wọn àjọ àyá aṣọ lè dìde ènìyàn èèyàn tó wá bolára ju aṣọ lọ èèyàn láṣọ iye èèyàn èèyàn náà ló mú wa dá gọ̀jọ́ gọ̀jọ́ gọ̀jọ́ gọ̀jọ́ àdúpẹ́ o lágbára ọlọ́run lágbára ẹ̀dá gbogbo ẹ̀dá tá a mú wọra bí aṣọ ikú tó yáwò ní pa wọn lágbára ìdùnmọ̀rẹ̀ ìwọ tá a wá ń pè èèyàn kọ́lá máa pè ìgbà ló máa jẹ́ wa lágbára o iṣu nípa olódùmọ̀rẹ̀ bond fm lọ́wọ́ àti dọ̀tà abiodun fọlọ́ṣọ lórúkọ mi bá a bá dóde eré bàbá bá nínú làkọ́jú o ìbá bàbá mi tẹ́ ọ́ bọ́lá ìṣọ̀lá ọmọ ṣọ̀run ṣómú ìníporó ìporó lákíṣá ìporó mọ láṣẹ ìporó mọ kọ lọ́ràn ọmọba kọ́ni lọ́ràn ọmọba kọ́ni lẹ́jọ́ àwùjọ ọmọba tẹ́niwíjọ́ kí wọ́n òwúrọ̀ rẹ̀ má ba gbọ̀n ọ́lẹ̀ ṣómú yóò bí kẹ̀tẹ́ ó fi gbogbo ọmọ tí ẹ̀ bá gbogbo gbogbo ilẹ̀ rí sangan sangan àwọn lálókun márààrún omi abodògùn láàrin ọkọ̀ aborísù tòǹbòlò lébè àbí iṣu bàràkàtà lébè ẹni fẹ́ jíjà lè lọ ṣàfẹ́ kó lẹ́rù ọba o ìgboro lọ máa gẹ́ṣẹ́ ìkàrà kíkàkà ìkòkò lójú ọ̀tá tọ̀ rí iṣẹ́ tó máa pe lóògùn ọ̀fẹ́ o ẹ̀gbọ́n máa yẹ ẹni wọ́n lọ̀fà wọ́n máa yẹ ẹni wọ́n lòje ayé bàbá ọ̀ṣọ́run ṣómú ìlọ̀fẹ́ tí àrùn wọlé gẹ́gẹ́ lẹ́gbàálé ẹni

ibi to ti fara si ni awa lomo ba sun ma tilekun tori ki awon yaba ba mi o bi baba ile re ni o ba mi lo mi mo yeye mi o yeye mi omo balogun loke ere omo olosako osako ti won pe lo balufun asofun ti ja ire nto balufun ire ire ire nto balufun ibe baba ile re ni o je ko ye mi na ni mo ntoro loni ka ma si so ka ma si te ka ma si le te ki si se wa ko ma baraye nu laaro ti ti ni bond lawa lajiti dot na ta yi ile dun mari adugba o lo gbogbo eyan fe ni fe ri te fe ti kan ni yi te le se ke ma yi gbogbo eyin te si n pe wa a lagbegbe yin baba wa yakub lati kitu e ma binu ise n lo lori e o lagbara lagbara ile dun mari laipe jojo e ma gbo wa ni gbogbo dake ohun to ba da o se ma ri na ni e oni akiro kadun bo se ojo kan bayi na ya se aisan lagbara olohun aisan ti o pa wa ko ni se wa lagbara ile dun mari eleyi awayo n takara eyi ta n ba ko ama gbeyo gbeyo ma gbeyo gbeyo gbeyo ma gbeyo abere igbe saso ma gbeyo a ma gbeyo lagbara eleda lagbara eledun mari bon fm lati jota dikete ti ba pari atoto ni a lo gbo awon adura ro wa ni lana esin muslimi kristeni ati esin kan abalaye awa ta kese kese kese a ta lo si ori etu wa etu yin akoko akoko isotele ti o ma be kiri ago marun na ni akoko isotele wa ti di ago marun wakati ikisile na ni e ma gbo o ago marun kojo isedu 15 a fi ni mona pelu baba wa agbisor toyin owo eye ni ago marun kojo isedu 15 tó bá di aago márùn abọ agbọ ọrọ àgbà lẹyìn eléyìí agbọ ètò àbújọ ọjọ ṣerí ẹsùn bí ìṣẹlẹ kan ráńpẹ títí náà ní ọdún ojú ẹ tó bá di aago mẹfà kú ìṣẹdún mẹẹẹdọgbọn irú òwúrọ náà ló máa wọlé o pẹlú prophet peter olówó pọrọ kú àwọn èèyàn pè wọn ló ní iṣẹ ọba tó bá di aago mẹfà kú ìṣẹdún mẹẹẹdọgbọn bọnà ṣerí náà ni ẹ máa gbádùn apá kìíní nìyẹn tó wá di aago mẹ́fà lóní kọ́gó ètò wa ètò yín kókó inú ìwé ìròyìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òwe ọ̀pọ̀lọpọ̀ àkọlù èdè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa lágbára àkóónú ẹ̀ pọ̀ rẹ̀pẹ̀tẹ̀ ẹ fẹ́ oríṣiríṣi náà ni ẹ máa gbádùn àkọlù èdè náà ni oríṣiríṣi bí àti òwe rẹ̀pẹ̀tẹ̀ ilé láti aago mẹ́fà títí lọ ọlọ́kọ̀ọ́kọ́ gbọ́rọ̀ yun àánà tán ni tó bá di aago bíi méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn abala àgbéyẹ̀wò níbi tí ẹ ti láǹfààní láti dá sí ohun tí a fẹ́ gbéyẹ̀wò kí ni a fẹ́ gbéyẹ̀wò lónìí ló máa tún lágbára dáadáa torí pé nǹkan tó bá ṣèlú láǹfààní náà ni a máa ń gbéyẹ̀wò ètò ẹ̀sìn kúkú inú ìwé ìròyìn tiléeṣẹ́ bond fm tó sì jẹ́ pé a máa rí àṣeyọrí lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bọ́lá ti gbéyẹ̀wò jẹ́ pé ìjọba wọn sì gbìyànjú ẹ̀wọ̀n ṣẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ àwọn òfin tilẹ̀ tí wọ́n kó nísìnyí àṣekísà lórí ẹ̀ ní bond fm 92.9 ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbọ̀rẹ́ yàgbóró tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn àgbẹ̀ kan nípínlẹ̀ tí ń dà wọ́n láàmú kúrò ń bẹ́ẹ̀ ni àbí kí lẹ rò pé ó yẹ kí wọ́n ṣe kí lẹ rò pé ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ omíyalé torí pé àwọn àjọ èyí tí ó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ti rọ àwọn olùgbé àgbẹ̀ kí omíyalé àgbọ̀rẹ́ yàgbóró ń dà wọ́n láàmú láti gbọ́ ìkìlọ̀ kí wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ lásìkò yìí kí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ náà ni wọ́n ké tantan àmọ̀ràn ẹsẹ̀ sì gbọ́ àwọn olùgbé nípínlẹ̀ èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè náà ló jẹ́ pé wọ́n ti ní ìrírí omíyalé àgbàrá yàgbóró jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà báyìí omi ti bò ó ọ̀pọ̀lọpọ̀ ilé omi ti bò ó ọ̀pọ̀lọpọ̀ jẹ́ pé wọn ò lè lọ bí òwò wọn mọ́ abalọbábọ̀ ẹ̀ àmọ̀ tá à ń béèrè lọ́wọ́ ẹ̀yàn aráàlú náà ni

bẹ̀rù pé wọ́n lè ṣe ṣé bàbá ṣe kókó ṣe dáminù tó fi tó àwọn tó kọ́ ilé tí ojú ọ̀gbàrá ó ti nílé rí kò nílé mọ́ àgbàánú àdánwò ni kí ni kí ìjọba ṣe lórí ẹ̀ ni àmọ̀ràn yín tó bá di aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti di aago méje ààbọ̀ bọ́nà ṣe rí apá kejì náà ni ó gorí afẹ́fẹ́ pẹ̀lú ògo ọlọ́ aago mẹ́jọ á tún padà sí yàrá ìròyìn níbi tí a ti máa mú àwọn ìròyìn wá fún wa lẹ́yìn ìròyìn a máa wọ abala ọ̀rọ̀ ajé títí lọ di aago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún táàbọ̀ sí òrè pápá ẹ gbọ́ kísà nípa ti ìdíje ife ẹ̀yẹ èyí tí ó tẹnubẹ́pọ̀ ní orílẹ̀-èdè amẹ́ríkà ẹ̀wọ̀n kò lè dé mẹ́ta náà ló gbàlejò amẹ́ríkà ni canada àti mexico lọ́yẹ̀ tí wọ́n gbàlejò ife ẹ̀yẹ yìí kí ni àríwí sí àwọn afẹnugbá bọ́ọ̀lù wa ẹ̀yìn tí a máa yìí fún bọ́ọ̀dẹ̀ tó gbogbo ẹ̀ náà lọ máa já yín sí tán máa rẹ́ yín sí lórí rẹpẹtẹ àti lórí rẹgẹdẹ fún ìlẹsẹ bọ́ọ̀n fm láyé ti bẹ̀rẹ̀ ìmọ̀ bí wọ́n lè bá já sí rere láti gbogbo lórí ẹ̀ẹ́dẹ̀ ló gbọ́lẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀gbọ́ láti gbé ìlú lórí ebè níbi ikú bárùn láti gbé ata lórí ẹ̀mí tó ìjàta ẹ̀mí ẹ̀fẹ̀rẹ̀ kámásẹ̀gàkámásẹ̀ yóò wú ìlú tó sábà fún àtẹnu àti ìgbé nìkan tòsájẹ kò sí nídìí yorùbá bọ́ra lẹ̀ wọn àjẹmọ̀lẹ̀ aṣọ báyìí náà ni èyí tí èèyàn wọ́n wá ń bá dìsá ṣe ẹ̀ẹ́dẹ́rẹ́ àbàṣẹ àlàpà wọ́n bá sì wọ́n bá rẹ̀ o lásán lè rẹ́ ń kọjú eré ònà pàpàjẹ́ lásán àlùkò ń kọjú mọ̀mọ̀mọ̀ pé ó lè ba ẹ̀rẹ̀ lẹ́rù lásán ti ṣèlérí lọ́gbọ̀n kú tó gbà ké dání tó gbẹ̀gbọ̀n dání tó gbọ̀gbọ̀ dání ẹni tó fẹ́ jẹun tó máa jẹun o ìṣẹ́ bọ́pọ̀lọ̀ ṣe ń yan kántákántá lójú ẹlẹ́gbẹ̀ẹ́sí ìgbọ́dọ̀ yìí látà tó sábà mọ́pọ̀lọ́ tí òjò kọ̀ǹkọ̀ àágbéjì ilẹ̀ náà ni bond lawa 92.9 lẹ́gbọ̀n sí ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ẹ̀yẹ kásẹ̀lẹ̀ kó lórí bẹ́ẹ̀dì ẹ̀bọ̀ ojú yín iṣẹ́ ti yá lónìí monday iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí monday ẹ̀yìn ẹlẹgbẹ́ wa ẹ jẹ́ ká múra.

ọmọ ó sì ta òróró sí orí rẹ̀. Hallelujah. Èmi náà fẹ́ jẹ́ kó yẹ ayé pé gbogbo ẹ̀yin tó ń gbọ́ wa ọjọ́ ayé Monday ojú ọjọ́ májẹ̀mú. Bí bàbá yẹn ṣe dá májẹ̀mú ní tí ó ti ṣèyàn tó ti lálẹ́ àjá níyẹn tó ti kùkúta ṣe wọ̀nyí. Alámọ̀ gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ní ọjọ́ májẹ̀mú ni. Kò sí ń tó fún wa ní ìdánilójú pé èèyàn máa ní ọjọ́ Monday àárí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí mìíràn. Lẹ́nu pé yóò lọ sọ́fíìsì, lẹ́nu pé yóò lọ ṣọ́ọ̀bù, lẹ́nu pé yóò lọ bí ọjà àánú Ọlọ́run ló ń dá wa sí. Báwa náà ṣe wá ń lọ ká máa bá Ọlọ́run dá májẹ̀mú tó to Olúwa tó o bá ti dá mi sí. Wọ́n mọ ènìyàn lóde, wọ́n mọ bí ọjà. A lè mọ fún Ọlọ́run lọ ní ọ̀rọ̀ ọpẹ́ orúkọ ọjọ́ Monday ọjọ́ tó ṣe pàtàkì ni ká máa yin Ọlọ́run lóko. Ìjọ lónìí ìbá ti wá ń lọ lónìí ọjọ́ ajé ọjọ́ Monday ọjọ́ májẹ̀mú ṣẹlẹ̀ yanú àṣẹlẹ̀.

ṣẹ́bọ̀rẹ̀ agbẹ́ka ó ní kí ọwọ́ sàríró ohun ó pọ̀gùn ògùn kọ́ ogó jẹ́ ó pọṣú ọṣún kọ́ ọṣún jẹ́ ó pọ̀ bàtà lọ bàtà ríṣà ọba mákímákí lóde ọ̀jẹ́ ó pọ̀ wọ́n ò jẹ́ ọwọ́ polúpọ̀ fẹ́ gòkè àyànmọ́ ọmọ àkàtà yẹri yẹri wọ́n pọ̀ wọ́n ò jẹ́ ọ̀run ni làjọ́jú sókè.

Hey,

0: 11 to 15. Adéwòwáyé Cruz. Baruwa Ìpájà Lagos.
1: Ọ̀tá lè parọ́ mọ́ yọ̀.
0: Ẹni kan láìgé.
1: Ẹgbẹ́ eléyìí.
0: Iye dis everywhere.
1: Ọ̀tá lè gbá ń tó ní.
0: Ẹni kan tó
1: ti gbèsè.
0: Jẹ́.
1: Mo gbàdúrà àìkókò yìí. Gbogbo ẹ̀jẹ̀ wà nù gbèsè.
0: Tukuda in debt right now.
1: Ẹ máa jáde.
0: Come out of your debt.
1: Gbogbo ẹ̀jẹ̀ wà nù àhámọ́ gbèsè.
0: Tukuda in inside debt.
1: Ẹ jáde lórí
0: náà. Come out of your debt.
1: A tún ọ sílẹ̀.
0: Ní
1: orúkọ Ọlọ́run má jẹ́
0: iná.
1: Ẹ pé pásítọ̀rẹ̀ mi.
0: Pásítọ̀rẹ̀ mi ò lè
2: jẹ́rọ ètò àwọn. People of Ifo. Captain tuntun yìí ti dé oru. Have a new captain now. Gbogbo ẹ̀yà ara Ifo. People of Ifo. Ní ìyànà Kóka. Ìyànà Kóka. Vespa. Vespa. Bákòtò. Bákòtò. Ìyànà Ilógo. Ìyànà Ilógo. Oníyàlé. Oníyàlé. Àti Ajégúnlẹ̀. Àti Ajégúnlẹ̀. Bá a ti ń bọ̀ Sunday. Once you are coming on Sunday. Ẹ pé Mrs. Funke Sumibola. Call Mrs. Funke Sumibola. 070 072 3285 85 85 85 85. Jẹ́ ìpínlẹ̀ kan sí. Ẹni kọ́ ni tí wọ́n máa ta. 070 072 3285 85 85 85. Ẹ̀yin ará Kọ́lá. People of Kọ́lá. Ẹ pe Tóyin Martin. Ó Tóyin Martin. Lórí 080 080 65 65 71 71 5003 5003. Jẹ́ kí n tupè fún ọ. Ẹni kọ́ ni tí wọ́n máa ta.
1: Tóyin Martin.
2: Tóyin Martin.
1: Ó lọ máa pè.
2: You call her.
1: 080 080 65 65 71 71 5003 5003.
2: Ẹ̀yin ará Lambe. People of Lambe.
1: Akute.
2: Akute.
1: Motogun.
2: Motogun.
1: Ọ̀sẹ̀rẹ̀.
2: Ọ̀sẹ̀rẹ̀.
1: Kérédolú.
2: Kérédolú.
1: Kòyí òkè.
2: Kòyí òkè. Kòyí
1: ìsàlẹ̀.
2: Kòyí ìsàlẹ̀.
1: Màkílẹ́yìn.
2: Màkílẹ́yìn.
1: Ní ti Avenue.
2: Ní ti Avenue.
1: Lambe Junction.
2: Lambe Junction.
1: Abúlé Ọ̀ṣọ́.
2: Abúlé Ọ̀ṣọ́.
1: Òkè Àgbọ̀n.
2: Òkè Àgbọ̀n.
1: Abúlé Ọ̀pọ̀.
2: Abúlé Ọ̀pọ̀.

0: pẹ̀lú ọwọ́ agbára ńlá. Ó yẹ ní Tower Global Church, Fortress Line, 11/15, Adébọ̀wálé Close, Off Saturday Road, Baraske Block, Bàlúwẹ̀ Pàjá. Ẹ pé Prophet Aaron Ìkọ̀tún lórí 0032375708, 0032375708.
1: Àti ìdáraba, àti ìgbàlódé gbogbo.

0: ìyànjú lẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá a dítò rẹ ra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjà ètò ààbò a ṣe ọkùnrin láàrẹ rẹ láàrọ jìnnà o má bọkàn jẹ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú pẹpámọ́ṣẹ́ ọkọ láàrin ọjọ́ ààbò.
1: Èyí ni àdúrà òwúrọ̀ láti ní ìjọ The African Church, St. Peter's Blessed Aladigba Mission Field, number 30 Aladigba Street, Agege. Pẹ̀lú The Right Reverend T.J. Bamigbeye, Bishop of Aladigba Mission Field. Oya, ẹ̀jẹ̀ gbàdúrà.
2: Lọ ni ọba àwọn ọba kádúpẹ́ lọ́wọ́.
3: Ní gbogbo ọ̀nà ẹ ṣe o baba ni gbogbo ọ̀nà.

0: do
1: All those sorts not to drive you
0: home.

0: Ọlọ́run ni ó sì máa jí Ọlọ́run lọ. Gbogbo ìrìn àjò ayé ẹ̀dá láyé bí a bá súnmọ́ Ọlọ́run ká dúró ti Ọlọ́run òun náà ló lè ṣe é lówùúrọ̀ yìí. Gbogbo ohun tí ẹ rò pé ó ń bà yín lẹ́rù wẹ́rẹ́ ló máa ṣe o. Mo tún lọ sínú ni ẹ wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ohun ayé ti rò ẹ kò lè ṣiṣẹ́ wẹ́rẹ́ ló bá mi ṣe. Ọ̀rọ̀ yìí máa lójútùú.
1: Àmì jẹ́
0: kí ìyanu máa ṣẹlẹ̀.
1: Àmì.
0: Ẹ jẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí nínú ìwé Ezekiel 16:44.
1: Kí ẹ sí olúkúlùkù ènìyàn ń pòwe yìí sí ọ wípé bí ìyá ti rí bẹ́ẹ̀ ni ọmọ obìnrin rẹ̀.
0: Alleluia.
1: Alleluia.
0: À ń sọ̀rọ̀ ogun inú ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ ìbíbélì Ọlọ́run sọ fún wa pé gbọ́ gbogbo àwọn tí ń pòwe ló wípé bí ìyá ti rí lọmọ inú rẹ̀ rí. Ìyẹn ni pé nígbà mìíràn tí ènìyàn bá dúró wọ́n á sọ wípé á ọmọ lágbájá leléyìí láì ìyá lágbájá wọn ò rọ́mọ yìí rí. Ṣùgbọ́n ara mi ohun tí mò ń sọ nìyí wọ́n á ló fún ìjọba bẹ́ẹ̀ wọ́n á ló fi wà jòyẹ́ ẹ̀ kí là ń wí. Bẹ́ẹ̀ rèé tó bá jẹ́ ìwà ìkà ni ìyá yẹn wù orí ọmọ yẹn ló máa báǹsì lé lórí ọmọ yẹn ló máa jìyà ohun tí kì í ṣe tiẹ̀. Á bẹ̀rẹ̀ sí tinú ogun dé inú ogun á bẹ̀rẹ̀ sí tinú ìdààmú dé ìdààmú. Ẹ jẹ́ kí n lọ mẹ́díkálì lówùúrọ̀ yìí tí èèyàn bá dọ́ síbítù wọ́n á béèrè wọ́n á ní ṣé yẹ ẹ ni ó rò yẹ òní bàbá ẹ̀ ń kọ́ à wọ́n á wá pè yẹn ní primary root ìyẹn pé ogun inú ẹ̀jẹ̀ ogun tó le ni àǹtí ò kì í ṣe pé ò mọ̀ ọ́n ṣe lọ́dọ̀ ọkọ̀ ìwọ náà rí i pé ilé ọkọ̀ mẹ́ta ni mọ́mì dé kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó padà fọwọ́ sílé. Ìwọ náà ti wá wà nílé ọkọ̀ kejì àbí kó múra sọ́rọ̀ ayé rẹ o kó o bẹ̀rẹ̀ sí bá ogun inú ẹ̀jẹ̀ yìí sọ á pé èmi ò tún kọ̀ọ̀kan mọ́ ọ̀rọ̀ tí ò tó nǹkan amúkọ́mọbìnrin mi ò sí kúrò ní ọkọ̀. Bí ẹlòmíì bá gba ṣọ́ọ̀bù léni tó bá máa tó sùn mẹ́ta gbogbo àwọn tó wà láyìíká wọn á dẹ̀ dọ́tà ẹ̀ lójijì nítorí pé kò sí àṣeyọrí nínú ayé òbí tó bi àmọ́ o àfi bí Ọlọ́run bá ṣe kíni tó bá dá sí ọ̀rọ̀ yìí àǹtí ò ohun tí mo mú wá nìyí pé ogun inú ẹ̀jẹ̀ ogun tó le ni tẹ́nìyàn bá wa èèyàn wa ságẹ èèyàn wa sí oṣó eléyìí kò rí bẹ́ẹ̀ ó ní olúkúlùkù ẹni tí ń pòwe inú pòwe iṣẹ́ pé bí ìyá ti rí lọmọ inú rẹ̀ rí gbogbo ìrìn àjò bàbá láyé o bàbá ló fọṣọ gbẹ̀yìn obìnrin gbogbo àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá fẹ́ gbogbo wọn ni wọ́n kúrò bẹ̀. Yẹ́gẹ́ mọ̀ wípé kí bàbá yín tó láya ó ti wà ní 47 ìwọ náà ti ń lọ 42 kò tí ì sí obìnrin kankan nínú eléyìí ogun inú ẹ̀jẹ̀ ni. Ṣùgbọ́n mo sọ àsọ tẹ́lẹ̀ gbogbo ẹyin tí ogun yìí ń bá yà dópin láyé yín ìrànlọ́wọ́ aláìlénìyàn ó dìde fún yín ẹ gbọ́ o ìránṣẹ́ yìí ó kàwé níwọ̀n bá spusa àmọ́ lẹ́yìn eléyìí bó bá ríṣẹ́ kan ó máa jábọ́ wọ́n máa pè pé ó dá kó o ṣe kúkú lọ́ máa tajà síbẹ̀ náà ìjákulẹ̀ ni àmọ́ nígbà tí ọlọ́run ọba ọlọ́run afinimọ̀nà ọlọ́run wa sọ pé a alákùnrin kí ló ṣe ẹ́ níbo ló ti fọwọ́ fọná ẹ̀mí mímọ́ sọ wípé ìwọ ìránṣẹ́ yìí ní nǹkan bí ọmọ ọdún 7-8 ọmọ yìí wá rántí pé màmá tiẹ̀ ti kúrò lọ́dọ̀ bàbá lẹ́yìn tí màmá ẹ̀ kúrò bàbá ẹ̀ wá níyàwó mi àmọ́ ìyàwó yìí lọ́jọ́ kan tí ọmọ yìí ó kàn mú àbẹ́là ó bẹ̀rẹ̀ sí fi ra ọmọ yẹn lọ́wọ́ pẹ̀lú ẹ̀rín inú ọmọ yẹn dùn ó fun ní sweet kó máa la sójú àbí òjú ẹ ó lójú láti ọjọ́ tọmọ yìí ti ń láńlà ṣe wọ́n ń pè lọ́mọ ó ti dàgbà ó àmọ́ kò tí ì rí ọ̀nà àbáyọ sínú ayé ogun tó ń jà àmọ́ nígbà tó dọ́dọ̀ mi ọlọ́run afinimọ̀nà ọlọ́run fi mọ̀nà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà níbẹ̀ náà lógun yẹn ṣe kí ni ló parẹ́ sí àánú wá ṣe kí ni ó wà dìde gbọ́ ìwọ lè rí kan o tẹ́símúnì ayò ó máa fọ̀ jáde
1: láyé
0: ìrìn àjò rẹ máa ń ní
1: ìtumọ̀
0: ara mi nínú olúwa ohun tí mo wá sọ fún ẹlẹ́ẹ̀kan sí tó o bá ń ṣe yá láwù yá láwù ṣe yá àyáṣẹ́ yá àrẹ́ṣẹ́ ọlọ́run afinimọ̀nà ń dúró dé ẹ kò kọ́ ẹnikẹ́ni ó ń retí rẹ súnmọ́ ọlọ́run ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ ná rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yá pa wá dágbére bẹ́ṣẹ́ kan lè mọ̀ bí ó ṣe bẹ́ ọ. Ọlọ́run lajà kò lè rọ́jú rẹ̀ rẹ̀ rẹ̀. Ara mi Ọlọ́run ni mò ń introduce sí ẹ pé kó o gbàgbọ́ kó o súnmọ́ gbogbo ayé rẹ kó lè ṣe kí ni kó lè dun ìgbàgbé. Ẹ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi nìyí 080-333-411-94 Kejeje abadi pari program yi epe mi bolu ati nbe to nbe laye ari anugba
1: amen
0: mo dupe lowo gbogbo eyin ti ere itu afini mona lowo irawo alai leniyan o ma dide fun
1: yin
0: anu to soro gbagbo o ma fohun jade laye ati na ati loko ni ni lara be lo ma ri Jesus Christ Oluwa wa account wa ti a nlo o na ni ye 00318967 15 le kan se 00318967 15 access man to yin owo eye ohun lo wa nibe account keji wa fun eyin te be san ida mewa ati ore o na ni 23 24 95 95 67 lekan si 23 24 95 95 67 UBA CNS agbala no cathedral avenue madam iran lowo alai leniyan o ma dide fun yin
1: amen
0: e roju rere olorun
1: amen
0: be lo ma ri
1: amen
0: yesu oluwa wa
1: amen
2: ope pataki lojo baba wa Bishop Prophet Dr. T.O.S. Oweye J.P. Church ti yoro Olorun bo wa fun ile adura tabi ori nkan to ye loju gbogbo asoko ni ansa si ohun o se lo si odo baba ki won gbadura fun e ki won so ipile ogun to nja o kini o fa pelu oni abayo pe baba wa sori 08033341194 08033341194 I say bagbo dare o
3: happy ni mo na le to ti to ni sono ti to kan si igbala emi ati odu ti si isoro aye eni kini o ke isoro ti e wa bono wo gun aye ti yori lenu ija kule abugo lori oko tabi aye akano ko to ka to ri bi ohun te igbala eni se ni ki eni te lo soku ni ri anugba agbara idanbi ina pada ti sile iwo fun gbe fun wo ye ni ri ni oluwa iwo ni ko ma ti igbala re dola ma bo tara ti bi adura ti bi gaili ati ibuku repete ma to ni mo ri agba Bishop Prophet Dr. T.O.S. owo eje ti jo si ame Ìmọ̀lẹ̀ ọlọ́run tọ̀ àgbàlá àánú ẹ̀kọ́ta 5 Church Street Anísẹ́rẹ́ Ọ́f Mẹ́rọ̀n Road Ìgbàyè Lẹ́kọ̀ọ́ gbogbo ìgbà ni bàbá ń dáhùn àlejò lóhùn àǹfààní wà láti pé bàbá fún àdúrà tó yí 08033341194 lẹ́ẹ̀kan sí 08033341194 A fílẹ̀ mọ̀nà ìjẹ́ sí orí ìgbàlá.
2: Ẹgbẹ́wọ̀n pẹ̀lú wa nílé iṣẹ́ Bond FM ní ìjẹta. Ìròyìn kan jáde látọ̀dọ̀ àjọ tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ta mọ̀ sinẹ́mà. Wọ́n sì ń kìlọ̀ fún gbogbo ẹni tó ń gbé lẹ́bàá omi tàbí láwọn agbègbè tí ọ̀gbàrá òjò tuntun ń ṣiṣẹ́ pé kí wọ́n tètè dìgbàdìgbà wọn kúrò nítorí òjò láṣẹ ń bọ̀ wá lẹ́yìn ìsinmi oṣù August. Èmi àti bàbá kọ́ wọ́n sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ wọ́n ní ẹ̀rù tí ń bọ̀ ni ẹ̀rù kẹrinú oṣù July oṣù keje. Wọ́n ní ṣe ni ò rí lámilámi ni nígbà tí mo dẹ̀ máa wò ọkọ́ lóòótọ́ mo rí pé lámilámi ti ń jáde. Wọ́n ní tó bá ti ń jáde bẹ́ẹ̀ àti ń súnmọ́ àsìkò ẹ̀rù nìyẹn àjẹ́ pé ìkọ̀ mi ti wọ̀ ọ́ ayé ti yí padà. Ṣùgbọ́n lẹ́nìí oòrùn yóò rọ̀ dáadáa kódà láti nǹkan bí aago méje àárọ̀ yìí lọ ni yóò ti tọ̀ yòò lápá ẹgbẹ́ kan lójú sọ́mọ̀ yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ di aago méje alẹ́ ni. Bẹ́ẹ̀ náà ni ní ọ̀la ìyẹn Tuesday ìyẹn tí àyípadà ò bá níbà ojú ọjọ́ ni o torí pé bó ṣe wolúwa ọba bẹ́ẹ̀ náà ló ń ṣọlá ọlọ́run ọba lórí déédéé lọ́dọ̀. Àmọ́ lẹ́yìn náà ó ṣeé ṣe kí àyípadà débá ojú ọjọ́ díẹ̀ ráńpẹ́ lọ́wọ́ ọ̀sán pátápátá láàrin àsìkò yìí ẹ lè ṣàkíyèsí òjò wúníwúní tí á fún láwọn apá ibì kan bí ìṣẹ́jú mẹ́ta ni o. Lẹ́yìn oòrùn yóò tún gbá dànù gbogbo ìwọ oòrùn lẹ̀ pátá ni oòrùn yóò ti hàn lẹ́ni àti ọ̀la tó ojú ọjọ́ kò ní gbòdì lágbára nìkankan wa. Olúmìdé Ọlálérè Olúmọ̀ayé ti lórúkọ tèmi. Ẹ ṣé o Abiodun Fọlọ́nṣọ́ thank you sir.
4: FATC ìkéde pàtàkì. Hallelujah, hallelujah, hallelujah. Ìjọ CCC, Study of Trinity Cathedral, tó wà ní No. 3 Route F, Champion Estate, Orímẹ́rùnmú, Olówó Tẹ̀dó, Mòwe Ògùn State, pé ọ sí Sunday 7 tó kún fún àsọtẹ́lẹ̀ àti Wednesday 7 àsọtẹ́lẹ̀ tí yóò bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ oṣù keje ọdún yìí títí di ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún yìí. Aago mẹ́wàá àárọ̀ náà ni ìsìn àsọtẹ́lẹ̀ yìí ń bẹ̀rẹ̀. Àkórí níbo ló ti ṣubú? Yóò wá nínú ọgbà ilé ìjọsìn wọn tó wà ní No. 3 Road F Champion Estate, Orímẹ́rùnmú, Olówó Tẹ̀dó, Mòwe Ògùn State. Àwọn olùgbàlejò náà ni Venerable Evangelist Remi Ogunmẹ́kun àti Jehu Adékoyẹni. 09030000946 09030000946 Jesu Loluwa.

0: ayé tó ní ìtumọ̀. Limit 100 MTN. Àwọn àgbà ní ìgbà ọ̀wọ́n. Ó là á mọ iye ọ̀pọ̀. Ìgbà ẹ̀rùn là á mọ iye ejì. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ẹ̀rùn bá mú. A mọ̀ ní kójò òórọ̀, òjò ni wọ́n ń pè ní ejì. Ohun tí ò bá ṣe ni rí, a kì í mọ bí tí mọ ṣe wọ́n. Ẹni tó da owó ò bá sì darí. Kò lè mọ tí àìsówó a mọ́ fojú èèyàn rí. Ẹni tébi ò bá parí, kò lè mọ iye ayò. Tí ẹni tó bá sán fẹ̀sẹ̀ lù, olú lè mọ wu ilá aláṣepọ̀ fẹ̀sẹ̀ lù ẹ̀bà. Ó wá rí ilá aláṣepọ̀. Yóò mọ dò lẹ́nu rẹ̀ yegbàyegbà ni. Ẹnì kan bẹ lára àwọn ọ̀dọ́. Ó lóun ò mọ tí wọ́n ń pè ní ebi. Òun kàn mọ́ rí ọ́ngà. Ọ́ngà ebi nínú ìwé ni. Bébí bá fún ọ ní pàpà lagi. Ó mọ bí ọ́ngà ṣe mọ́ ga ni. Tí ó gàyàn sórí bẹ́ẹ̀dì nígbà tí ò sóun jẹ tí èèyàn jẹ. Ọlọ́run mọ́ débi ọ̀pá yín bí ò sì lè pa wá náà. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún. A kàn mọ́ dúra wa lọ nílé ayé ni. Torí pé ka ọ̀dọ́ gba. Ọ̀lọ́ olóńgìní. Ìlọ olóńgìní fi ń pekú nínú ilé. Bẹ́ẹ̀ ọ̀la ọ̀lọ́ làjù kìnìún. Ilé fi ń pa ẹran jẹ. Nínú ìjù àgbékalẹ̀ ilé ayé nìyẹn. A mọ̀ dúra wa lọ. Bí o bá wá jù yàn lọ. Tí ọlá ọrọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ gbìyànjú máa ṣàánú àwọn èèyàn. Ọlọ́run fẹ́ kó o ṣàánú àwọn èèyàn. Ní pàtàkì jùlọ nínú oṣù yìí, ohun tó nìkan kọ́ o. Bó bá jẹ́ wípé àmọ̀ràn lásán ni fẹ́ fi ṣàánú èèyàn, káyé tiẹ̀ náà tí yóò fi lójú òpó tí yóò rí nǹkan gidi tọ̀. Ṣàánú rẹ̀, mo ṣòwò tí ò lè pa ọ́ lára. Ṣàánú rẹ̀, àlàáfíà lẹ́nu kò ní. Tó lè ṣàánú rẹ̀ nípasẹ̀ owó tí ò rò ògùn àbí tójú ara rẹ̀. Ṣàánú aṣọ tí wo ò wọ̀ mọ́. Òun lásán òmúròde tẹlòmíì. Gbìyànjú kó o ṣàánú. Káàánú Ọlọ́run kò tún lè pọ̀ lórí rẹ. Ìka ọ̀dọ́ gba. Ọ̀rọ̀ àgbàtà wà ẹ o.
1: Ẹ jẹ́ àgbè.
0: Wọ́n ní kò mú kan, àlá kan, àfojúsùn kan. Ìkan nínú àwọn àdámọ̀ rẹ. Ṣùgbọ́n ìjàkùn rẹ kì í ṣẹ̀wọ̀n ọdún kan. Alákìtiyan tó lè ṣe tìrìtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Ó ní tòsí nìkan. Ó ní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kì í ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè. Ọ̀nà ọ̀lẹ nìkan láàyò gbà. Bí ìgbé ayé tó ní ìtumọ̀. Limit 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria. Olóṣolúbọ̀ ní ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa. Ẹ lọ sórí Instagram ọ̀rọ̀ àgbà 247. Ẹ lọ sórí TikTok ọ̀rọ̀.àgbà 82. Lórí Facebook ọ̀rọ̀ àgbà. Lórí ti email wa ọ̀rọ̀ àgbà 247@gmail.com. Bákan náà lórí YouTube wa. Mr. GRATV, a subscribe, a like, and a will go to number. Abdulrazak Abdelgani, Mr. GRA. Look on me. You may say MTN Nigeria. Look at Boke Labo Shupa. Owo omode, owo agbaka ki ito. Look at Lemo and Lo. Epi ukale.
2: Oro agba yehu. Eki agbe yehu. Oro agba yehu.
3: Band FM
4: 92.9.
5: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì olóòpọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
6: Gbogbo àyè tún Ọlọ́run ní òkè.
7: Hallelujah.
6: Àpòmọ́ ọjọ́ ajé mìíràn. Àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ

0: mo gbàdúrà fún ọ
1: lórúkọ Jésù.
0: Ẹ̀rí tó ń jẹ́ nípa Jésù, ayé mi dàrú mọ́ lọ. Ayé mi bàjẹ́ mọ́ lọ. Gbogbo ogun mẹ́wàá ti ja ẹni tí ó bá ti rí ìrìn àjò. Mẹ́wàá ni àkọ́kọ́ ni ogun ìràkọ̀rọ̀. Ogun ìràkọ̀rọ̀ ló máa ń ja ogun ẹni tí ò ní ọ̀rọ̀ rẹ̀. Gbọ́n tó bá ti ní ìrànlọ́wọ́ tí ò ní ìrànlọ́wọ́ ìròyìn ayọ̀. Ní tí ó mọ jà wọ́, àmì tí wọ́n máa rí. Láìsí àtọ́lọ́mọ àwọn fún ní ìròyìn ayọ̀, á tẹ ìràkọ̀rọ̀ mọ́lẹ̀. John chapter 5:5 ni wọ́n sọ, èmi náà rákòrò lọ bí omi. Ṣùgbọ́n kí n tó débẹ̀, àwọn tó léèyàn wọn ti ṣáájú mi. Ó bùn rákòrò ní ogun afàwòkọ́ ẹni ṣòfò. Tó yẹ kí n gbà ní ọmọ 20, wọ́n sọ di 40. Ìgbà mẹ́ta pé léèyàn ní láyè. Ìgbà àárọ̀ ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Ǹjẹ́ ẹ kó ti gbà láti ìgbà àárọ̀ rẹ̀? Gbogbo àárọ̀ wa ò kọjá 1 to 20. Gbogbo ọ̀sán wa kọjá 20 to 40. Láti 50 alẹ́ ti bẹ̀rẹ̀. Ó lè máa gbé wọ 80. Àti jùlọ àbọ̀lọ́ máa fún ìlérí ọ̀fẹ́. So ó tún yẹ kó gbà lọ́sàn-án tó máa bọ̀ sọ́dálẹ̀. Ó pè ní ọ́fíìsì ṣòfò wọn lọ́wọ́. Àwọn nǹkan kí wà téèyàn lè gbádùn lálẹ́ mọ́. Pàṣẹ́ǹtì tó lọ ra kẹ̀kẹ́ tó kọ wọ́ ìmísí olúwa sí ẹ̀rọ ìmísí ọ̀hún. Tó o bá ra mọ́tò gidi gbòòrò yìí lè tẹ́ ìsìnsì ọláyà mọ́. Ẹ pa kiní wọn pa mí. Nǹkan ṣẹlẹ̀ láyé. Gbogbo ẹni tó bá fẹ́ ròyìn ayọ̀ lọ jagun ìràkọ̀rọ̀. Ogun tí ń fa òkú ẹni ṣòfò. Ogun kejì tó gbọ́dọ̀ bájà tó bá fẹ́ ròyìn ayọ̀. Omi ogun àdágbé àdásọ. John chapter 5 yẹn ni mi ò léèyàn ni. 38 torí pé dẹ̀ léèyàn dẹ̀ wà lójú kan for 38 years. Ogun mi ò léèyàn. Ẹlòmíì ní ọpọlọ ṣàwó ní idea. Very creative. Witty ideas. Ṣùgbọ́n kò léèyàn tó máa support the vision. Bẹ́ẹ̀ni pastor mi wọ́n lánàá etí mi. Ṣùgbọ́n wọn léèyàn. Èrò lẹ́lòmíì ní ṣùgbọ́n léèyàn. Èèyàn ló dẹ̀ ń sọ̀yàn dèèyàn. Èrò lè sọ ọ́ dèèyàn. Tó yẹ pé ròyìn àwọn tó tẹ̀lé Jésù sá. Ó wọ́n ló bó àwọn kan 5,000 láìka obìnrin àtọmọdé. Ṣùgbọ́n nígbà tó ń fẹ́ pa Jésù kí gbogbo àwọn yẹn gan ya síbi tí wọ́n ti ń ṣẹjọ́ yẹn. Tí àpẹjọ́ yẹn á dàrú. Àárín wọn mọ́ sá. Wọ́n kàn jẹun ni wọ́n lọ èrò ni wọ́n sá. Gbogbo àwọn tó kójú èrò ni wọ́n. Ọwọ́ epo ni wọ́n bọ ọlá. Ẹjọ́ tó máa rí jẹ lọ́dọ̀ ẹ̀jọ́ ìgbà rí jẹ báyìí wọ́n gbà bó mi ìgbà lọ. Wọ́n ti ẹ̀ ní mọ̀ pé exist. Tẹ́lómi ìfikú gan wá ní nípa ó. Ogun àdágbé àdásọ ogun àbá. Dávidì ò jí èèyàn láyé àfìgbà tá a rí èèyàn sí. 1 Corinthians 12. Wọ́n ní wọ́n tọ Dávidì wá lójoojúmọ́ láti ràn lọ́wọ́ tó fi di ogun ńlá Olúwa. Lójoojúmọ́ sá. Tẹ bá gbóye àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ gan yẹn gan ti dorílẹ̀-èdè wọ́n ti di sọ́jà ìlú kan gan. Even àwọn fámìlì Benjamin tó jẹ́ ilé tó jókòó sórí ìtẹ́ sọ́ọ̀lù. Àwọn tí wọ́n bá àwọn ọmọ Ísákà ńkọ́. Àwọn tó mọ tí Ísíráẹ̀lì gbọ́dọ̀ ṣe lójoojúmọ́ wọ́n jókòó ti Dávidì ni sá. Ẹnìkan ń ṣàmì ogun àdágbé àdásọ yìí òní ló ṣẹ́ fún. Sọ pé bá ń ṣe. Ogun àdágbé àdásọ.
1: Ogun àdágbé àdásọ.
0: Ìkẹta tó bá fẹ́ ròyìn ayọ̀ ṣẹ́ ogun ìgbàgbé. Ayé máa ń gbàgbé yan. 2 Samuel 9:1. Ó ní Dávidì sì wí pé ṣé kò sí ẹnikẹ́ni ní ìdílé Saul kí èmi kó ṣe oore Olúwa fún. Wọ́n ní Mefibosé ti wà ní Lódìbárì bẹ́ẹ̀. Ó dẹ̀ ti wà ń bẹ́ for more than 20 years. Ìyẹn ni ọmọ Jonathan. Májẹ̀mú wà ṣùgbọ́n sá. Nǹkan ṣe wọ́n sá. Ìgbàgbé bá ti Mefibosé ti jẹ́. Mo bá Mefibosé ti. Ó dẹ̀ dẹ́ ní ìgbàgbé. Gbogbo tí wọ́n ti gbàgbé rẹ̀. Wọ́n máa rántí ọ. Sọ pé ẹ rántí
1: mi. Ẹ rántí mi.
0: Níbi tí ẹ ti gbàgbé. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa.
1: Ẹ rántí mi. Níbi tí ẹ ti gbàgbé.
0: Gbogbo ẹ máa fẹ́ ròyìn ayọ̀ jẹ́ kó jagun ìrántí. Wọ́n gbọ́dọ̀ rántí ẹ sá. Tí wọ́n bá rántí ẹ nǹkan ó ṣe ọ. Ayé máa ń gbàgbé èèyàn sá. Ayé máa ń gbàgbé èèyàn. Tí wọ́n bá di fàmì gbàgbé sí lára wọn á fi sí dọ́kúmẹ̀ntì ẹ̀. Fáìlì ẹ̀ wọ́n á gbàgbé ẹ̀. Wọ́n á dẹ̀ gbé fáìlì yẹn pamọ́. Torí wọ́n ti gbàgbé fáìlì yẹn. Lọ jagun ìgbàgbé o. Wọ́n gbọ́dọ̀ rántí ẹ sá. Wọ́n gbọ́dọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ rántí mi.
1: Ẹ gbọ́dọ̀ rántí mi.
0: Ẹ tan ìmọ́lẹ̀ síbi tí fáìlì ayọ̀ mi wà.
1: Gbogbo
0: ibi tí fáìlì ayọ̀ àwọn ọmọ mi wà. Ẹ bá ń tan ìmọ́lẹ̀ sí.
1: Ẹ bá ń tan ìmọ́lẹ̀ sí.
0: Ẹ̀mí ìgbàgbé jáde.
1: Ẹ̀mí ìgbàgbé jáde.
0: Ìgbàgbé burú sá. Odidi ẹ̀mí kan ni. Angẹ́lẹ̀ oṣù kan ní jẹ́rẹ̀. Gbogbo ẹni tí wọ́n wọ́n sọ ìgbàgbé fún. Ló máa yé ẹ̀mí iná bọ̀. Sọ pé aṣọ ìgbàgbé.
1: Aṣọ ìgbàgbé.
0: Tí wọ́n wọ̀ fún mi.
1: Tí wọ́n wọ̀ fún mi.
0: Inú ayé ẹ̀mí.
1: Inú ayé ẹ̀mí.
0: Kúrúkúrú ìgbàgbé.
1: Kúrúkúrú ìgbàgbé.
0: Gbogbo ilé iṣẹ́ mi mọ́lẹ̀.
1: Gbogbo ilé iṣẹ́ mi mọ́lẹ̀.
0: Tí ò jẹ́ kí oníbàárà ó wá.
1: Tí ò jẹ́ kó oníbàárà ó wá.
0: Kúrúkúrú ìgbàgbé.
1: Kúrúkúrú ìgbàgbé.
0: Tó bo fáìlì mi mọ́lẹ̀.
1: Tó bo fáìlì mi mọ́lẹ̀.
0: Ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀ Jésù.
0: Ó yá kapo.
1: Ó yá kapo.
0: Wọ́n bẹ̀rẹ̀ sí rántí mi.
1: Wọ́n bẹ̀rẹ̀ sí rántí mi.
0: Láti àárọ̀ yìí lọ.
1: Láti àárọ̀ yìí lọ.
0: Sọ pé ẹ máa rántí
1: mi. Ẹ máa rántí mi.
0: Láti àárọ̀ yìí lọ.
1: Láti àárọ̀ yìí lọ.
0: Ẹ rántí mi sí
1: rẹ. Ẹ rántí mi sírere.
0: Sọ pé wọn tún gbàgbé mi
1: mọ. Wọn tún gbàgbé mi mọ.
0: Wọn tún gbàgbé àwọn ọmọ mi
1: mọ. Wọn tún gbàgbé àwọn ọmọ mi mọ.
0: Abẹ̀ sí rántí mi lónìí.
1: Abẹ̀ sí rántí mi lónìí o.
0: Owó aláǹtakùn tó bò mí mọ́lẹ̀.
1: Owó aláǹtakùn tó bò mí mọ́lẹ̀.
0: Kákò lórí mi.
1: Kákò lórí mi.
0: Pẹ̀lú ilé mi mímọ́.
1: Pẹ̀lú ilé mi mímọ́.
0: Ìwà aláòkùnkùn.
1: Ìwà aláòkùnkùn.
0: Tó ń fàyè gba ìgbàgbé.
1: Tó ń fàyè gba ìgbàgbé.
0: Lánà.
1: Lánà.
0: Túwọ́ lára mi.
1: Túwọ́ lára mi.
0: Arántí mi láti òní.
1: Arántí mi láti òní.
0: Ìròyìn ayọ̀ mi máa jáde.
1: Ìròyìn ayọ̀ máa jáde.
0: Ní ibi gíga.
1: Ní ibi gíga.
0: Ọ̀sẹ̀ gangan ni mo nílò rẹ. Ìwé ìgbélù mi.
1: Ìwé ìgbélù mi.
0: Mo tu ọ́ lẹ̀.
1: Mo tu ọ́ lẹ̀.
0: Bísà àwọn ọmọ
1: mi. Bísà àwọn
0: ọmọ mi. Mo tu lẹ̀.
1: Mo tu lẹ̀.
0: Mo tu lẹ̀.
1: Mo tu lẹ̀.
0: Scholarship àwọn ọmọ mi.
1: Scholarship àwọn ọmọ mi.
0: Mo tu lẹ̀.
1: Mo tu lẹ̀.
0: Iṣẹ́ ayọ̀ àwọn ọmọ mi.
1: Iṣẹ́ ayọ̀ àwọn ọmọ mi.
0: Iṣẹ́ ìgbéga ńlá.
1: Iṣẹ́ ìgbéga ńlá.
0: Mo tu lẹ̀.
1: Mo tu lẹ̀.
0: Ọjọ́ ayọ̀ mi.
1: Ọjọ́ ayọ̀ mi.
0: Mo tu lẹ̀.
1: Mo tu lẹ̀.
0: Mo gba ìròyìn ayọ̀.
1: Mo gba ìròyìn ayọ̀.
0: Tó ṣòro gbàgbọ́.
1: Tó ṣòro gbàgbọ́.
0: Gbogbo ẹni tó jókòó lé ìròyìn ayọ̀ mi mọ́lẹ̀.
1: Gbogbo ẹni tó jókòó lé ìròyìn ayọ̀ mi mọ́lẹ̀.
0: Iná ṣì ń di
1: o. Iná ṣì ń di o.
0: Ẹ bọ́ra òkùnkùn.
1: Ẹ bọ́ra òkùnkùn.
0: Tó dúró sí ojú ọ̀nà ìròyìn ayọ̀
1: mi. Tó dúró sí ojú ọ̀nà ìròyìn ayọ̀ mi.
0: Mo fà ọ́ tu.
1: Mo fà ọ́ tu.
0: Pẹ̀lú ara olódùmarè.
1: Pẹ̀lú ara olódùmarè.
0: Ìròyìn ayọ̀ mi.
1: Ìròyìn ayọ̀ mi.
0: Máa jáde bọ̀.
1: Máa jáde bọ̀.
0: Láti òní lọ.
1: Láti òní lọ.
0: Àmì. Mo fóònù ẹyin dání yẹ kí n lọ gbàdúrà sí mo bá fóònù yẹn sọ̀rọ̀. Kò kàn fowó kan níbi etí mi wọ́n dẹ̀ rọ ṣe ọ̀rọ̀ bá fóònù yẹn jẹ́ ó di má jẹ̀mú. Mo ṣí ilẹ̀kùn fún ìròyìn ayọ̀. Gbogbo àlè tí wọ́n pa lé fóònù yẹn. Pé kó má ẹnìkan láti January kò dẹ̀ ṣe ẹni tó pè mí fún nǹkan ayọ̀. Ó ní aláàtì kankan wọ ní fóònù ìwọ kẹ̀. Ẹ̀yọ́ ti yí wọ́n padà báyìí. Agbára ti yí wọ́n padà. Sọ pé agbára ti yí wọ́n padà.
1: Agbára ti yí wọ́n padà.
0: Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí.
1: Agbára ti yí wọ́n padà.
0: Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan
1: sí. Agbára ti yí wọ́n padà.
0: Mo bá fóònù yẹn sọ.
1: Ní orúkọ Jésù.
0: Àlè tí wọ́n pa lé fóònù yẹn lórí óyá kó kádà ni.
1: Àmì.
0: Bẹ́ẹ̀ lolúwa wí.
1: Àmì.
0: Bẹ́ẹ̀ ni wòlíì sọ.
1: Àmì.
0: Lọ fi fóònù yẹn gbàròyìn ayọ̀.
1: Àmì.
0: Lọ́sẹ̀ yìí gangan.
1: Àmì.
0: Lọ gbàròyìn ayọ̀.
1: Àmì.
0: Bẹ́ẹ̀ lolúwa wí.
1: Àmì.
0: Bẹ́ẹ̀ ni wòlíì sọ.
1: Àmì.
0: O tún dààmú mọ́.
1: Àmì.
0: Alẹ́ ò tún dààmú
1: mọ́. Àmì.
0: Agbára Ọlọ́run wàrí tiẹ̀ gbá mọ́.
1: Àmì.
0: Wàrí tiẹ̀ gbá mọ́.
1: Àmì.
0: Láàárọ̀ yìí ní ìlú Ìkòròdú. Ìkòròdú táwọn ní àárọ̀ yìí. Ó máa ní agbára láti aago mẹ́fà sí aago mẹ́sàn-án. Olúwa yóò ṣèṣe agbára lọ́la lu ọ̀rẹ́gun ní ọ̀la. Ní aago mẹ́fà sí méje àárọ̀ méje sí mẹ́sàn-án mẹ́sàn-án sí méjìlá. Gbẹ̀yìn ìlú wa níkẹjà níbi tó gbẹ̀tì ní wọ́n tó gbẹ̀tì. Ní the seven of ni mo tó wọlé. Ibẹ̀ ni ìtìmọ̀ àwọn yàrá láwà níwájú Access Bank ní ẹ̀gbẹ́ Vista. Níbi seven of ni wọ́n tó gbẹ̀tì.
1: Ìpàdé rẹ̀ ní aago mẹ́wàá alẹ́.
0: Mercy Camp ní abúlé ọba. Gbogbo ibi tó bá ti ń gbọ̀n sọ pé òun lọ sí Magboro. Ní Magboro bus stop yẹn before MFM ló máa gbà wọlé. Wá ti gbà bẹ̀ níbi tó bá ti sọ náà ni wàá ti rí ọ̀kadà tàbí márúwá tàbí kóró pé tó ń lọ sí abúlé ọba. Ní Makogi, wọ́n máa ti náà lọ sí Mẹ́síkà, kò sí ẹni tí ò mọ bẹ̀ wọ́n sọ fún pé Mẹ́síkà ní abúlé ọba ní Makogi. Wọ́n ń gbé ọbọ̀. Wà láyé olúwa kó bu ọmọ
1: rẹ̀.
0: Bó o ti ń lọ ọlọ́run bọ̀ ọ lọ.
1: Àmì.
0: Jésù olúwa wa.
2: Ẹ mọ̀ pé fún àdúrà bá ti ń parí ètò.
0: 070-4912-3572.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí Olóòpọ̀ Ọ̀kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù lolúwa.

0: lára orin tí wọ́n kọjá lé ọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run lágbára ọlọ́run ni mo gbà á ládùúrà o torí pé orin ọpẹ́ orin ayọ̀ ni mo sì gbà á ládùúrà pé orin yẹn kò ní kan lẹ́nu ìwọ náà pé ẹ̀mí mímọ́ ẹ ṣe o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣe ẹ ṣe o.
1: À ń jáde lọ lórí ẹlẹ́dùnmọ̀rẹ́ ìjáde wa la máa pàdé àgbàgbọ́.
0: Bó o bá fi ẹ̀mí ìrù orin ọ̀sán lọ́wọ́ ọba.
1: A máa pàdé àgbàgbọ́.
0: Ọ́ tún wá pé ju gbogbo rẹ̀ lọ.
1: Bàbá.
0: Ju gbogbo rẹ̀ lọ.
1: Yóò jẹ́ wa.
0: Ju gbogbo rẹ̀ lọ Olúwa.

jẹ́ ọmọ ìjọ ìràpadà redeem tàbí o wà lára àwọn attack fi orí òkè ṣeré tàbí ọmọ ìjọ agbára àdúrà tá a mọ̀ sí Christ Apostolic Church CAC ó yẹ kó o lè mọ̀.

0: Ọlọ́run ẹ ṣe o.
1: Atọ́kọ́lé mi máa ń jẹ kó.
0: Ọlọ́run ẹ ṣe o. Ọlọ́run ẹ ṣe o. Ọlọ́run ẹ ṣe o. Ọlọ́run ẹ ṣe o. Ọlọ́run ẹ ṣe o. Ọlọ́run ẹ ṣe o.
1: Sórí rẹ̀ mo ṣe rọ̀mọ́. Atọ́kọ́lé mi máa ń jẹ kó tó kó.
0: Ọlọ́run ẹ ṣeun tàná. Ọlọ́run ẹ ṣeun tòní. Ọlọ́run atúndúpẹ́ ẹ̀tọ̀ lálẹ̀ pé Ọlọ́run ẹ ṣe. Torí a mọ̀ pé Ọlọ́run ni ẹ tóbi ẹ lágbára ẹ ga. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fi atóbara tì bí òkè òkè lẹ́yìn aṣòótọ́. Ìjìnlẹ̀ fi atóbara tì bí òkè ẹkùn ọkọ òkè ẹkùn ọkọ sátani. Ògbénú Wúndí Aṣọlá Ògbénú Adélébọ̀ Fọhùn. Arógun kó kú ó tó dé, Ìṣẹ́gun kó kú ó tó dé. Owó kẹ̀mbẹ̀ débi ìjà. Ẹ tóbi ọ̀run ò gbà yín. Ayé ò lè gbà yín. Mẹ́jẹ́ fi ọ̀run ṣe gbé tẹ́ fi ayé ṣe ìtìsẹ̀. Níbi tẹ́ ẹ tóbi dé ẹ tóbi Olúwa. Ọlọ́run ẹ tóbi o. Olúwa ẹ tóbi ẹ tóbi o. Ẹ tóbi. Olúwa ẹ dára o. Ẹ mọ̀ dára o. Lórí ayé wa. Kò sẹ́ni ta lè fi ṣá. Kàwé eyín o, torí pé ẹ tóbi Olúwa. Olúwa fi ti tóbi hàn nínú ayé mi lọ́sẹ̀ yáde olúwo kùnádé. Mary tó go kùnádé aya mi, ìfẹ́ adé okùnádé àtiré lolúwa okùnádé àwọn ọmọ mi méjì. Olúwa fi ti tóbi agbára hàn nínú ayé wa lọ́sẹ̀ yìí. Olúwa ní ọ̀nà àrà tuntun, ní ọ̀nà àrà ńlá, ní ọ̀nà iṣẹ́ ìyanu, ẹ fi agbára hàn nínú ayé wa lọ́sẹ̀ yìí. Wọ́n tó ń gbọ́ mi bó ṣe ń jáde lọ, Ọlọ́run yóò fi ti tóbi hàn nínú ayé rẹ. Ọdọ̀wọ́ rẹ Ọlọ́run, yes, yes, bẹ́ẹ̀ ni, Ọlọ́run, yes, bẹ́ẹ̀ ni. Ọdọ̀wọ́ yẹn Ọlọ́run. Ẹ máa kú ìdájí sa, ẹ kú ìdájí máa, ẹ kú ìdájí gbogbo ẹ̀yẹ ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin yẹn káàbọ̀ sórí ètò yín bọ́nà ṣe rí. Apá kìíní iléeṣẹ́ Bond 92.9 ogúnjọ́ nínú oṣù keje. Ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n aago mẹ́fà ti kun ìṣẹ́jú mẹ́jọ. Ẹ jẹ́ abọ́ sójú pópó Lagos Ìbàdàn Express Road wá sí kòrò dúró èmi kí n mórin ìrìn alàgbà Táyọ̀ Ọmọládé Wọ́rin. Wọ́n ló da wọ́n ló da gan lásìkò yìí ni o. Alàgbà Yẹmí ọ̀nà àpápá wọn wà bó bá dẹ̀ ti dá apá ẹgẹ wọn sọ fún alàgbà Yẹmí. 200 ilé epo ìsàlẹ̀ mo ti lé epo ìsàlẹ̀ 200 tó bá da aago mẹ́fà ó ti di 300.
2: Ìjẹ́
0: wà pa.
2: Wọ́n ló ṣe olè.
0: Èmi náà ti rí bẹ́ẹ̀.
2: Ẹjọ́ ẹ máa sọ fún ọ̀la fákúnmá wà kò sí sí ìlànà tó tọ́ sí bí òkè kò tèrè.
0: Ẹ jẹ́ ẹ lẹ́yìn fẹ́ ń parú ẹ̀ tó bá bóyá nǹkan fún wa mẹ́ tó wà nú ẹ̀. Ẹ jẹ́ àṣọ mi láàárọ̀ yóò yá lóṣòrí tẹ́wàá ẹ bó lẹ́jẹ̀ rìn débẹ̀ ṣé kò sí ìṣúwà kankan. Ọlọ́run ṣe.
2: Ìjọba
0: dájọ sílẹ̀.
2: Bẹ́ẹ̀ni
0: kẹ́ ẹni ṣe má sọ àyàmọ́ ẹ máa wájọ́ jù wa. Ẹgbẹ́ tàn mí pa.
1: Fún wa lálàáfíà ọ̀dọ̀ wa.
0: Ọlọ́run fún wa lálàáfíà tábí ìjọsẹ̀ yọ alàgbà Abájọ́ṣẹ́ lọlé àbọ́dọ́ àlèlẹ́ tútùn. Iná mọ̀ èmi náà máa ń gbòòrùn. Ṣé bókùnrin bá jẹ́ ṣe ìṣìná tán àbómi jẹ́ ṣe ìṣìná tán olúborí máa ń mọ̀ máa ń gbòòrùn ìṣìná lára wọn.
3: Ẹ̀wọ̀n pààyà o. Àwọn ọ̀gọ́ wọn ti rọ ẹ̀wọ̀n gan jíkì ni mí.
0: Díkì tún ṣíkì ní ike. Ṣé díje ṣíkì jẹ́ díje ṣíkì tún ọlọ́sìn mẹ́wọ̀n.
3: Àní bàbá ti ọdẹ mi.
0: Bàbá yìí bàbá láwọn. Kò lè jẹ́ bàbá tiwa. Kò lè jẹ́ bàbá
3: tiwa. Àní bàbá tó ọdẹ mi.
0: Kò lè jẹ́ bàbá tiwa bàbá Adébóyè yín bàbá yín náà kárí-kárí Adébóyè wa kọ́. Bàbá láwọn orí ìsàbí bàbá ọdẹ tàbí bàbá àṣàlẹ̀ Èkó. Àwọn tó máa dé yìí bọ́lẹ̀ jẹ́ orí bóyá dikines yìí orí búrẹ́dì náà ọdẹ ni dikin ọ̀bá yọ.
3: Láti ẹ̀jìgbọ́ tí mo ti mọ̀.
0: Ọ̀nà
3: ẹ̀ sì dáná láti ẹ̀jìgbọ́ ẹ̀ tàbí jẹ́ ṣẹ̀rí. Ó sì dáná láti ìbẹ̀rẹ̀ náà tàbí ẹ̀jẹ̀ tó ẹgbẹ́ dá sí mọ̀ wà báyìí. Gbogbo ẹ̀ sì dáná.
0: Ẹ ṣe mo dúpẹ́.

Ìhòhò àdìẹ́ kan di.

Ayé ni mo se lati gbe ìtàlẹ̀. Ẹ̀kọ́ ìparí wa rẹ̀ o. Ẹni tó bá tó wojú ọkùnrin bó so de. Ìwọ náà jẹ́ ká yí aláyọ̀ tíṣẹ̀dá dá máa ń jẹ jáde. Òun ni ìṣó ìṣó bitters. Ayé dùn ún tí tọ́ka sí lè ra tó tó le. Sọ ìwọ ìṣó bitters wà lórí mi. Ìṣẹ́ ìlú ní kápsúlù àtàbọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè. Ìṣó ìṣó bitters. Ẹ̀bùn ìṣẹ̀dá fún mi.

Ṣiṣẹ́ PSP.

0: time of it. It's Kiva Kuma. Kiva Kuma.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún oníṣẹ́lẹ̀ ọmọ pàdélẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakò sórí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ojú gbogbo ó nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ọ̀wá súyà, àyẹ̀wẹ́fẹ̀ àbí chili àti kòlófì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò ṣe gbogbo oúnjẹ tá a ṣe bí ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́rin dàgbé.
0: Let's feed ball without the fans, eh? They play! As rules must be present, so must be fans. For the heartbeat of the game, and Pepsi Football Nation is here to celebrate you. Because it's your game, you lose! That's right, Pepsi Football Nation wants you, the fans, to enjoy the game your way with a chilled bottle of Pepsi. Pepsi Football Nation, your game, you lose! Follow at Pepsi _ Naija on social media for more info.
1: Kí mo bí bẹ́ẹ̀ tí àwọn ṣe máa ń tẹ̀tẹ̀jú tán ẹni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ síbi ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sìn ní ìran ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá fi mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oyún bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ ti jẹ́ 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ló ní ọmọ rìfẹ́ṣì ń tèmi o tó fi bẹ́ẹ̀rẹ̀ àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí onírò mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè mo gbé o dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ sí màá ti tọ̀
1: ṣé mi ò sọ fún ẹ.
3: Ìjára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́ta rẹ ṣe ogún ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ.
3: Jẹ́ ìgbádùn dẹ́ta rẹ nínú ẹlẹ́nu limit 100 MTN.
4: Ìjọ òkè yìí náà ti ṣe ìyanu Mojo Fire Miracle Ministries MFM gbọdọ̀ mẹ́gbàrí ìyà ìgbọdọ̀ ń pè wá sí àdúrà àgbáyé pé marathon prayer ti oṣù keje July 10-26 níbi tí àdúrà tí ó rẹ̀ bèbè fún ìyípadà látòkè wá àkórí the Lord of Hosts olúwa ọlọ́run àwọn ọmọ ogun àdúrà tún gbè jáde ní gbogbo ọjọ́ Wednesday lágbogbo mẹ́fà àbọ̀ àárọ̀ kùtùkùtù ní o àti ní gbogbo ọjọ́ Sunday láàgbo méje àárọ̀ oṣù July a máa gba àdúrà o àdúrà fàágùn marathon prayer for transformation àwọn tó ti wá lábẹ́ pété tipẹ́ nílé ìròyìn ọlọ́run ṣe ìgbà rẹ̀ ti gbani ibi ìdápàdé àdúrà ni Mojo Fire Miracle Ministry MFM ìgbọ̀gbọ̀ mega region ìgbọ̀gbọ̀ lẹ́kọ̀ọ́ 18 Alhaji Ede bus stop ládojúkọ Lagos home ẹ pé 08930403737 kí ìtọ́ni ẹ má gbẹ̀yìn pastor Sọlá Adéfẹ̀ mega region of Asia pastor Dr. Bike Olúkọlá alábòjútó àgbà MFM worldwide yẹsù ìgbéléwà.
5: Kò tora mọ̀tí fítárì nìyẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépéré.

ọjọ́ má le gbàgbé lójújọ́ oṣù keje 20th July torí pọ́jọ́ ìgbọ̀n ni mama aṣíwájú nínú ẹbí ọmọbabìnrin adébísí padékẹ́mi bello ní àgbègbè ìkẹ́rẹ́ èkìtì nípínlẹ̀ èkìtì kí ayé ẹlẹ́dẹ̀ lójúbọ̀ ṣe màmá rere tí kì í fi àdúrà ṣeré àwòkọ́ṣe gidi tó ń tọ́ ọ̀rọ̀ ènìyàn sọ́nà olùpèpè fún àlàáfíà àti ìṣọ̀kan nínú ẹbí àtàwùjọ ẹni tó nígbàgbọ́ nínú àǹfààní ẹ̀kọ́ tó yè kooro ẹni tó ń tọ́ àwọn ọmọ wẹ́wẹ́ sọ́nà láti bẹ̀rù ọlọ́run kí wọ́n tẹ pámọ́ṣẹ́ kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ara wọn ìyá wa adébísí padékẹ́mi bello igbákejì olùdarí FRCN kí wọ́n tó fẹ̀yìntì gbogbo ìlànà tẹ́ fi sílẹ̀ kò ní dìmẹ́ rí o bẹ́ẹ̀ni rere bá lọ a máa gbé lókan àyà àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ títí láéláé ni ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àti ìbátan ni wọ́n ṣe lédè lẹ́yìn màmá tí wọ́n sọ wípé ọmọbabìnrin adébísí ẹ máa sùn láyà jésù olùgbàlà

0: tẹ̀síwájú bọ́n fm láwà 92.9 rídíò fẹsọ̀wápọ̀ tó kárí ayé sábàdí abala àgbéyẹ̀wò láàárọ̀ ìkìlàfẹ́kẹ́ ìmọ̀ mẹ́yìn bẹ̀rẹ̀ òjòpó lọ́dẹ kájọ forí korí fi kùnlukùn lórí ẹ̀ ọ̀rọ̀ nípa omi yalé àgbàrá àgbòrò tó gbòde kan pẹ̀lú òjò àrọ̀rọ̀ látúnrọ̀ yìí ṣé ẹ sì mọ̀ pé sẹ́ ẹ̀rù ọ̀pá jẹ́ ẹsẹ̀ òkè jẹ́ amáyà sílé amáyà sóko àbàtà rẹ̀gẹ̀dẹ̀ wọ́n ti máa dòdò máa dòdò bójú bá ti ń rọ̀ báyìí ọjọ́ kan ṣoṣo a sì máa borí ọ̀dá ká tó bojú ká tó bojú rí a ti di omi tí ọmọ ayálé káàkiri bí omi ṣe wá ń pọ̀ káàkiri yìí ní orílẹ̀ wa nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ èkó yìí ariwo tí àwọn ìjọba àti àwọn aláṣẹ ń pa ni pé àwọn tí wọ́n ń bẹ ní ibi tí omi ti ń dà wọ́n láàmú kí wọ́n wá bòmí ìgbà lọ ṣé kí wọ́n wá bòmí ìgbà lọ́nà àbáyọ ni ibi tá à ń lọ láàárọ̀ inú o torí pé òjò ọ̀pẹ náà tó balẹ̀ àmọ́ ńgbà tó balẹ̀ a ti rọwọ́ ẹ̀ pé ọ̀fẹ́ kọjá bẹ́ẹ̀ àwọn àjọ oníṣẹ̀lẹ̀ pàjáwìrì ìta mọ̀ sinẹ́mà wọn ra wẹ́ẹ̀bẹ̀ sí gbogbo aráàlú pápá jùlọ àwọn tó ẹ̀kọ́ ń gbé ibi tí omi bá wáyé pé ẹ gbọ́ ìkìlọ̀ o wọ́n ní àti rí nǹkan kan pé òjò sì máa pọ̀ rẹpẹtẹ lọ́dún yìí pé omi sì máa yalé ọmọ àyàpò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba àpínlẹ̀ wa ń pariwo pápá jùlọ lẹ́kọ̀ọ́ yìí àníṣẹ́ ẹ̀yin èèyàn tó yẹ pé mọ̀ pé omi ń dà yín láàmú ládùúgbò tẹ wà ẹ wá bòmí ìgbà lọ àbí tí wọ́n bá ti àhálà wọn fẹ́ wá bòmí ìgbà lọ àná fẹ́ lọ kú bá àwọn ẹrù wọn kọ́ iṣẹ́ wọn kọ́ báwo ni fẹ́ ṣe gbá
1: owó náà lẹ ti gbọ́ yẹn o 0037888030 0037888030 wọ́n níyàn tí ò bá láṣọ méjì ṣó yẹ kó pè kan lákìsà èèyàn tí ò ní bòmí ẹ̀ẹ́bù ló fẹ́ gbà lọ.
0: ta ni ó gbà wọn lálejò mi tó bá lọ fẹ́ lọ sí bòmí àti pé ṣé kò yẹ kí àwọn ìjọba tètè máa pèsè àwọn lẹ́kàn ara ọ̀tọ̀ tó yẹ pé gbà tí àsìkò ìjọba dé báyìí ni àwọn èèyàn ó kó ẹrù tí wọ́n lọ síbẹ̀.
1: àbí gbàtà náà bá rí no road road close tatu torí bọ̀ àwọn ibi tá a ti mọ̀ pé omi wà tẹ́nìkan wọn fẹ́ talẹ̀ fàtó ní ọ́ lọ gbọ̀ngàn tó máa ń dà tẹ bá kọ́lé ẹ̀ báyìí báyìí làwọn bíríkì làṣì máa bá yín ṣe ẹ̀ wọ́n fẹ́ gbẹ́ kànáà kan ìjọba tẹ̀ ti ń gbẹ káwọn lè gbowó títí wọn ṣó tọ́ fún wa láti máa ń rí mọ́ ibi tá a ti mọ̀ pé wàhálà wà.
0: àtẹ̀jíṣẹ́ ní kẹtẹ o 08098444710 tàbí 07088154 07088154 kòkòrò ìwé ìròyìn tẹ̀síwájú.
1: ojú ẹ kí ni ìwé ìròyìn daily trust ni ó ti ṣèdèrè mi láàárọ̀ yìí wọ́n ní oúnjẹ lọ̀ríyàwọ̀ ẹ̀dá tí ń bá jẹ wọ́n ní kì í rò àmọ́ ló jẹ́ oúnjẹ tó ń ṣara lóore o kì í ṣe morí yìí máa jẹ́ morí tó máa jẹ́ ìdìkudì ládẹrùnkù ẹ̀dá tí bá ń di ikun rẹ̀.

0: ṣe o ko won ti gbo won si owo awon ti won ja ojagja won ti gbo owo osu won latori egberun mokan ni laadota lo sori egberun kan egberun lona ogorun kan naira eyin lo afa to je pe awon eyan bere si bi oro lo pe egberun lona ogorun kan naira owo osu to kere ju fun awon jagja gun pe ah je o le to won je o ta ba so ni po nje ti won to to je pe awon to je jagja so be loju ogun awon iyawo atawon mo won ko ki lo fe wo bukata won gba to je pe iye to ti ta ba gbo won kale iye to je owo nje ti won je lo jo ko ji 1589 naira lo bawo no ti wa fe se bawo lawon mo ati ya o se fe jeun e lo kai kuro ninu ewe ngele trust la aro yi
1: ninu we leadership to jade la aro to ni won ni bi ohun ti awon je ba to e ti a ki je ni oko baba si sare ka ma te baba wa da bi pe ko fe rogbo mo ka ma ku lo ma ku o o ma ni ti ore awon onisowo kekeke alagbode ni orilede wa nigeria ti a mo si micro small and medium sized enterprises msme latari kini won ni owo shop ati owo office won ni o gaga ara lasiko ta wa yi o won ni eto oraje ko tu wa bara re jakejado ipinle eko ipinle ogun olule wa abuja ati ilu port harcourt o won ni opolopo bayi ni won tin ti shop won pa ti won ti awon office won pa latari owo shop to gaga ara lawo office won gbogbo won ni owo ona ati awon owo mi tu wa fun to je pe awon landlord won ni won ko fowo kun lawon ibi ta fete kan yi eko ogun port harcourt ati olulewa abuja o opolopo ba awon oniwe iroyin soro enikan to je pe ohun ni ipile ti eko ka ba ni polowo oja awon agency ni won se branding and digital marketing adenike johnson onise eri lasiko ta wa yi awon ti rogbo orin da awon titi le office awon pa gbogbo awon osise awon ile ni won ti sise o kan si lo soda awon onibara awon ko lo ba won soro won ni gbogbo awon onibara ta won fe ba so to ma wa office tele latori ero ibani soro aye mode lawon ti johnson ta won wo ra won loju koju e ta mo si video call won ni awon onibara awon ti e gbadun e won ni gba ti landlord fe gbe mi awon lawon ri ogbon orin da o nigba to hun na soro enikan na to hun je onisowo abile kan ye mi si asaolu o ni ewo ile ile ti mo n gbe gangan o be lati lo ra cardboard o la fi di awon apabi kan la ba bere si sise wa nbe o latari pe kini o ni owo shop ati owo office o gaga ara koda gan ina na soro lawo to ni chinedu okafo o ni nkan to hun ta awon nkan ti awon tailor n lo ni o fashion accessory o ni gba to hun ri pe emi ohun fe bo office ohun o ya so di ile ko oja si warehouse ipe nisin ori whatsapp ati instagram lo tin taja fa awon eyan pe awon oni alupupu na lo ba won gbe lo ipe ogbon ta won daniel nigba te nikan na yo soro ipile ko lohun na wa abile kan chioma okoli oni ya ba lohun wa oni se ti e wa ri awon ise local government o fe mo po ja ota ba mu orisisi owo ipe mo to wa se gbogbo pe ah se won ni wa si won leko bayi ipe ile na la won wa o opolopo awon lo soro fun so akia akiajo ni abule egba o na ni ile bayi ni opolopo ti ntaja pe opolopo won fi curtain da ibi ti won sun si meji ni ti won si nda onibara lohun na won bi keji latari owo shop ati owo office to gaga ara ni ipile ko pe o to ta nje ba ti to eti aki je loko ninu we leadership leti ka laaro to
2: loje we kini we o in the nation laaro yi won ni afa imojo lojo pe gbogbo ti o godun bo wa kola jẹjẹ mọ ìpín gbèdéke ọjọ kọkànlélọgbọn ní oṣù kejì ọdún tàwẹ náà lágbẹ pọ súnmọ wo bí àwọn àjọ tó ń pa wọlé fún ìjọba tàwọn sí nigeria revenue service bọ ṣe fún àwọn tí wọn jẹ àwọn iléeṣẹ ńlọlọ ní gbèdéke wípé báyé báyé ká máa báyé ńdákọ tí oyè ń tọ yóò wà lẹyìn gidigbe ni wípé ìlànà ìsanwó orí eléètò jẹ ti ẹrọ ayélujára ní láti máa lò báyìí ẹni tí ọba wa ti ṣe tí o ti tẹ̀lé gbogbo àwọn àlàálẹ̀ ta ni láti tẹ̀lé lórí àti máa san owó orí lórí ẹ̀rọ ayélujára káwọ́ntọ̀ ń kó tètè lọ ṣe kó tó di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejì ọdún tàwọn ibẹ̀rẹ̀ ẹ̀kọ́ òun tọ̀hún yọ ọkàn dúró inú ẹ̀kọ́ o iléeṣẹ́ náà ni wọ́n sọ nímọ̀ pé wọ́n máa lé ní ẹgbẹ̀rún kan àwọn tó jẹ́ iléeṣẹ́ ńlá tó máa ń sanwó orí tó pọ̀ tó pé ní sáà àkọ́kọ́ ọdún 2026 wọn ò tí ì tẹ̀lé àwọn ìlànà yìí láti rí pé kí wọ́n sanwó yìí wọ́n wá ní àwọn aráwọ̀ ẹ̀bẹ̀ sí wọn ni o ìpé gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀bẹ̀ fọ́ jẹ́ oníléeṣẹ́ ńlá ńlá àbẹ́ iléeṣẹ́ ńlá tó pé ẹ̀kọ́ tẹ́ ẹ̀ tí ì sanwó yìí bọ́yá ẹ̀ tí ì mọ ìlànà tó ẹ gbà bí bẹ́ẹ̀ ṣe fẹ́ tọ́ lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé ẹ san àwọn owó orí wọ̀nyí wọ́n ní ẹ̀tẹ̀ san òbí bẹ́ẹ̀ kọ́ tó bá yẹ lè kọjá ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí wọ́n ní kẹ́kẹ́ ọgbẹ̀ o wọ́n ní ìránnilétí ìlàgbé pé wọ́n ní wọ́n ti kọ́ ṣe ní ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2020 tí wọ́n kéde wípé ní báyìí ìlànà tá a máa gbà fi san owó orí láwọn tó jẹ́ ti àwọn iléeṣẹ́ ńlá òun náà ní ìlànà tí wọ́n pè ní National e-invoicing and electronic fiscal system wọ́n ní àtúnmọ̀ sí merchant buyer solution pé ìlànà tó yẹ pé àwọn iléeṣẹ́ ńlá tó máa gbìyànjú láti máa tẹ̀lé nù nínú

0: ilẹ̀ fún àwọn kan bí àwọn agbẹjọ́rò ṣe wọ gbàgbọ́ wọn ni ẹni tó jẹ mínísítà fún ètò ìdájọ́ ní orílẹ̀ nàìjíríà alàgbà latif fagbemi san wọn ni òun sọ jẹ ààrẹ agbẹjọ́rò mazi afam osigbe pé ẹ̀bà súnkì ní ìjú àwọn báyìí kan ṣe ṣe wọn lélẹ̀ ló fi àwọn èèyàn ní pé ìjọba fẹ́ ṣàtìlẹ̀ fún rè jẹ́ kí wọ́n dìbò wọ fún oríkọsọ́lá bàdéjọ kú sọ̀yà o wọn ni ó kàwé ó ka kébírí o wọn ni bachelor of art méjì ló ní lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ní èdè sí àti ní ìtì ìmọ̀ òfin o wọ́n sì sọ gbogbo ibi tí ó ti ṣe wọ́n nínú ìyọwọ́ fún o bó ṣe jẹ́ pé oríkọsọ́lá bàdéjọ òkú sọ̀yà ẹ̀ tí àwọn agbẹjọ́rò tó finú fídọ̀ dìbò wọn fún náà ni ó wọlé látàrí pé wọ́n fún ìjọba fẹ́ yàn lé àwọn lórí nínú ìwé ìròyìn leadership ló wà tàbí kí bàdéjọ kú oríire tí ìjà ó lúborí gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo àjọ agbẹjọ́rò ní nàìjíríà o.
1: Did you help you get better?
2: Oh yeah, mommy, I'm better. Still struggling over this medicine.
1: Kiki just doesn't like taking medicines because these children's drugs get awful taste.
2: Awful taste? Have you tried Moxie?
1: Moxie? What else?
2: Yes, Moxie is a range of children's medicines that kids love and they can't resist. They work fast and taste pleasant.
3: This tastes great. I love it. More, please.
1: This is it, ice cream, you know. Medicine is only good in great amounts. I don't go sneaking back for more, okay?
2: No, my sis, we can't. Because every Moxie medicine bottle has a child-resistant cap. Which the children from opening it.
4: Moxie medicines are available in vitamin C, Pretamol, Loratadine, and Clofenilamine syrups. Available in pharmacy-wide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.

0: àti àwọn tí wọ́n ti tálọ lẹ́yìn. Dọ́ọ̀mọ̀ dọ́ọ̀mọ̀ títí air product tá a ti lè ṣe fáwọn ọmọdé wò lónìí. Nàìjíríà air product wà káàkiri ilé ìtajà. Ó yàtọ̀ sí 0704007861 0809993333. Nàìjíríà gbogbo ohun tí wọ́n nílò.
1: Aṣe ibọ̀ obìnrin pẹ̀lú ìjọ.
2: Ṣé ìdílé ìjọ ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pà. Wọ́n á ń bá sọ̀rọ̀ ìjọ.
1: Dèrò ìtẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti fọ́.

0: ọ̀pọ̀ ni ti tọ́ ní o ó lá ti ká tílé níbo kì í bá wọn mú òmù òmù àwọn ni wọ́n ṣe ọṣẹ ìyá ìjẹ̀bú para ọṣẹ ìyá ìjẹ̀bú túbẹ̀ gbogbo tí ọkọ̀ ara fẹ́yọnú àti ìṣẹ́gun àbò ìyá ìjẹ̀bú fẹ́ni tí ojú wa ṣíṣe ló ń ṣiṣẹ́ bí gbogbo ṣe nígbà tó jẹ́ pé ibi tá a bá ń rí lọ́nà àkókò mọ̀nà dé ọṣẹ ìyá ìjẹ̀bú kọjá àtẹnuròyìn 0 3 9 3 2 0 0 3 6 0 3 9 3 2 Lẹ́kọ̀sí 0 0 3 6 0 3 9 3 2 Ọṣẹ ìyá ìjẹ̀bú láti lé Tribo Medical Clinic Home wo kò kọ̀fáàmù ni.
1: Àjọ ètò ẹ̀kọ́ kárí ayé nípínlẹ̀ yìí la SUBEB kéde pé ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ìjọba nípínlẹ̀ yìí sáà ìgbẹ̀kọ 2026-2027 yóò wáyé lọ́jọ́ ìṣẹ́gun 28 July ní dédé aago méje òwúrọ̀. Ìkéde pàtó gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba àti ti aládàáni gbọ́dọ̀ ṣe àyẹ̀wò orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti ibùdó tí wọn yóò ti ṣèdánwò ṣàìdánwò. Wọ́n rọ àwọn olùkọ́, òbí àti alágbàtọ́ kí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tó kéde ibùdó ìdánwò. Wọn yóò kéde ibùdó pàtàkì tí àwọn ọmọ tí ẹ̀yà ara pè níjà yóò fi ṣèdánwò. Àwọn ìdánwò tí wọn yóò fi English, Mathematics, General Studies àti Yorùbá. Gbogbo ẹ̀kọ́ gbọ́dọ̀ ti wà níkàlẹ̀ láago méje òwúrọ̀. Bí ẹ bá fẹ́ àlàyé sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08032370155 08028288120. Alága àjọ LASUBEB Ọ̀mọ̀wé Akin Atunde Shitun olùkéde.
2: Ìgbà láti Fàtọ́dá Dams oníkàtẹ́ kàtẹ́sù lérè da ó dùn yògbà lájẹ́ ọ̀túnba Adéwálé Tọ́bánà Balógun fi ń kí ọba wa Alẹ́lúwà Ìtòyà Màjẹ́sì ọba láti Fàtọ́dá Dams Akínwùmí wàn oníkàtẹ́ kàtẹ́sù lérè First Ọba Ọ̀sùrù lérè àtọ̀dá tí ó bẹ̀bẹ̀ jòyè wà lóde ládé kó oríire àjọ̀dún ọdún mẹ́wàá lórí àpèrè ọba bala wọn yóò wáyé lọ́jọ́ Friday 24 July 2026 ní Royal Hall Street of Afolabi Dada Street Ìkàtẹ́ Sùrù lérè Lagos. Kábíyèsí o ọba Latif Àtọ́dá Adams oníkàtẹ́ ti Ìkàtẹ́ Sùrù lérè Adé Atẹ́lórí bàtà tẹ́lẹ́tẹ̀ ẹ̀ṣẹ́ ọba Jẹ́kọ́tẹ́ o olù Alhaji Ọ̀túnba Adéwálé Sábàbà Balógun Àwàlà.
3: Not gonna

0: ìyẹn alàgbà kádìrì ọbáfẹmi hamza tipẹ tí ìpínlẹ èkó ti ń gbàdúrà ipẹ kọlọ fún ọ ní ọmọ bíbí ìpínlẹ èkó tí ó ṣe gómìnà ọlọwà wòye ó fún ọ ní ọmọ bíbí ìpínlẹ èkó ṣe ọmọ bíbí ìpínlẹ èkó nìkan ó tún ìyẹn alàgbà kádìrì ọbáfẹmi hamza ṣokùnkùn tipẹ tí ìpínlẹ èkó ti ń gbàdúrà ipẹ kọlọ fún ọ ní ìpínlẹ èkó tí ó ṣe gómìnà ọlọwà wòye ó fún ọ ní bíbí ìpínlẹ èkó kí wọn ṣe ọmọ bíbí ìpínlẹ èkó nìkan ó tún ajẹ ọmọ ọba ní ìga egbe ní erékùṣù èkó lọhùnún wọn ni bàbá náà ó máa sọ dímọ tó lórí tẹlẹmù pé ìṣèjọba tóun máa ṣe bí ọlọ́mọba ti jẹ́ kí kẹ́dàá ṣe òun lóore ọdún 2027 ipe ìṣèjọba tí ó mú kí ìgbé ayé kó túbọ̀ dáa gbé ìpínlẹ̀ èkó ni gẹ́gẹ́ bí ìrántí àwọn ni o wọn sọ dímọ pé àwọn ìjú láti rí pé ibi tí àwọn tó bá ṣẹ́dé tó fọwọ́ tì sí ibẹ̀ làwọn kù lé ní kẹ́yìn sí ibi tí wọ́n bá ṣẹ́ dé wọn ni bákan náà jẹ́ pé ìdàgbàsókè amáyédẹrùn àwọn òmùlókùnkúndùn ètò ààbò àwọn jẹ́ kí ètò iléègbé housing àwọn jẹ́ kó wà jàbùrátà bákan náà nípèsè àyíká tó jíire environmental sustainability ìpè àwọn tún pé ìgbà ìgbàdùn gbogbo olùgbé ìpínlẹ̀ èkó ó jẹ́ àwọn ológun àwọn pé elétí gbóhùn gbàròyìn gbogbo tí wọ́n bá ti sọ làwọn máa gbọ́ citizen participation gẹ́gẹ́ bí alàgbà kádìrì ọbáfẹ́mi hamza ṣe sọ ní òfin ọ̀gbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí bí ìṣèjọba àwọn yóò ṣe rí wọn ní ṣẹ̀rí ẹni pè ní gómìnà ó kàn jẹ́ bí adarí fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn elétò tí wọ́n lo owó ìpínlẹ̀ tó bá jẹ́ gómìnà lé lórí sí ohun tí ó mú kí àwọn olùgbé ìpínlẹ̀ náà kí wọ́n rí dáa nínú ayé wọn ayé gbọ́dọ̀ dáa ju bí ó ṣe bá a lọ gómìnà gẹ́gẹ́ bí gómìnà ọ̀kadìrì ọbáfẹ́mi hamza wọ́n tún wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ni kíkọ́ ṣe pé ká ṣe àwọn iṣẹ́ àkànṣe nìkan o ṣùgbọ́n iṣẹ́ àkànṣe tó máa dáadáa nínú ayé ipa rere nínú ayé àwọn olùgbé ni ẹgbẹ́ gómìnà gbọ́dọ̀ ṣe pé gbogbo eléyìí làwọn máa ṣe o wọ́n mẹ́nu ba gbogbo àwọn kan tẹ́ pé wọ́n ti gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú aid wọ́n ti ṣe wọ́n ní wọ́n taari ìwé kan síta o wọ́n ní ìwé ọ̀hún ó dàbí ìfẹ́gbèsè apc manifesto tó jẹ́ pé ó lọ bí 500 ìwé tó sì mẹ́nuba àwọn ẹ̀ka bíi ètò ẹ̀kọ́ ilé ìgbòkègbodò ọkọ̀ ilé ìgbé ìpèsè omi ààbò àti ìsókè ètò ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì gómìnà lọ́wọ́ báyìí kádìrì ọbáfẹ́mi hamza tó fi jẹ́ adíje fún ẹgbẹ́ òṣèlú apc sí ipò gómìnà ìpínlẹ̀ èkó bọ́n ṣe sọ nípa ìran tí wọ́n ní fún ìpínlẹ̀ èkó.
1: kónú ìròyìn tẹ̀síwájú bond fm láwà 92.9 rédíò fẹsọ̀tò kárí ayé wọ́n ní ká fún alábẹ́lẹ́wọ́ lábẹ́ tó yanjú ká fún oníṣègùn lóhun tí ń ṣètò ògùn ẹ̀wọ́n ní ká má forí ògògò wẹ́tà tí òrò tó pé ọbẹ̀ yẹn náà ní ṣe èèyàn gbọ́dọ̀ fi anitọ́jẹ́ alága ìjọba ìbílẹ̀ olówó ẹnikẹ́ni ò torí pé ọba lọ́jẹ́ láàrin àwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo ní àwọn iṣẹ́ àkànṣe ilé ètò ìṣe ìjẹta ló ń tọ̀ ọ̀hún alàgbà látífù àṣewò ẹni tó yẹ pé ó tún ṣe bá ń bá làkàfàkì ní ìbàlógé o nípa èrò eléyìí tó ní irú àwọn aráàlú lágbára èyí tó wá ṣe báyìí òun náà ni ètò ìrú àwọn tí olóko lágbára pẹ̀lú mílíọ̀nù lọ́nà 50 million naira èyí ètò ìrónilágbára fún àwọn tí wọ́n jẹ́ 500 àwọn olùtajà ní ẹ̀ṣọ́mọlú wọn lórí àwọn iṣẹ́ àkànṣe ńlá tó jẹ́ iṣẹ́ ọlọ́kọ̀ọ̀kọ̀ gbọ́rọ̀ èyí

nípa egun títò wọ́n mọ̀ nípa rẹ̀ bí góńgó ni ilé iṣẹ́ adélẹ̀yẹ nature care wà ní 27B Prince Tunde Balogun Street òun náà ni Abeokuta Street Alhaja bus stop nílùú Ìdúmọ̀ ẹ pè wọ́n tàbí kẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08149335460 08149335460 08149335460 adélẹ̀yẹ nature care ọlọ́run ọba ní fún wọn ṣe ẹgbà bẹ́ẹ̀.

ìyàmù onírúurú iṣẹ́ ìyanu ìgbàlà kálúyọ ìbùkún àṣeyọrí àti èso ìdí fáwọn ìyá ìrètí níbi tí prophet adiola fashawe prophet evangelist ezekiel oladeji general evangelist cac nigeria kovasi àti ọgọrọ ọṣọ ọlọrun yóò ti máa ṣiṣẹ ìránṣẹ prophet evangelist kayode adiu abamadase lólùgbàlejò jésù lolúwa.

0: Rock Silver.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtọ̀. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lú nìkan ní ká ẹjẹ́ kan máa kó dọ̀tí yín ká sì máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nu lọ́nà àgbófinmu 1,250 náírà lowó ìtọrọ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 LOMA 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
2: Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù. Ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ̀ ò tí ì parí. Àmọ́ agbára rẹ̀ ò gbé mọ́. Gbogbo ìṣẹ́jú ló ń wo ago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń rẹ̀ ni lọ́sàn-án yẹn. Gbogbo wa máa rìn nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ̀ ò gbéṣẹ́ mọ́. Tí ìwúrí ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà. Reactor Energy Drink. Nítorí tí agbára rẹ̀ bá gbéra sókè, àfojúsùn rẹ̀ á ṣe déédé. Reactor Energy Drink. Ìpàṣẹ rẹ̀ á padà. Wàá parí iṣẹ́ lásìkò. Àwọn èròǹgbà rẹ̀ á wá sí ìpúṣẹ. Wàá ṣiṣẹ́ rẹ̀ lójú ọjọ́. Nítorí náà, tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró, rọrùn rẹ̀ sókè. Tí ìdíwọ̀n rẹ̀ pẹ̀lú Reactor Energy Drink. Reactor Energy Drink. Tí ìdíwọ̀n rẹ̀.
3: Àyíbá mọ̀, tẹ bá ní èyíkéyìí ọkọ̀ tó jẹ́ Nigeria used abandoned car, jeep, buses tó ti bàjẹ́ tàbí èyí tí ó ti gorí odó tó ń gbòògùn sí i lójoojúmọ́ tàbí èyí tí jíà àti ẹ́ńjẹ̀ ti bàjẹ́ tó ti park tipẹ́tipẹ́ sí mechanic workshop, school, church, street tàbí nínú compound yẹn. Bó sì jẹ́ ọkọ̀ tí ọjọ́ ti lọ lórí ẹ̀ ni tó fẹ́ tà á. Fira titun tó bá ìgbà mu tàbí o fẹ́ fi owó náà ṣe nǹkan rẹ̀. Bóyá ilé ló fẹ́ parí ni tàbí owó ilé ẹ̀kọ́ ọmọ ẹ tí wàá sì gba owó lọ́wọ́ kan lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Now now ọ́fíìsì wọn wà ní 188 Ìjẹsà Road, Ìtìrẹ, Lagos State. Pé iléeṣẹ́ Caldrizin Enterprises sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wà wá sọ̀dọ̀ yín tàbí kó WhatsApp wọn lórí 0808 9 29 86 74. Lẹ́ẹ̀kan sí 0808 9 29 86 74. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà náà wà gbowó ẹ̀.
4: Ó ní bí ká fẹ́ sètò tó yẹ ká sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.

0: FM. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Ojo Aje Monday. Eka for si ojo Aje Monday ti Eko ki ngba igbakugba. Eka for si ojo Aje Monday ojo ise. Ojo Aje Monday ojo Ojo Aje Monday ojo Aje. Ojo Aje Monday ojo gbogbo sise sise. Ojo Aje Monday ojo ti opolopo won ma tutu balamu balamu. Ojo Aje Monday ojo ti ologbon mo gbo. Ojo Aje Monday ojo ti oloye nlo mi. Alojo Aje Monday ojo ti onimo nlo mo. Ojo Aje Monday iduro fi bere oti be ni gbodoru. Ojo Aje Monday ti e ma ri okun ti o ma ga ara. Ojo Aje Monday e ni ri obirin ko sun pelebe sile rara ni won n ja awon je ni. Ojo Aje Monday e fa kesi pe opolopo isa ba se be lojo Aje Monday ile oti mi go papa won isa ba si la jojo Aje ko ti e ma si go o le towo so mo lo le. Ojo Aje Monday ti o ko ke ni ko joko ko ma mu ti ko ma sa ye ko ma se baaji. Ojo Aje Monday ojo Aje te fa kesi pe oju wa ma le gogo ni ipile Eko. Ojo Aje Monday te giga de la go meta oru te ba ro eyan ebo le nlo. Àwọn lọ́bí Ajé wọn lọ́bí iṣẹ́ wọn. Ọjọ́ Ajé Monday ọjọ́ Asúgbàrún Akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Èkó. Ọjọ́ Ajé Monday ọjọ́ kọlù ní kí n kọlù ẹ̀ lójú pópó torí mi ń kọjú ìwọ̀ ń kọjú. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ gbogbo ló ń bẹ̀rẹ̀ ta àjọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Mo lọ́jọ́ Ajé Monday ọjọ́ ìgbéga ni Fẹ́mi o. Ọjọ́ Ajé Monday ọjọ́ àṣeyọrí ni fún èdè Adéolúwa Adéfọlá ní Okun Adé Mr. Pilot. Ojo Aje Gemi Ojo Aje Monday Ojo Ayo Ojo Ojo Ayo Ojo Ure Ojo Ire Gbogbo Ojo Aje Monday Ojo Ire Gbogbo Gbogbo Eyin Te Gbo Mi Laaro Otuni Nitori Pe Ose Yi Ose Ayo Ni O Je Fun Yin Loruko Jesu Ojo Aje Monday Otuni Yo Bere Ojo Oserere Ninu Irin Ajo Tutun Nu Aye Yin Lose Yi Isala Ni Owo Oni lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ẹ ò ní ṣaláàní ohun tó dára. Mo gbà á rà fún láti inú ọkàn mi wá pẹ̀lú májẹ̀mú gbogbo orí òkè tó jẹ́ orí òkè Ọlọ́run ní tòótọ́. Bí orí òkè ọlọ́dẹ, orí òkè òkò yìí, orí òkè àbíyè. Mo gbà á rà fún gbogbo ẹni tó ń gbọ́ mi pẹ̀lú agbára tó ń bẹ lórí òkè ìwà padà ìjọ rìdíìm. Orí òkè orí iná Mountain of Fire àti gbogbo orí òkè tó ní àpẹẹrẹ Ọlọ́run nínú. Gbogbo aládùúgbò gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí. Níbi tí ìtura wà lọ́sẹ̀ yìí Ọlọ́run mú ẹ débẹ̀. Torí pé wọ́n fi ìnira lo ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù. Ṣálẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ayọ̀ ni ó mọ jẹ́jẹ́ ẹ̀. Ìròyìn ayọ̀ lórí ọkọ ìròyìn ayọ̀ lórí aya ìròyìn ayọ̀ lórí àwọn ọmọ rẹ̀. Ó yẹ máa rí fún ọ̀nìyàn ẹ káàbọ̀ sórí ètò gbọ́nà ìṣerí pẹ̀lú ọmọ yá Adéolúwa Adéfọlá ní Okun Adé Mr. Pilot ìjọba wọ́gbọ̀ àìkú dédé yẹ́dọ̀ nígbà tí alàgbà láàrin Akérèjọlá òṣìṣẹ́ ilé ìfowópamọ́ báǹkì tí wọ́n Mr. Pilot o yá pẹ́pẹ́ skátáskátá ìfọ àtàyàn ọyàn màá ní ọ̀nà àwọn lọ́nà ọkọ̀rọ̀dún lónìí mo ní kí ló dé. Wọ́n ní kò sá ẹsẹ̀ ní káàkiri ìlú. Ẹ ò fọjọ́ yẹn ní agbègbè kò rú lọ́wọ́ báyìí. Akínọ́lẹ̀ ṣẹlẹ̀kẹ̀. Mo ráwọ́ kí alàgbà láré sọ̀rọ̀ pé inú àgbò làwọn lọ́n gbà o. Ẹ̀dá kun kó tó di pé ẹnu àǹfààní àti pè ní ẹ̀yẹ jáṣe sùúrù. Lẹ́kẹ̀ ẹgbẹ́ ohun alukoro àjọ LASMA Alhaji Adébáwọ̀ Tàfíìk. Àwọn wá padà tú àṣírí tó ń ṣẹlẹ̀ mẹ́rẹ̀ fún wa. Ó yẹ gbọ́ o. Ẹyin ti ro ẹgbẹ́ mi dáadáa o.
1: Mr. Pilot, mo ní kí n fi tó yín létí ni o. A ní ìjàmbá ọkọ̀ tí ó ní ìjánu brake system ní alẹ́ àná ní Àlejẹ́ Junction láti máa lọ sínú Sábó. Ìròyìn tó kàn wá kó tó di pò ṣẹlẹ̀ ni pé ni wọ́n ní ó ní ìjánu brake. Àwọn ibi tó páàkì sí àwọn tó ń fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ pé kó sanwó láti páàkì kò ní owó tó ń fẹ́ san ló wá ní kó máa manage brake yìí lọ. Bó ṣe lọ ṣubú sí ẹbí Àlejẹ́ Junction ni ẹ tó dẹ̀ kọlu máa wá bí méjì àbí mẹ́ta. Gbogbo àwọn èèyàn náà pátá ni wọ́n ṣèṣe tó yẹ pé ní ọpẹ́lọpẹ́ àwọn àjọ LASMA tí wọ́n gbé wọn lọ sí hospital ní àná. Bẹ́ẹ̀ nísìnyí gbogbo fúláwà tó kó àti kó gbogbo fúláwà yẹn wọ́n ti kó kó ni ojú ọ̀nà. Aṣọ́bìnrin ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀. So tọ́yìn truck to motun yen na ku loju ona yen na ti wa nbe so lati round about ko reduce lati ma lo si sabo ko so na nibe better awon eyan wa to ma nbo lati be first gate to e bi won fe mu lo ko reduce round about ya na kon wa ni waju last man office kon ya nibe kon gba be jade kon wonu ko reduce be jade kon le fi jade si benson to ma dupo ni apodo last man office yen ya na kon tun wa na lowo alafia bayi kon ya nibe yen na won gba be jade si federal locus won fi continue journey won lo si itamaga maya isiwu won de tun le gba be lati tun jade si otown won fi lo gba otown won fi ma continue journey won ye la ni ka fi tun lo ti gbogbo an ton sese nbe ni won ti ko lo si hospital ni aliano e se
0: o wa ni ani ta fi gbe go e aruko won ajo lasma
2: aruko lo ke
0: o to yi be mo je npara bo lodo awaji ariba tafik e je sare lo todo arabiri madam temi tope e ma gbo ma lodo nko je sare fu awon won ni e je sare ka gbe lede gesi ni wa pa gbogbo eko so na kan lede omo lu abede abini bi ede yoruba e ma gbo ibere re ni ago meja meje ku seju mefa 6:54 a.m. madam temi tope ni serious impediment of trailer breakdown at Ikorodu garage roundabout kendo serious impediment ngo di ago meje ku iseju meta 6:57 a.m. madam ni no vehicular movement from Aruno bus stop to Ikorodu garage roundabout no vehicular movement mo para bo aso lede yoruba se ngo di ago meje ku iseju meta eno won ni traffic for it from Itoholo to Owode Onirin serious one from Itoholo to Owode Onirin serious traffic ngo di ago meje gerege 7 a.m. only no traffic from Owode Onirin to Ketu as at 7 a.m. koda won to fi si as at 7 a.m. ngo ya o di ago meje ko ja seju meje 7:07 only traffic from Ojota to Maryland traffic from Ojota to Maryland ngo wa di ago meje ko ja seju meri di logun 7:16 a.m. only traffic from Obanikoro to Fadeyi eje tu a o kini e so lede abinibi akoko ni won Mr. Pilot, lower ni ago meje lolu won ni opo afafa kan ni Ikorodu roundabout pe o taku o le ti dan kan le repete bawo ni salaye ni o awon won ja mo pe Aruna si Ikorodu garage ko si oko koko to nlo rara gbogbo e dipa ni awon ye ka mo pe Itoholo si Owode Onirin so ba ke oko nbembe la ago meje ku seju meta ngo da ago meje won ni ko si ba ke oko Owode Onirin si Ketu ngo wa di ago meje koja iseju meje won ni ojo ta simile land a o tin dipa gidi o ngo wa di ago meje koja iseju merin di logun 7:16 a.m. won ni oba nikoro si fade yi won lori bakan seri ona kon be loni to gba mi leru lati fere nigba ti ara gba bita lara ma ti so pe won si ori afala meko epa a bo la sese e je gogo bere bayi won ko pe oga agba fun ajo lasma ajo manager lasma dr lale konbakare oki oga ni mr pilot fokobale so n gbogbo eko ti won fokobale awon ni parogun ni lati ojo eti friday ni awon ti kon nipa fun lagos e public works pe abike ya se ori meko meko yin o tori pe bi afara e se lanu ramp lo ga pe lede gesi ramp won ni opening ramp o lanu ko to tu wa jere

0: tẹ̀síwájú láti lè ṣe Bond FM 92.9. Ẹ kú ojúmọ́ rẹ tó mọ wa láàárọ̀ tòní. A kú ìsinmi àná, a kú ìgbaradì fúnṣẹ́ tòní. Ìyẹn fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá tì sí lẹ́nu iṣẹ́ yín gẹ́gẹ́ bí àwa ṣe ti wà ń bíbá yín. Lágbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtẹ̀yìn gbogbo tí a jókòó tì gẹ́gẹ́ bí okòwò. A ní gbèrè ìtìjú, èmi ọjọ́ ajé. Ajé wa wá wálé, òwò wa wá wálé, owó àti ilé wa àti ṣe ibùgbé. Àbí kàmúkàmú ọrẹ́lú ọ̀gúnlá ìkè lórúkọ tèmi kókó ń tẹ̀síwájú ẹyẹ ò kí ń fapá kan fò àfà mi òsì múnáńkà ní wá gàrí tí a ẹ bá ń fi sí.
1: Bó ti jẹ́ pé talájé ò ṣáájé òun ni Ọlọ́run ló ní àìsìkí lọ́dọ̀ yóò ṣílẹ̀kùn rẹ̀ fún kálukú wa.
0: Ìjà
1: jẹ́ ànáfìrù láàhí wẹ̀lfàtìhó wọ́rọ̀ àìtàn náà sàn yẹ́dìkúlù náà fi dín ní wọ́stẹ̀ fèrò iná òkà nàtàwà bá ẹ ṣàmì
0: kẹfẹ́ ẹbọ̀ wà bẹ́ẹ̀
1: bó ṣe wà láàárọ̀ tó nínú ìyẹn náà tó ń kíkí.
0: Àní mú lọ jìnnà ṣẹ́kí báyìí mo lè fi iṣẹ́ yàn
1: kókó ń tẹ̀ síwájú.
0: Àwọn òwe ìròyìn wọn ti wà ní iwájú wa ní bíbà láàárọ̀ tòní tá máa mú lọ́kọ̀ọ̀kan ìjèjì. Ìwé ìròyìn Daily Trust òun náà ni mo kọ́ náà gan láàárọ̀ tòní ìwé ìròyìn The Nation òun náà wà wájú. Nínú ìwé ìròyìn Daily Trust òun náà ni wọ́n ti ń sọ di mímọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n wà ní ìpínlẹ̀ Benue ní àná òde òun náà ni wọ́n ti gbé ọ̀rọ̀ kan jáde o tí wọ́n sì ti ń sọ di mímọ̀ pé ọ̀rọ̀ kan eléyìí tó ń lọ ní ìgboro ayé tó yẹ pé rédíò ẹlẹ́jẹ̀ àwọn ni wọ́n ń gbé kiri. Ìròyìn inú mọ́ọ̀lù ẹni wọ́n ní ẹtú dànù eléyìí tí wọ́n sọ pé ó ń fẹ̀sùn kan ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Sẹ́nẹ̀tọ̀ George Akume ìpè wọ́n ń gbé ìgbésẹ̀ kan láti fi ẹnìkan tó jẹ́ pé ó ń takọ̀gbọ̀n lábẹ́ ẹgbẹ́ òṣèlú wọn ìyẹn Chief Michael Adueka SAN wọn ni wọ́n fi wọ́n ń gbìyànjú láti fi wọ́n jẹ gàba. Gẹ́bí ètò ìdìbò ṣe ń bọ̀ ní ọdún 2027 wọ́n sọ di mímọ̀ pé àwọn ẹgbẹ́ alátakò ìyẹn àwọn ẹgbẹ́ alátakò yìí wọ́n sọ di mímọ̀ pé ọ̀rọ̀ náà pé ìrọ̀.

0: kódà wọn ní owó òṣèlú nú wọn ní ìdí rẹ tó jẹ pé wọn taari ọrọ yìí síta láti rí wípé wọn bu àbùkù ẹgbẹ òṣèlú pdp àwọn èèyàn wọn sì bẹrẹ sí ní fi ojú àbùkù wọn kì í wò wọn wọn ní àtẹjáde kan eléyìí tí wọn taari síta ní àná òde yìí ìyẹn àwọn ẹgbẹ òṣèlú pdp ní ìpínlẹ benue wọn láti ọwọ ẹni tó jẹ akọwé ìlú koro wọn bright yima antio àwọn ẹgbẹ́ òṣèlú náà wọ́n sọ di mímọ̀ ìpè ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ gbé jáde ní láti rí pé ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ìyẹn tí jẹ́ sí gbogbogbò tí ó ń bọ̀ ní ọdún 2027 wípé wọ́n fi dàǹkọrú márùn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n bí ẹ bá ṣe ń dàrú òun náà làwọn ó máa tó tó nínú ẹgbẹ́ òṣèlú pdp gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde láàárọ̀ tó.
1: nínú ìwé ìròyìn the guardian tó jáde lówùúrọ̀ tòní ní àwọn àjọ tó gbógun ti egbòogi olóró ndlea sọ di mímọ̀ wípé ọwọ́ àwọn ti ba bàbá kan gampani ochika ogunọjì tó jẹ́ pé egbòogi olóró òun lòun yàn láàyò bàbá àádọ́rùn ọdún ni wọ́n pe bàbá ọ̀hún tó jẹ́ pé egbòogi olóró èyí tí wọ́n ká mọ́ àkàtà rẹ̀ lágbègbè ahoda lọ́jọ́ ìṣẹ́gun tuesday òyàlù lẹ́nu púpọ̀ o wọ́n ní wọ́n pe nǹkan ní skunk ọwọ́ rẹ̀ wọ́n ti bà wọ́n pe nǹkan ní tramadol ọwọ́ àgbàlagbà yìí wọ́n ti bà wọ́n ní ìrìn àjò rẹ̀ tó bá ti gbé láti rìn benin republic báyìí ó ń gbé bọ̀ nìyẹn o tó bá ti gbé dé togo ó ń gbé bọ̀ nàìjíríà nìyẹn o wọ́n lórílẹ̀‐èdè méjèèjì tó ti ń gbé ìrìn àjò ọ̀hún tó ti ń gbé gbòógì olówó ọ̀hún rìnrìn àjò wá nìyẹn o ó sì bá skunk lọ́wọ́ rẹ̀ tó bá tramadol lọ́wọ́ rẹ̀ èyí tó yẹ pé gbùrùgbùrù báyìí náà ló ń kà ẹgẹ́ bí ìròyìn ti ṣe gbé wípé àjọ ndlea wọn ni eléyìí kì í ṣe àwàdà o n tó ya lẹ́nu ń bẹ̀ ni wípé àgbàlagbà ni bàbá yìí kí ló fi egbòogi olóró burúkú báyìí ṣe lákàtà rẹ̀ wọn ni tó yàn láàyò láti máa fi ṣọ̀rọ̀ ajé láti ìlú togo benin republic wá sí ìpínlẹ̀ èkó òjíṣẹ́ ìrìn àjò rẹ̀ nìyẹn o gbogbo ẹ̀ ni wọ́n pa wọ́n sì kó wọ́n sì gbà á lọ́wọ́ rẹ̀ atóhun àti awakọ̀ rẹ̀ ni ọwọ́jọba tí ń jẹ́ mohammed luhu òun ni awakọ̀ rẹ̀ tí ọwọ́ jùmọ̀ pa àwọn méjèèjì nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ láàrin ọjọ́ 21 oṣù tó lọ àti ọjọ́ 22 oṣù tí a wà yìí ni wọ́n mú àwọn méjèèjì nígbà tí wọ́n rìnrìn àjò wà láti togo benin republic wá sí ìpínlẹ̀ èkó.
0: wọ́n bá jẹ́ ògùn olóró ló lọ láàárọ̀ tó ní jẹ́ ń tẹ̀lé ẹ nítorí pé kárí ìkápọ̀ yìí yẹ̀ ni yẹ̀ni àti pé ọ̀nà togo yìí òun náà lélẹ́yìí náà ti jẹyọ ògùn ó ṣe jẹ́ pé àwọn àjọ ndlea àwọn àjọ tó ń gbógun ti àwọn tí wọ́n ń ṣe dàrú kí ògùn olóró ní orílẹ̀-èdè wa nàìjíríà ti lọ sí orílẹ̀-èdè míì wọ́n mà ti ń sọ ọ́ di mímọ̀ láàárọ̀ tòní o tí wọ́n sì ń sọ fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe dàrú kí ògùn olóró wọ́n ń gbé ògùn olóró ipe bí ajá yín bá lo ogún ọdún láyé ẹ̀rùn ògùn ni à ń kọ́ ẹ̀ ń parẹ́ ṣé ẹ ní writing jù wá lọ ni a ní kẹ́ ẹ jáwọ́ nínú ògùn olóró ṣùgbọ́n ẹni lá ẹ̀ jáwọ́ wọn ni gbogbo yín àwọn ò máa ṣì yín lọ́bàárà ni o wọ́n sọ ọ́ di mímọ̀ bí ó ṣe jẹ́ pé wọ́n ń sọ ọ́ nínú ìwé ìròyìn daily trust láàárọ̀ yìí wípé àwọn ti ṣàbápàdé àwọn sì ti gbé ẹsẹ̀ lé ògùn olóró tí wọ́n pè ní tramadol eléyìí tó jẹ́ pé ó lé díẹ̀ ní mílíọ̀nù kan àti ààbọ̀ ìyẹn 1.63 million pills ìyẹn tẹ́bílẹ̀tì tramadol lòun náà ló jẹ́ pé wọn ni wọ́n ti gbẹ́sẹ̀ lé o eléyìí tó jẹ́ pé wọ́n ni wọ́n ṣe lọ́jọ́ sí inú àwọn ibìkan nínú ọkọ̀ afàyàfà eléyìí tó jẹ́ pé ó ń lọ sí ìpínlẹ̀ kánò wọ́n sọ ọ́ di mímọ̀ pé ajagun kankan kò dógun ṣe o àtìlẹ́yìn ló pọ̀ wọ́n ni àwọn ni tí wọ́n pè ní síndíkẹ̀tì yìí òun náà ló jẹ́ pé wọ́n ti fi ọ̀rọ̀ wọn tó àwọn létí tẹ́lẹ̀ yìí pé wọ́n máa ń gba ọ̀nà tó tí wọ́n pè ní láti togo lọ sí benin republic wá sí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn ọ̀nà yìí òun ni wọ́n ti ń ṣe okòwò tiwọn lórí ọ̀rọ̀ ògùn olóró bákan náà ni àjọ náà ni wọ́n tún kéde pé ọwọ́ àwọn tẹ bàbá kan ẹni 80 ọdún lòun ní ìpínlẹ̀ rivers wọn lọ́wọ́ tẹ arábìnrin kan parakò yìí oníṣòwò lòun o wọ́n sọ pé òun náà òun kó ògùn olóró tó jẹ́ pé ẹ̀yà ọ̀tàn tó le gidigidi òun kó wọlé láti orílẹ̀-èdè canada bákan náà ni wọ́n sọ pé arábìnrin kan ọmọ orílẹ̀-èdè ṣáàdì ni àti tọkọtaya kan àtàwọn míì lọ́pọ̀lọpọ̀ tí wọ́n tò bẹ ẹrẹbẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ṣùgbọ́n ẹ rántí pé kókó láǹkà níléeṣẹ́ bond fm wọn lọ́wọ́ wọn ti tẹ̀ wọ́n o tó sì jẹ́ pé gbogbo wọn ti wà nínú ayanran àwọn ìjọba níbi tí wọ́n ti ń kà bòròbòrò bí àwọn ti bí tó yí wọ́n fún gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdarí ẹ̀ka ìròyìn ìyẹn fẹ́mi babafẹ́mi bí ó ṣe ṣe ìfiléde láàárọ̀ tòní.
1: ó da kókó tẹ̀ síwájú nínú ìwé ìròyìn the guardian tó jáde lówùúrọ̀ tòní ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé iṣẹ́ tá a bá bẹni là á jẹ́ ọ̀wẹ́ tá a bá bẹni a kì í kó a kì í jí ní kùtùkùtù òwúrọ̀ kákọ́ṣẹ́ ẹ̀dá ẹni lo mu oga olopa nipinle ogun alagba bode ojaju ni gbe ipinija ka waju awon olopa lati sise won gege bi akose mose o ta mo si professionals ti won si kora won ni ijanu ti won lo se gaya lowo ati bimo e fun ani change nbe o gbo pe mo bimo ni se gege la gbogbo won wa bayi a ma ta ko saso ala awon olose olopa ni ki won gbadimo ise won ki won se bo to ati bo se ye kele yi ko le kuro ninu awon ise ti won ta abukuba lo le bi nigeria alagba bode ojaju ni gbe ipinija ika iwaju awon olopa nigba to se abewu si area command to nbe ni ifo lati koworin pelu won wi pe ya ise je omo alaseje ori omo alasela lati mu eto abo emi ati dukiya eni gburu si lekun ilu ifo nibe ni alagba bode ojaju ni ti so fun awon akegbe re wi pe e ma ri nbebe eni gbomojo e ma ri nbebe eni won paro mo o e ma ri nbebe eni won tashual takosashual are e ma ri nbebe awon iwa buruku to le ba ise olopa je lo le di nigeria oga olopa na won ni awon otele muye awon sise pelu won awon ileto sileto araalu si araalu awon sise pelu won koda alagba bode ojaju ni won fi ese kan de afin olula gboderi kini tin se olu ti lu ilaro oba abdul fatah korede akamo won se abewu si won nbe won si ko sara si awon lade lade ni lu ilaro lilu itori ati gbogbo awon loba loba nbe bi pe won ku ise tapun tapun oba wa ko sara si ojaju ni bi pe awon mo riri re awon si ma akosile re bi pe eni ti o gbagbe re ni pe gbogbo agbara re yi ko samulo re de lu ifo itori ati gbogbo ileto to nbe ni ipinle ogun ki wa baje ko le ba do won afiseyin egun alare ifise ta nu wero ni ja ja
0: koko nu wero yin te si waju lati le se bond fm 92.9 iri keja diare o na la wa ni number 1 adekunle faju number 1 to gbe epo seyin ninu wero yin daily trust la ro toni awon egbe oselu adc ni ipinle kebi won ma tin soro won tin fako mo opo eyo la ro toni o ti won tin salaye pe be fe beko eni ti o ti fi igba ko je minister fun eto idajo ni orilede wa nigeria yin abubakar malami saa ipe bi o jeje wahala ati idamu egbe edoju eko won ni gbo igbe ohun ni awon wa leni baba yi o iye awon egbe oselu adc ni ipinle kebi won so di mimo ipe gbogbo wahala eleyi ti won gbe ko loju nipa ti lilo sile ejo nipa ti pipe awon eyan jo le lori ipe koni da won duro lati ri pe awon feyin egbe oselu apc ti awon fi lele ninu eto idibo gbogbogbo eleyi to nbo ninu odun 2027 won so di mimo ninu atejade kan eleyi ti won taari jade leyin ipade ati atele morise eleyi ti awon agbagba ninu egbe na ti won se ni ipinle sakoto ni opo ese ti o poja atejade na ohun na ni won so di mimo ife ni to je alaga egbe oselu adc ni ipinle kebi engineer sufiano bala ati alaga eni to je alaga alaga elders forum egbe oselu na ni ipinle kebi yan alaji shewu aliu sambawa ni won bu owo lu ti won si taari e sita yi pe be fe be ko gbogbagba ohun na lawon duro ti abubakar malami lori eto eleru ori oko won lati dije fun ipo ni ipinle kebi ni odun 2027
1: kokonu eroyin te siwaju ninu weroyin na leadership to jade lowuro tuni ni gomina ipinle yobe ti so di mimo wi pe ogun ba bi ala alimajiri ohun o fe mo ni ipinle toni lo se gbe igbimo alabe sekele meji la kan kale kini won ma se ise ti won ma se ni pe ko lo fori kori fukun lokun bo se ma da ile ise le eyi to ma je ti imo ero to ma wulo fun awon odo ni ipinle yobe hun gege bi ri na ti se gbe wi pe gomina ipinle yobe o ti tambaki la o gbe igbese akin wi pe iya alagba mala mai malabuni o se ifilole awon igbimo na wi pe ile eko to ma je yobe institute of biomedical engineering technology won fe gbe kale laipe laijina lojuna ati lewaju nipa imojuto eto ilera imo technology idasile daada ati ipese owo sapo awon eniyan ti opin yo fi deba ka ma toro owo kiri laarin awon odo ni ipinle yobe nta gbo so di mimo wi pe loju ese ni won ti gbe adele akowi agba fun ijoba re dokita Muhammad Buje kale ati awon ale loro miran pe ki won bere ni tokutu gbogbo awon ile ise to jomo ti elero imo ijile lati jumo sise papo bi ile eko ogbo sidi agbekale o commissioner fun idabasoke eto eko ni ipile na ojogbon Muhammad Bello kawuwa ati awon akegbe re to ku ni won jumo buwolu ti won so jumo pe sise ni eto ohun yo ti yo di sise o be ni awon osise pelu vice chancellor ile eko to je ti Yobe State University ati awon ale loro leka eto eko won se ma gbe ile eko Yobe Biomedical Engineering Institution won ti se gbe kale o lowo fe babi ala ala bi abukata babi ala
0: ashiriya
1: babi ala ade olokun ade babi ala olowo fe ni pile Yobe mo ala bi abukata o tu ko sa ko gbana iwo 15 naira
0: beba ladika eje le jade
1: mo wo gidi jade adua la se fun e
0: beba ladika
1: ko ba adaba bambi ala lori 15 naira eja ko
0: to se yi se ti wa se ga ba bo ni

0: Ay, fui tu a decirme.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídá lẹ́nu lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ká sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídálẹ́nu lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 LOMA 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.
2: Ọjọ́ Málegbàgbé. Ọjọ́ Málegbàgbé lójújọ́ oṣù kejì 20th July. Torí pọ́jọ́ ìgàn ni màmá aṣíwájú nínú ẹbí ọmọbabìnrin Adébísí Fadékẹ́mi Bello ní Adégboyè Ìkẹ́rẹ́ Èkìtì nípínlẹ̀ Èkìtì kí ayé ẹlẹ́ṣẹ̀ tó dìbò ṣe. Màmá rere tí kìí fi àdúrà ṣeré àwòkọ́ṣe gidi tó ń tọ́ bọ̀rọ̀ ènìyàn sọ́nà olùpèpè fún àlàáfíà àti ìṣọ̀kan nínú ẹbí àtàwùjọ ẹni tó nígbàgbọ́ nínú àǹfààní ẹ̀kọ́ tó yẹ kóró ẹni tó ń tọ́ àwọn ọmọ wẹ́wẹ́ sọ́nà láti bẹ̀rù Ọlọ́run kí wọ́n tẹ pámọ́ṣẹ́ kí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ara wọn. Ìyá wa Adébísí Fadékẹ́mi Bello igbákejì olùdarí FRCA kí wọ́n tó fẹ̀yìntì gbogbo ìlànà tẹ́ fi sílẹ̀ kò ní dìmẹ́ rí o. Bẹ́ẹ̀ni rere bá lọ a máa gbé lóka àyà àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ títí láéláé ni. Ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àti ìbátan ni wọ́n ṣe lédè lẹ́yìn màmá tí wọ́n sọ wípé ọmọbabìnrin Adébísí ẹ máa sùn láyà Jésù olùgbàlà.
3: Fẹ́lá ni pẹ́pẹ́
4: ìrótì àsọlàfẹ́ hip-hop ní pẹ́pẹ́ ìjọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pà, ẹ wá ń dá sọ́rọ̀ ìjó.
4: Dèrò ǹkẹ́ lẹ́nu ẹ, èmi ti fọ kánú igbó alẹ́ òní. Ẹ dáyàn mọ́
5: ọbẹ̀lẹ́ o, kí ló fa tó tó mi?
3: Bàbá ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọ̀sọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
5: Bàbá àgbà tẹnubẹ́ bí lójú ṣe o pé orí egbògi bàbá àgbàdúrà mi gbà mo sọ̀pánù.
4: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kùrìbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀ ìyẹn ti dàtì sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan afinipamọ́ àwọn afiniṣẹ̀sín dìde mi já ojú tó bá fà kókó ẹni ṣòfò. A jẹ́ ìgbín wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajẹru Ìkọ̀tún Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859 Dèrò ǹkẹ́ òsì rẹ̀ gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.

0: gbogbo lókun kúrò ìsìlẹ̀ tẹ́rákù.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rákù.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain, or toothache. That's now why millions of people then trust Panadol Extra. Them don't prove in combination for clinics saying they give extra relief for pain weight tough. If you not be Panadol, enough it to be like Panadol. Make you always dey read the label before man use am. If the symptoms no come up after 3 days, I beg, go see your doctor or physician.
3: Una know say na more than 3 months person take dey sleep for 1 year. So where you dey sleep?
4: I sleep on Sarah Beauty.
5: I sleep on Sarah Flex.
6: I sleep on Sarah Liberty.
7: I sleep on Sarah Ultima.
8: I sleep on Sarah Prestige.
9: I sleep on Sarah Superstar.
10: I just bought my mom Sarah Omega.
11: Who sleep on Sarah Phone?
3: Only even me, I dey sleep for Sarah Phone. After the day's activities, when man don't tire, I go come lie down to cool my brain for Sarah Phone. Sarah Phone na more than mattress.
12: Sarah from comfort with our driver.
2: Not FM, that's 2.9.
13: Siwaju Bond FM Mulawa 92.9 ninu we royin the nation to jade lowuro toni ni won tin so dimo wi pe kaluku ma so tenu e kin wi temi ko wi ti e ma di e bi kokan lemi lori o Adije Dupo Gomina ni ipinle Ogun labi ase egbe oselu APC Senator Solomon Adeola Olamilekan ti gbogbo aye mo si yayi lo ti fi esun kun awo oloselu kan ti won je agba oje ni ipinle Ogun ti won so di mimo wi pe opo won ni o ni erongba dadasoke ilu lokun aya imotare ni nikan ni won ni fun afani ara won ati apo ara won lasan ni won ja fun o Solomon Olamilekan Adeola yayi ni soro yi to si fi esun kan awon kan o nigba ti won ba igimo awon iya laje baba laje takuroso se ipade ni ilu remo ni ekun eto dibo re ni laru nibe ni won ti so dimo bi won ti se fi esun kan senator iyabo oba sojo belo leyin to so pe ohun ko ninu egbe oselu APC latari pe won ko won da owo ipolongo ibo ohun pada fun ohun atowo pe ohun o je ipo ohun o dipo gomina ninu egbe oselu APC won da owo na pada fun ohun ni mo gba ti won ti mu enikan npo ni consensus governorship candidate won to ye kun won je owo ohun pada fun ohun ah nigba so di mimo wipe Solomon ni rara iru oro be ko da to rara ati wipe apo ara won nikan ni won du won o ni erongba lati na owo tabi ni erongba fun idagbasoke ipinle Ogun loju ese nbe ni go awon egbe Council of Iyalaje Babalaje tilure mo so dimo pe ki won lo fokan bale eyin Solomon Olamilekan Adeola yayi la won wa digbidigbi ti o fi di gomina ipinle Ogun gege bi en to le waju won Abileko Olufunke oye laja ti se so dimo pe digbidigbi o la won gbaruku ti senator Adeola yayi ti o fi di gomina ipinle Ogun tori pe teni teni tikisanta to pe awon iya loja babalaje o eyin re la won wa o ti se wa ni iwe royin the nation laaro yi re
1: o ti no wa gbo iwe royin the nation laaro toni ni bi so je pe orilede Nigeria Giants of Africa o ni won mo wa si oba ti gbe igbese to lati kan ni pa ipe won ti so di mimo wi pe wahala ti isele aburu eleyi to sele ni orilede South Africa ipe ki orilede Nigeria ipe orilede Nigeria tin pe ipe ki won dide si o ipe ko le ma lo be ki South Africa ki won ma pa awon eyan abi ki won ma so won de alabo ara ipe ko le ma lo be ipe ki won fi owo siko fi ki won fi mu won won so di mimo ninu iwe iroyin the nation laaro to ni ipe orilede Nigeria ti kepe ajo iwajo wa nje ore jo re yin ECOWAS lati ri pe won gbe oro na won gbe kuro ni agbegbe South Africa ni bi to tin du gbogbo gbogbo ipe ki won gbe lo si ajo o ajo African Union ni bi to je pe won ti ba won fi oju agba wo orilede Nigeria ati orilede Ghana ti won je opo gbogi ninu ninu ajo ECOWAS awon mejeji ni won para pe pelu awon ajo mi ni to je pe ajo orilede Africa awon mo orilede Africa ni won awon ni won para pe ni won bere si ni pe fun ipe ipe ki won gbe oro yi ki won fi owo owo ofin ni bi o se je pe orilede South Africa won bere si ni pa awon eyan ni ipa ifunlofosu ki won so awon mi ti won so won da labo ara tó sì jẹ́ iṣẹ́ ààrẹ wọn Cyril Ramaphosa ìṣe ló ń wòran tí kò sọ kọ̀kọ̀ sí ọ̀rọ̀ náà orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè míì eléyìí tí àwọn ọmọ wọn tí wọ́n ń gbé ní South Africa òun náà ló jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè South Africa wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlù tí wọ́n ń pa wọ́n ní ìpa ìfọlọ́kọ̀tì tí wọ́n sanwó dá láàbò ara tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ohun tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ ajé òun ni wọ́n ń kọlù tí wọ́n jí wọn lẹ́rù fún tí wọ́n jí wọn lówó kó wọ́n á sọ di mímọ̀ pé nípa ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè eléyìí tó yẹ pé orílẹ̀-èdè Nàìjíríà wà lára wọn òun náà ni wọ́n lọ kó àwọn ọmọ wọn kúrò ní orílẹ̀-èdè South Africa wọ́n wá sọ di mímọ̀ nínú ìwé ìròyìn pé kódà àwọn orílẹ̀-èdè àtòjẹ ti Africa tó mú légbé àwọn South Africa bíi Malawi, Zimbabwe, Lesotho, Botswana àti àwọn míì wọ́n ní gbogbo wọn náà ni wọ́n fara kọ́ṣẹ́ wàhálà tí àwọn ọmọ South Africa tí wọ́n ń dá sílẹ̀ tí wọ́n ń kọlu àwọn èèyàn ní ìkọlù tí wọ́n sì ń pa wọ́n ní ìpa ìfọlọ́pọ̀ nípa báyìí wọ́n ti ń sọ ọdún náà ìpèkè àjọ ECOWAS ẹ̀fi ọwọ́ kòfin ẹ̀fi mú orílẹ̀-èdè South Africa nípa àwọn àìdá tí wọ́n wù nínú ìwé ìròyìn The Nation òun náà ni ó ti jáde láàárọ̀
13: adúpẹ́ ọlọ́run tó fún wọn tààrọ̀ kì í ṣe
1: kókó ṣe ń tẹ̀síwájú
13: adúpẹ́ lọ́wọ́ olóòtú adúpẹ́ lọ́wọ́ adé olóòpọ̀ ayé bísọ́pà ìlú abífọ́tá àbíkẹ́ fà lórúkọ tó
1: ọrọ̀ ẹrúwà ògúnláìkè lórúkọ tèmi adúpẹ́ lọ́wọ́ bàbá màmá ìyá ẹ̀gbọ́n àbúrò tẹ ti bá àfẹ̀míjọba láti ìgbà tí kókó níwèé ti bẹ̀rẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn ti ẹ̀kọ́ lówó ọjà yín lágbára náà àtàjèrè àràjèrè kókó níwèé ìròyìn ó ń tẹ̀síwájú ọrọ̀ ajé a ó máa lọ sí abala ọrọ̀ ajé báyìí ọrọ̀ ẹrúwà ògúnláìkè lórúkọ tèmi ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yàn

0: aṣojú ilé-ẹ̀kọ́ dominion university nílùú ìbàdàn orúkọ yín àti orúkọ ilé-ẹ̀kọ́ tó ṣojú fún sáà.
1: orúkọ mi ni ọ̀gbẹ́ni olúwaṣẹ́un admission officer dominion university tó wà ní ìlú ìbàdàn ní ọ̀yọ́ state. lọ́wọ́lọ́wọ́ báyìí admission 2023-2027 ó ti wà ń tà. dominion university bẹ̀rẹ̀ ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ olúwa ni àti tó wà pẹ̀lú generational leader. àwọn kọ́ọ̀sì bíi microbiology, biochemistry, computer science, cyber security, software engineering, biotechnology, ìyẹnì ìlànà science, pẹ̀lú ìlànà art, mass communication, criminology, and security studies, accounting, business administration, economics, industrial, and personnel management. then we see ètò àwọn ìlera. we have nursing, public health, and medical laboratory science. then àwọn ètò ní program kan fún àwọn tí ò ṣe jam at cost depend. wọ́n yẹn tó bá ti ṣe jam tó dẹ̀ ti ní o level results by health results here. 5 credit wo o level results ní o wà pẹ̀lú nàìjíríà.
0: àbí ẹ̀ná tẹ̀.
1: bẹ́ẹ̀ni sá. so ìyẹn àtàwọn ọmọ yẹn bá ti stay for 9 months. they are eligible to go to 400 level. tí wọ́n bá ń ṣe jam tó dájú wọ́n gbèsè sílé fún ọdún kan. tí wọ́n bá wá ṣe program yẹn direct wọ́n máa lọ sí 400 level.
0: ìpẹ́tìpẹ́lẹ̀ tí máa ń sọ pé.
2: olúmọ̀ẹ́tì.
0: àwọn tó bá ń bọ̀ wá kọ́ máa wulẹ̀ bọ́dà pé òbí mi yóò máa ronú báyìí sí pé wọ́n lọ́n àti sọ owó skul tán. ó kún ẹrù tó mọ́ fẹ́ dì dání àyè sí ilé jọmátírẹ́sì dání bí wọ́n ti
1: and internet enable. àti gbogbo student ìyàpátá ni ó ń gbé nínú campus tiwa. kò sí pé wọ́n ń gbé bẹ́ẹ̀dì bọ̀ kò sí pé wọ́n ń pé tọ́ọ̀tì ìta ikọ̀ ìkọ̀wé àti àsùnwọ̀n ni wọ́n ní láti kó wa. the mattresses, the bed, the rooms have been allocated for students. gbogbo ibi tí wọ́n máa gbé ìwọ̀ tí wọ́n máa gbẹ̀ ló ti yà nínú ọgbà wọn.
0: owó sẹ́ẹ̀lì ẹ̀sẹ̀ àwọn ti sanwó lọ́wọ́ skul ní àbáwọn
1: Thank you.

0: sure paracetamol. Now, Daily Mist Industries, then make them.
1: If you're not better for 3 days, I will go see your doctor.
2: Àwọn èèyàn kí mobility àwọn ṣe máa tètè dé tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi ò máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá fi mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún un tí oyún bá ti gbọ́ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Máa ṣe cloud backup tó bá ti wá fi orin rẹ̀ ti di àtìrì. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ tó ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè mo gbé o dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́ta rẹ ṣe ogún. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o. Kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ̀.
3: Jẹ ìgbádùn dẹ́ta rẹ ní wẹ̀lẹ̀lẹ̀ limit 100 MTN.
4: Hey, my man. Now you know people like this. Who are walking sick now? Vilusin balm, rub balm for cold, catarrh, aches, and pain. Vilusin balm, my daily.

time moment. It's Kivo Crema. Kivo Crema.

0: Radio Dugu, only the best.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún oníṣẹ́lẹ̀ ọmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakò sórí ìlànà lóbi mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starter àti látara ẹ̀rọ àsóyà, àyẹ̀wọ́sà abẹ́ chili àti kòlẹ́fù.
1: Oúnjẹ alẹ́ ti gbélẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starter.

Sí, hay. Sí, tú, aquí.

0: chocolate.
1: John Vance 3-in-1 chocolate. Enjoy instant goodness.
2: Aago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé o ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí, àmọ́ agbára rẹ ò gbé mú. Gbogbo ìṣẹ́jú ló ń lo aago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa ń rìn lọ́sàn-án yẹn. Gbogbo wa ni ò nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mú, tí ìwúrí ò sí mú. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọ kan lè yí gbogbo padà. Reactor Energy Drink. Nítorí tí agbára rẹ bá gbéra sókè, àfojúsùn rẹ á ṣe déédé. Reactor Energy Drink. Ìbáṣe rẹ á padà. Wàá parí iṣẹ́ lásìkò. Àwọn èròǹgbà rẹ wá sí ìpínṣẹ́. Wàá ṣiṣẹ́ rẹ lójú ọjọ́.

0: John Vans 3-in-1 Chocolate. Enjoy instantly.
1: Ẹyin ará Ẹ̀kọ́ mo gbọ́ ẹbí ni kẹ́ pè mọ́ra o torí pé ìròyìn tọ̀tẹ̀ yìí gbogbo ẹni tó ń wa ọkọ̀ ló kàn kódà ó tún ṣe pàtàkì fún gbogbo ẹni tó ń gbà á lérò láti ra ọkọ̀ àwọn àgbàbọ̀ wọn sọ pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà tá a bá sọ nípa ojú pópó tó wà ní ìlú Èkó ìbéèrè tó yẹ a máa bíra wa kì í ṣe bóyá ọkọ̀ mi ló dára tàbí ló lálàáfíà jù àmọ́ ìbéèrè tó ṣòro ni pé tí mọ́tò mi bá fojú mi rí màbo lójúmọ̀ ìlú Èkó ta ni gan la láti lẹ́yìn mi tó bá wá níbẹ̀ jẹ́ kí ìjà yín tán nípa ẹni tá a lè sọ pé ó ní alátìlẹyìn àwọn èèyàn sherry ni o sherry láti iléeṣẹ́ kaloha ti ṣe àgbékalẹ̀ nọ́mbà pàjáwìrì 667 tó bá ń wa sherry níbikíbi lẹ́kọ̀ọ́ nígbàkúgbà ìbá àjọsán ìbá àjòrú kódà láàárọ̀ ọjọ́ sunday ìpè kan ṣopéré lo nílò o sì ní sọ kọ́bọ̀ ọ̀fẹ́ pátápátá ni ẹ kúkú moye táwọn ọkọ̀ tí bá ní wọ ọkọ̀ tó bá ti takú sójú pópó nílùú Èkó ń gbà lásìkò yìí òun gọbọi tó tó sanwó iléèwé ọmọ ni ìyẹn tó o bá ti ẹ̀jà jàrí wọn lọ́wọ́ alẹ́ ìṣòro báyìí ni àwọn tó ń lo sherry kò ní rí mọ́ láíláí wọn ò ní fàkókò ṣòfò mọ́ láàrin ìṣẹ́jú 15 tó o bá ti pè làwọn òṣìṣẹ́ ìdóòlà wọn á ti kà ẹ́ lára mo gbọ́ mo yà iléeṣẹ́ yìí tó ń pèsè ìrànlọ́wọ́ ọdún mẹ́fà lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá ń lo sherry ọdún mẹ́fà dúró tì fún oníbàárà gbohunkóhun bá ṣẹlẹ̀ sọ́kọ̀ rẹ láàrin ọjọ́ méje wọn á ti ṣàtúnṣe rẹ̀ tàbí kí wọ́n kúkú fún ọlọ́kọ̀ tuntun ṣe àgbọ́ 667 lójú òpó ara ọtọ yẹn ẹni bá nírúfẹ́ àtìlẹyìn báyìí ní mi ká olé mi tún wá gbọ́ èyí tó dùn mọ́ tẹbí tara lọ́wọ́lọ́wọ́ wọ́n tún pèsè ìrànwọ́ fún ọkọ̀ méjì tí kì í bá ṣe ti sherry lójúmọ́ kan fọ́kọ̀ márùn-ún láàrin ọ̀sẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o àmọ́ ọkọ̀ méjì nìkan lójúmọ́ kan ni ẹ má sunlé nọ́mbà náà rí 07000 667 667 fi nọ́mbà náà pamọ́ báyìí kọ́ fún ìyàwó rẹ ọkọ rẹ àkọ́bí rẹ lọ́kùnrin tó ṣẹ̀ṣẹ̀ mọ́kọ wà ará Èkó mọ́tò tó lénìyàn lẹ́yìn irú mọ́tò bẹ́ẹ̀ ló yẹ kára o kàn sí èyíkéyìí ṣọ́ọ̀bù kaloha lẹ́kọ̀ọ́ kí wọ́n sì fi yí ọ pé oníbàárà lọ́ba ìlànà àti àdéhùn wà sherry láti iléeṣẹ́ kaloha ìtọ́jú ẹrẹbẹ ń tẹ fóníbàárà lẹ́yìn tó rajà tán

I'm going to go to the house.

0: ipata fọmọ ọgbẹ ri awọn ọmọ ẹgbẹ na la gbọdọ pawo ti ọmọ ìgbọ ba fẹ yawo ti awọn ma gba fọmu ti ma mo ni duro meji wa ati gbogbo awọn amuye ti awọn ọmọ ẹgbẹ ti won se je ohun na na ọmọ ìgbọ ma ti abi aya ti wa fa awọn ìgbọ to pe wa le ẹgbẹ ton ba ka ta lawọn aya ti fun won
1: alajo seku
0: ko ni baje
1: e se olotu nipa ibere te bere yen ẹni tí yàtọ̀ wà nínú ìgbìmọ̀ tó lọ sókè lọ sílẹ̀ láàrin òun àti ọmọ ẹgbẹ́ sáwọn náà san ara fọ́ọ̀mù ìwé ìyàwó bẹ́ẹ̀ nìbà torí ìlú tó bá ti lófin ẹsẹ̀ ti wà nbẹ̀ o tí ẹ bá dẹ̀ ti sẹ̀ so ìdí ni pé bí ọmọ ẹgbẹ́ bá ṣe ra fọ́ọ̀mù ni ìgbìmọ̀ náà gbọ́dọ̀ ra fọ́ọ̀mù ìyàtọ̀ tó wà láàrin yẹn ni pé garantọ̀ tó máa dúró fún ìgbìmọ̀ orí tébù ló ti máa mọ jáde nínú àwọn tí wọn bá jọ jókòó ní orí tébù ló náà ti máa mú ìgbìmọ̀ rẹ̀ jáde because a lè kówó fún yàn tí ò sí ẹlẹ́rìí kankan pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí evidence because ojú wa làjọ ń rí a ò mọ̀ nù ara wa àti ẹbí adẹ́ ti kọ́ wa nìyẹn a gbọ́dọ̀ ní evidence pé alágbájá ó gbáyé báyìí ìṣòro bá ṣe tútì ọmọ ẹgbẹ́ náà ni wọ́n ti máa mú ìgbìmọ̀ náà bẹ́ẹ̀
0: ẹṣin wọn ni ó ka rẹ ó ka gbàgbà tí ẹ bá ti wàá gba owó fọọmù lọwọ ọmọ ìgbìmọ jẹ ṣe gbà lọwọ ọmọ ẹgbẹ ṣé ₦20 lórí 1000 tó jẹ owó ọpẹ àti gbogbo ọkọ tó kù ní ìgbìmọ náà tún máa ṣe ni ààrẹ
2: aláyẹ sẹkùn
0: kò ní bàjẹ
2: orúkọ mi ò yí padà orúkọ mi ni ọgbẹni dáúdà sì ti mọjẹ ààrẹ fún àánú òkèolúwa nílùú ìdọgbìlẹkì bí olóòtú ti ṣàlàyé gẹlẹ bó ṣe rí òun náà nìyẹn torí wípé yorùbá bọ wọn ní àparò kan ọ̀gájù kan lọ wípé ọgbọ́n tí torí wípé nǹkan tí a bá ti ṣe fún ọmọ ẹgbẹ́ òun náà la gbọ́dọ̀ ṣe fún ìgbìmọ̀ kò sí yàtọ̀ ń bẹ̀ rárá láti ibi tó ti bẹ̀rẹ̀ láti ọ̀yọ́ sọ́wọ́pọ̀ tó fi dé gbogbo ibi tó dé ní abẹ́ ọmbrella ọ̀yá sọ́wọ́pọ̀ o bá a ṣe máa ń gbà òun náà nìyẹn ọmọ ẹgbẹ́ san interest táwọn pè ní owó ọpẹ bákan náà dẹni ni ìgbìmọ náà ń san interest láwọn pè ní owó ọpẹ nínú alájẹsẹkù wa alájẹsẹkù.
0: kò ní bàjẹ́ olágbára yẹn ni pé ẹgbẹ́ fi wà jọ ohun tọ́lọ́ ní ká jẹ́ ọba onídéédé àti ìdọ́gbandọ́gba ìyẹn àwọn afẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín ó dáa kí ọmọ ẹgbẹ́ tó gba form kí ìgbìmọ̀ náà tún gba form ọmọ ẹgbẹ́ san owó ọpẹ ìgbìmọ̀ náà tún san owó ọpẹ tí wà ní gbogbo ìlọsókè ẹwò ẹni tí wà níbà ní àárọ̀ ìlú àwọn ọmọ ẹgbẹ́ kan àwọn ti láǹfà láti ṣiṣẹ́ ọ̀gbọ́n àwọn àǹfààní wo ló wá sílẹ̀ fún ìgbìmọ̀ àbí káwọn ọmọ ẹgbẹ́ náà máa rò pé àwọn náà kúṣì máa débẹ̀ lọ́jọ́ kan ìgbìmọ̀ náà tún máa bọ́lẹ̀ fẹ́ pé àjọ ń sinra wa ni tí wọ́n bá sì ní fúnṣà ọdún méjì èyí náà lè bọ̀ wá sí ẹ̀ fúnṣà ọdún ṣé nǹkan tó wà bẹ́ẹ̀ ni ẹni àbí ó tún láwọn àyàfi kan tó wà fún àwọn
2: aláìsẹkù ẹsẹ olóòtú bẹẹ ni bẹẹ sì ṣàlàyé ìgẹlẹ ó máa ń ṣẹlẹ ní ẹlẹgbẹkẹlẹgbẹ káàkiri àwọn ọpọlọpọ ọmọ ẹgbẹ máa ń rò pé bọ́ yàgbìmọ̀ máa ń rí owó kan lórí tébù ọpọlọpọ wọn àwọn sáré bá àwọn ìgbìmọ̀ ń kówó jẹ wọn ń rówó wọn ń ṣe bí wọn ṣe kodò ọpọlọpọ wa lọ máa dá ẹgbẹ lẹ láì máa ń pẹ ẹgbẹ ó mọ padà ní infect gbogbo àwọn tán bá ṣe rí ẹ ṣùgbọ́n ntaka bá ti kọ́ ta bá ti mọ̀ àyàfi tẹ dárúkọ yẹn tẹgbẹ́ bá wà ní abẹ́ ọ̀yọ́ sọwọ́pọ̀ tán bá ń ṣe dáadáa kò sí nǹkan kan tó jẹ́ wípé bóyá sálárì kan àbí wọ́n gbó kan lẹ́yìn ṣùgbọ́n tó bá ti di òpin ọdún tí wọ́n bá fẹ́ wọ́n dìtì àkáǹtì wọ́n fẹ́ wọ́n dìtì àkáǹtì wọn tí wọ́n bá gbé èrè nínú 2020 àti a sọ wípé à ń gbà lówó ọpẹ́ yẹn nínú èrè téèyàn bá jẹ àwọn ọ̀yọ́ sọwọ́pọ̀ wọ́n máa ń ya owó kan lẹ̀ lówó gbàmọ́bìnú fún ẹ̀yìn ìgbìmọ̀ bẹ́ẹ̀ sí lọ sókè àmọ́ yìí bẹ́ẹ̀ sí lọ sókè tẹ́ lọ sódò òun lè léyìí ṣùgbọ́n olóòtú ẹmọ́jẹ̀ ń parọ́ fún yín tán bá fún yín ní ₦10,000 ẹ ti ná ₦50,000 kó lè dá ó ní gbogbo ìgbìmọ̀ wà ń bẹ́ẹ̀ fún kò jù bẹ́ẹ̀ lọ
0: ọlájẹsẹ́kù. ẹ ṣeun wọ́n ní ohun tí ẹ̀yìn ò bá mọ̀ a máa ṣàgbà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn rí pé alájẹsẹ́kù ẹ ṣà ń pariwo pé o gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ kó o tó darapọ̀ pé yorùbá níṣẹ́ kan tó ní kìnìún a je pe ti e ma ba ni e to ba ko je pe o ta to 2000
2: ni
0: gba ti en ba ti no bi 100,000 ta wa fun 10,000 ori ni le yan wa nbe ati oruko riri pe eyan se ko baje laye eyan yan de se dada olodun ti e ko baje
2: amebun
0: mo pe opolopo awon eyan la fe nife lati dara po mo egbe yin pelu gbogbo awon alaye ti e se yi nibo ni olule egbe yin gan mi gbede leki ni address atojo wo ni pade union yin fa on to ba fe dara po to fe se ni da to fe gbon ni afi
2: alaye se ko oruko mi ni ogbe dada si mo je are fun anu to luwa ni beje leki olule egbe wa number 5 obakunle street ni ilu sapati ni agbegbe beje leki ibe lo olule egbe wa wa a ma nse meeting ni ose meji tuesday
0: it online abi to ko
2: ele to nbo njo mesin ni o la ma se kon ati se kon ni jeje so to ba di jo mesin ni a ma se kon so ele ta ma se yen ba se ma se ni every 15 10 days ni yen so bi a se ma se ni olorun ni ko ba je ta alaje se bu
0: ni alaje se bu ko ni baje
2: ni baje
0: alagba olawale akin ta ba fe da po megbe ti fe ti soro ti wa lori ati mo to wo wa o le ra ti egbe bayi
2: agbara
0: ni awon igbese ti a ma gbe ta ba fe dara po gege bi omo egbe
1: akoko si waju ti omo egbe ba fe dara po me egbe yen oni awon oni di awon alaye kan si waju ta ko ma se fun won teni yen ba de a salaye fun won so tun so si lori pe number 1 an pe ani awon document to back iwa ibi pe boya already se pe o fe se egbe o kini rule and regulation yin okay rule and regulation wa ni pe akoko si waju obodo lo 24 weeks ti se osu mefa
0: to se ti poko po mo bi meji ni logun na
1: lagba lowo olohun
0: ise lowo
1: lagba lowo olohun agboro mo iru ise to nse agboro mo bi ti ngbe iru owo lo nse alaje se ku wa fun pe okay o fe se owo obodo ti ma operate ninu business yen
0: pe
1: se pe boya o fe gbo owo alaje seku o fe fi bere business no I can like you well inu owo to ba gba lo fe gba shop lo fe kan gba lo fe sawo
0: gba laye yen ni le se to lori radio e ba ko ero bani soro
1: alaje seku ero bani soro todo temi ni 08022562294
0: gbala ko yen e wa para bale pe bi awa ta nta gbu ni ta fe ta to ni e wa para bale pe
1: 08022562294
0: baba wa hare san ba bi ero bani soro nta
2: alaye seku
0: ni baje
2: ero bani soro ti emi dada assist mo je are anu oluwa 08032 52 67 71
3: Ọ̀rọ̀ lẹ́tìgbẹ́ láti ẹnu àwọn aṣojú ẹgbẹ́ tí a mọ̀ sí àánú ìkẹ́ olúwa ní ìbẹ̀jú lẹ́kí. Wọ́n ti jákó dímọ̀ fún wa pé ìbí òjú bí àwọn ọmọ ẹgbẹ́ ṣe rí bẹ́ẹ̀ náà ni alága ṣe rí ní ti ẹ̀yàwó pé àwọn náà ń gba fọ́ọ̀mù wọ́n sì ń sanwó ọpẹ́ wọn kódà gan wọ́n gbọ́dọ̀ mú onídùúró méjì ilẹ̀ tí wọ́n á lè jẹ́ pé àwọn ẹgbẹ́ wọn ló máa dó fún wọn lórí tébù lọ́hùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní wá sí ìsàlẹ̀ ẹ̀tì bí a ṣe sọ fún pé ìtọ̀sẹ̀ ló nílùú ọ̀yọ́ gbogbo àwọn ẹgbẹ́ tẹ̀ ń ṣe tán fún ní lọ́pọ̀ mẹ́wàá tán ń ṣèlérí lọ́pọ̀ mẹ́wàá fún yín ẹ pé gbẹ̀yìngbẹ̀yìn ẹni àjọ òtúká lórí ẹ̀ ló ń dájọ́ àkógbẹ̀yìn ẹ ti rí pé ìtọ̀sẹ̀ ló ní àwọn ìlànà tẹ́ máa wò rèé kẹ́ tó darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó sọ fún pé buy one get four free kẹ́ ti mọ̀ pé ṣogúndogójì nìyẹn kọ́lọ́pù oṣù wa ń bẹ̀ ẹ pa àwọn ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí wọ́n pè fún yẹn ẹ dẹ̀ máa rí pé dídùn náà ni ọ̀sán máa sọ ẹni tó bá mọ̀nà lágbọ́dọ̀ tẹ̀lé o a tẹ̀lé àwọn ṣogúndogójì o mugun mówó wá máa lọ ló máa ń padà já sí ní ìgbẹ̀yìn alájẹṣẹ́kù kò ní bàjẹ́
4: I'm adaba jẹnku fẹ ni ohun ro fẹ jẹnku fẹ ti e ni a jẹnku fẹ ni imu ya la jẹku eto baba eto ni le se bond defendment to deny ni gbe ojo aje ojo mori na go ni wa ku se jọle dogu ni bi ti awon ojo bo ni le jile lati ojo so wa pe group of cooperatives wo ti wa da wale bo a ni salaye awon afani to wa ninu egbe alaje seku e ni eyan mi yo da o kan dara po mo egbe alaje seku pe yo so po to ba so wa na ni bi wa ka kiri we ko ta bi awon ilu bi ibado ilu isen ilaru ota idu iloko kawa ni mo ja awon afani to wa ninu egbe alaje seku afani bo ja gbata e fi o pa mo to tede te ma gba lori e e mo fo mo e wa je o to ni ojo la afani ya o bi iwo ti meta wo te ba ni pelu ile bi nti lati gbe nkan ori se abalajo ta wo mo egbe lo so wa ku group of cooperative se don to kan won bale ti mo ni o ti nkan le le lawujo e ko fi ile egbe to wa ni number 8 epitendo street ogudu ojo ta ni ko tabi ke pe 0803 818 8286 tabi 0803 812 5896 alaje seku ku ni baje
5: Band FM.

kila ni Babakuni. Babakuni jẹ en to fẹran ise re pupo ju koda bi seyan o ba poju Babakuni ma ni kon ma gba ni to je oluranlowo ta mo si laborer fun ohun pe ohun ma da yade ise ohun Babakuni yo po cement e ma gbagbe ko to po cement po mo yanrin yo ti kokko ja yanrin Babakuni yo ja okuta o wa wa po cement po mo gbogbo e Babakuni o lo ponrin ko to wa di ohun to pe ni konkere ọpọlọpọ ọgbà Babakuni a ni ẹ fi ọrọ weather sílẹ máa mọ bí wọn ṣe sorin ẹ pọ Babakuni kan náà ni wọn ṣiṣẹ kábẹńdà wọn agbági mọọtù gbági mọsí tó fi di ohun tó ń di nítẹ ẹ mọ tó jà mí lẹnu lọrọ Babakuni Babakuni a tún mú ikegun láti dà á sínú ibi tí wọn yẹ kí wọn dà á sí dípò kí wọn lọ mú àkàbà kí wọn lọ sọ wá ayé àkàbà. Ọjọ́ Monday Babakuni ṣe léyìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ Rú Wẹ́nẹ̀sì ọjọ́bọ̀ Thursday.

ìwúlẹ̀rẹ̀ pé ọdún mẹ́wàá lórí àpèrè tẹ́gbó tẹ́tọ́ tẹ́fọwọ́ pọ́n fẹ́rì jíjọ́bì israel majesty ọba latif àtọ̀dá abiodun adams akéwùmí kìíní onítàtẹ́ kàtẹ́ ìwúlẹ̀rẹ̀ ọjọ́ ajé monday 20-24 ni àwọn ètò máa wáyé nínú oṣù keje ọdún tá a wà yìí àwọn ètò sì ti wà

Kò máa sí irun dọ́dọ̀

0: ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́. Ó ti rọrùn yára bí àṣà. Wọ́n ti fẹ́ búùkù visa, ticket, flight, bàálù tó fi ní lọ́kàn balẹ̀, ilé ìtura, hotels tó débẹ̀débẹ̀, transportation for umrah journey without stress. Gbogbo ẹgbẹ̀gbẹ̀ lẹ máa rí ṣe nírọ̀rùn nínú àkànà lówó tí ò dani lára. Ilé yìí ń dúró wò. Ẹ tètè lọ sórí ayélujára kẹ́tẹ́ umrah.wakana.com síbẹ̀. Kí mo rí umrah.wakana.com níbẹ̀ láti apply fún visa, flight, hotel, transportation. Ìròyìn mọ́tò Nàìjíríà a máa dùn mọ́ni lọ́kàn. Táwọn náà bá lè gbéra ká mójú ajé kan ní sọ̀. Ká ṣiṣẹ́ ládàgbà làádà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Wakana.com ló kájú ẹ̀.
1: Ní ilé iṣẹ́ Wakana nìyẹn, ó fẹ́ ṣe òmúra August, ó fẹ́ ṣe òmúra September, ó fẹ́ ṣe òmúra November, ní December, ní wọ January. Ṣá àti lọ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ umura.wakana.com àbí kó o lọ sí www.wakana.com. Ṣá àti lọ click umura ń bẹ̀. Nírọ̀rùn ni wọ́n máa gbé ẹ débẹ̀ live and direct tí wọ́n ní dà ẹ́ láàmú. Hòtẹ́ẹ̀lì ẹ wọ́n abẹ́ ṣe, visa ẹ wọ́n abẹ́ ṣe, tíkẹ́ẹ̀tì ẹ wọ́n abẹ́ ṣe. Wọ́n ṣáà ti sanwó fún wọn ló tún wájọ́. Bọ́bá ń bá rí ibẹ̀ ni wípé wọ́n tó mọ̀ mí dáadáa pè mí kó sọ pé Wakana ló fẹ́ bá lọ. Wàá rí pa máa bẹ́ ṣe. Nírọ̀rùn ni tí ò ní sógun tí ò ní sọ́tẹ̀. www.wakana.com Lion Bayo. Lion Bayo, iṣẹ́ tó gbédé nìyẹn. Ó yà láàárọ̀ ọ̀tọ̀. Ẹ jẹ́ máa lọ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Lágbára ti Ọlọ́run láṣẹ Èdèmàrè. Èmi àti Vista Breeze àjọ lọ múra ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ pè mí. Ẹ jẹ́ àjọ pàdé pẹ̀lú www.wakana.com kájọ lọ ṣe múra àtọ̀ oṣù yìí àti oṣù tó ń bọ̀. September, October, November, December. Lágbára ti Ọlọ́run a lọ bọ̀ wáṣúrí rẹ̀ ni fún wa. Ẹ jẹ́ lọ ká lọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò abẹ́rẹ́ ti fẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Túnjẹ́ Ọlálékan, ọ̀rẹ́ Olúwa Ògùn, Láìkí Adéolú Okùn, Adémísọ Pilot, iléeṣẹ́ Vitamins, mo dúpẹ́ BS Media, mo dúpẹ́. Mo wá kìbá mi Kábíyèsí Aláyélúwà, ọba rí Lúwà Bàbá Túnjẹ́ Oṣù Ọlálé Akí Olúdì Fọ́s, olówó Èkó Bàbá Fọ̀hádì, bá mi oníṣàṣà mo kí, bá mi oníbàyẹ̀kù mo kí yín o, onídìímù tìlú ìdìímù ìṣẹ́rí Ọlọ́fin mo kẹ́yìn náà. Gbogbo ilẹ̀ àwòrì pátá ti o pọ̀ the prince of our worry kingdom. Bó ṣe wà ní ẹ ẹja parí lọ́sẹ̀ tó bọ̀. Irú kàrìtì lọ́ọ̀dẹ kálukú wa. Ó bá pè mí ní prince of our worry dédé. Oyè pọ̀lẹ́ of Nigeria. Ẹja parí lọ́sẹ̀ tó bọ̀. Irú kàrìtì.

0: 081-8150-9290. Tọ́ba gbẹ́ wa ra ohun mò ń ta o, ẹ ra ohun mò ń ta o. Ohun tẹ̀yìn ń tà yẹn, àwọn kan fẹ́ rà. Wọ́n dẹ̀ ń wa, iṣẹ́ tẹ̀yìn ṣe yẹn, àwọn kan fẹ́ gbéṣẹ́ fún un. Ẹgbẹ́ náà gbẹ́ náà lẹ́yìn kápẹ́ntà ní jẹ́bẹ́ o. Àbí ti gbàlódé rẹ̀ tá à ń pè ń fọ́lísọ̀ tẹ́ẹ̀sì àga tó dẹ̀ máa rẹwà gan. Àbí iṣẹ́ asoripọ̀ ajóripọ̀ wẹ́dà lẹ́yìn ṣe. Àbáwọ̀ tí wọ́n máa sun ọ̀pá omi pọ̀ plọ́mà àti plọ́mbà làwọn máa ń pòun àmọ́ olóyìnbó ní plọ́mà ló yẹ ká máa sọ. Iṣẹ́ ò lẹ́yìn máa ń ṣe òrùlé rẹ̀ máa kọ̀ túlétúlé ni. Àdíkì lẹ́ ń tà màámi. Ẹ̀yà aláṣọ Èkó, ẹ̀yà aláṣọ Ozòdì. Ẹ wá ra ohun à ń tà o, ẹ ra ohun mò ń tà o. 081-8150-9290. Èmi á bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé orúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín, níbo iléeṣẹ́ yín ẹ wà, nọ́mbà làwọn yóò lè pè yín sí. Níbo lẹ wà, tẹ́tí ń tajà yẹn. Níbo ni wọ́ọ̀kṣọ́ọ̀bù yín wà tó wáyé kó níṣẹ́ ọwọ́ ni yín. Tọ́sí ẹgbẹ́ nǹkan míì tẹ́yìn ṣe dẹ̀ mọ́ pé ṣe é sọ lórí afẹ́fẹ́ o. Bẹ́ẹ̀ bá ń jalè ẹ má pè mí ẹjọ́ ń dorí ọlọ́run o. Ẹ kó lè ní nukọ mi. Àbí ajínigbé kí nábà no advertise. Go to another radio station. Nígbà nù bí kò ń bà gàwá gàwá òsì tó ti bẹ̀rẹ̀. 081-8150-9290 ni nọ́mbà yẹn. 081-8150-9290. Jẹ́ kí n sáré máa hàn kúrò ọjà tó ń bẹ lórí ètò yìí. Bí n bá ti mú, dandan ni kí n máa gbé àwọn ìpè tó ń wọlé
1: yìí.
0: Àwọn ọjọ́ ajé lẹ́tọ̀ lónìí ọjọ́ ajé. Latif Ogunsọ́yà, ẹ kú ọrọ̀ ajé. Nínú òjò, nínú ẹ̀rùn.

0: yokun kuro isile terago
1: koro kan ara ti odopin terago ise ya.

0: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdáàdọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele, ó lè fa prostate enlargement fún ọkùnrin, àbí erectile dysfunction, hormonal imbalance, àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà, gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé o lè fa kí èèyàn overstress ara. Ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ì máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́hun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé, day and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò ó láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akólẹ̀kó ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation nínú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní maṣíìnì ìgbàlódé tí a fi ń ṣerú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wò ó, ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́lọ̀ WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé-ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
0: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
2: Is worth living for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol.

أعوذ بالله من الشيطان الرجيم من شيء الفردوس نورا مسيني لابع الآج عبد اللطيف اكون دايو تميرو ملي مكة تويت مدينة اتي اوا يميرو تي او لشي كما سابه وسي تي ابا لسي رمي دي ساودي عربيا في شيء عشيبي عرفا ايرورو náà lórí pé ètò yìí láàrin ìṣẹ́jú bíi mélòó kan a ó máa fi fúnra wa àwọn ìròyìn tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa àwọn ibi má le gbàgbé tí o bá lọ sí orílẹ̀-èdè saudi arabia yálà fún iṣẹ́ hajj tàbí iṣẹ́ umra abdullah sẹ́yìn salahuddin ọmọ tó lọ kọ́lọ̀ náà lórúkọ tí èmi ń jẹ́ lẹ́ni a ó máa mẹ́nu bà ilé alálùbáríkà ni ilé tí gbogbo èèyàn ń jẹ̀ra ẹ̀ láti lọ rèé fojú kan ilé gbígbàdúrà ilé àárín ilé ìkẹ́ tí ọlọ́run ọba aláàgbé sórílẹ̀ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kàábà ni mò ń ròyìn rẹ̀ fún yẹn tó fi kalẹ̀ sílùú alápọ̀nlé tí í ṣe ìlú mọ́kà ìlú anábíà muhammad sallallahu alayhi wa sallam kò sí bá ṣe sọ̀rọ̀ kàábà táàdì sọ nípa babalá babawa anábì ibrahim alayhi salatu wa salam lágbàgbé ọmọ rẹ̀ anábì ismail alayhi salatu wa salam ìyàwó ajara anábìà ibrahim fi ìpìlẹ̀ ilé alálùbáríkà tí mò ń ròyìn fún yẹn kàábà wà fi lélẹ̀ ó sì péyepè tí gbogbo wa gbàgbọ́ wípé àwa tí a lọ sí hajj káàbọ̀ tí ọlọ́run sì ṣe ní alátẹ́wọ́gbà tá a jẹ́ ìtàn nínú àwọn tó jẹ́ ìpè ọ̀hún láàrin àlàfo tí anábìà ibrahim anábì ismail tí wọ́n lò kó tó di pé anábìà muhammad sallallahu alayhi wa sallam dé àwọn aláìgbàgbọ́ wọ́n sọ àyíká kàábà di ibùdó tí wọ́n kó àwọn òòṣà wọn sí ó tó di pé anábìà muhammad sallallahu alayhi wa sallam wá dé ó ṣe àyípadà àti àmójútó tó péye bá kàábà eléyìí tí ó sì jẹ́ pé bí ọjọ́ ṣe gorí ọjọ́ tí ìgbà gorí ìgbà náà ni kàábà bẹ̀rẹ̀ sí ní dàgbà sí lẹ́yìn ìgbà tí anábìà muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hajj àkọ́kọ́ hajj náà wá ṣe kíni ó di òpó kan pàtàkì fún gbogbo àwa mùsùlùmí tí í ṣe òpó ẹlẹ́ẹ̀karùn-ún tó gbẹ̀yìn nínú àwọn òpó márààrún tí a ní nínú ẹ̀sìn islam ṣẹwárí kàábà yìí àwọn àfáà jẹ́ kó yọ pé ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún àwọn màláíkà náà ni wọ́n máa ń yípo rẹ̀ nígbà tí àwa ọmọ èèyàn táwa náà bá ń tà wá fi ààyè yìí lọ́wọ́ ó ti jẹ́ pé tá a bá lọ tá a bá bọ̀ tá a bá débi iná aláwọ̀ ewé tí a mọ̀ sí green yẹn a ó tọrọ rọ̀bánà àti iná fìdíni àsánàtàn wàfẹ̀lẹ̀ àkẹrọ̀tọ̀ àsánàtàn wákìlá àzẹ́lẹ̀nà rẹ̀. ṣé rí kàábà tí mo ròyìn ẹ̀ fún yìí tẹ́fọ̀ pé ó yẹ kí èmi àti ẹ náà kọ́lá òun mú ìgbàláàyè wá láti lè débẹ̀ ìkan nínú àwọn akọ̀ròyìn tó jẹ́ aládàáni tí orúkọ rẹ̀ ń jẹ́ gulani ut ó ṣe àgbéjáde iṣẹ́ ìwádìí kan tó sọ pé láàrin ilé tó wọ́n jù káàkiri gbogbo àgbáńlá ayé tó jẹ́ mẹ́wàá kàábà ó jẹ́ ọ̀kan nínú ẹ̀ ṣé wá rí kàábà tí mo ròyìn rẹ̀ fún yín yìí mọ́ṣáláṣí lápapọ̀ wọ́n ní ó worth $100 billion ilé tó tún tẹ̀lé ìyẹn wà ní orílẹ̀-èdè France ilé yìí ni Etat Civil Nuclear Fusion Research Reactor ìyẹn jẹ́ $25 billion ṣe rí pé àlàfo tó wà ńbẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí onírúurú àwọn ohun mèremère ní ìjọba saudi arabia ti dá lára sí ara kàábà pápánbárí ẹ̀ náà ni gbígbàdúrà tí mo sọ fún yín yẹn bẹ́ẹ̀ náà bá wa fẹ́ ṣe hajj tàbí umrah alálàáfíà tó fini lọ́kàn balẹ̀ dọ́ba alfredaus hajj and umrah services limited náà ní iṣẹ́ alálùbáríkà tẹ́ ẹ lè bá lọ iléeṣẹ́ alfredaus fẹ́ gbé gidigidi lórí gidigidi pẹ̀lú umrah ọdún 2026 yìí special umrah package máa wà ní oṣù september àti december ₦5.2 million ni fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní september ₦6 million ní december ó máa yà lára ọ̀tọ̀ torí pé yàtọ̀ sí àwọn àyè tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù september iléeṣẹ́ alfredaus máa kó àwọn èrè wọn ṣàbẹ̀wò sí tohin tohif yìí ni ìwádìí jẹ́ kó yí wa ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídùn eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣe olóòórùn dídùn bíi $650 million lọ́dọọdún bákan náà la yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú
fún àwọn ènìyàn tó ṣòro tó kù díẹ̀ káàtó. Tẹ̀lé Alfredaus lọ sí special umra ní oṣù September àti December ọdún 2026 tá a wà yìí. Lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí tọ́. Ẹ láǹfààní àti máa san owó yín sílẹ̀ díẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé ilé iṣẹ́ Alfredaus 08034105710 08034105710 tàbí kẹ́ ẹ kàn sí wọn ní number 90 Ìkòròdú Road Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. A ó pàdé lọ́jọ́ mi Abdulwasan Salahuddin Omotumokolo. Salamu alaikum.

0: natural powder. Bó ní kó ló ṣe wà bẹ́ẹ̀ náà ló níyẹ̀ fún wa. Fara ló kó natural skin ló ṣe é. Ó dáa fún takọtabo. Bẹ́ẹ̀ ni dagboro aba action bitter. Fọ́pù ni nìkan láti ṣe ṣe akọnilọ́dọ̀ ìyàwó ẹni. Ilé iṣẹ́ fara ló kó natural skin ló ṣe é. Onílé-iṣẹ́ wà ní number 3 Shubrad Amadu Street, RCC Bus Stop, Yana Yesi Ota Ogun State. Telephone 0703-04-03-521 tàbí 0705-48-32-622.
1: Don't change my name to Godwin.
2: My people, my name is Godwin. I be correct painter and they paint house from Lagos to Abuja from Abuja to Port Harcourt. My customer them never complain at all. And my precious paints are the use. Now you're the number one paint where they lead for the country now. And they go going there. Them get different type of paint. Face coat, emotion, marble thrower, flesh coat, satin, etc, etc. So papa, mama, hello, no kuna rush come by precious paint today. Telephone 080-8252-8573. Or 070-4060-2423. Precious Paint Nigeria Limited. Now them be baba.
3: Ọjà wa ẹ ti gbọ́ ìpolówó faralókun natural scale tí wọ́n ṣe 5 plus àti ìdàgbòrú atánbẹ̀ ní number 3 Subedata àti Nuke Amadu Street RCCC Bus Stop ní ìyànà Yesi àti number 22 Coca Street ọ̀fọ̀ Látẹ́jú Street ní Olóṣà ní Mushin. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ìdàgbòrú àti 5 plus ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ pé ó ṣe ṣe kó jẹ́ pé ládùúgbò yìí alágbàtà wọn wà ń bẹ̀ 0803-04-03521-08030-40-35-21 bí Ọlọ́run bá láàánú kọ́ mọ́ wà pẹ̀lú wa. So ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ìkéde pàtàkì yìí. Gbogbo àwọn ọkùnrin tí wọ́n fẹ́ràn bàtà ìgbàlódé original corporate shoes, half shoes, full shoes, Italian slippers, native shoes, casual shoes àti belt original ni wọ́n lọ sí ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores tó wà ní number 126 Broad Street ní ìdojúkọ Tantalizer second floor ní Madlas Lẹ́kọ̀ọ́ láti ra wọn. Bí ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores ṣe ń ta àwọn bàtà wọn ni wọ́n tún ta lọ́sẹ̀ ta àwọn bàtà wọn ní ẹyọ ẹyọ bẹ́ẹ̀ náà ni wọ́n tún ta ní dozen dozen. Gbogbo bàtà tí wọ́n ń tà ní ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores kì í ṣe gbàrọgbùdù original ni wọ́n ń tà nítorí pé fún ara wọn ni wọ́n ń kó àwọn bàtà àti bẹ́lìtì wọn wọlé láti òkè òkun láti Turkey, Italy àti China àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìtajà owó ẹgbẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ta bàtà gidi ńlẹ̀ yìí ti lọ okòwò. Ó yá ẹ̀yin bọ̀bọ́ àti ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyàwó ilé tẹ fẹ́ràn láti ra bàtà gidi fún ọkọ yín àti ẹ̀yin tẹ tún dá bàtà gidi mọ̀. Ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores lẹ̀ bá máa lọ nítorí pé owó ọjà wọn kò wọ́n rárá. Gbogbo àwọn tí wọ́n tira bàtà àti bẹ́ẹ̀tì ní ilé ìtajà wọn ni wọ́n máa ń kan sára sí wọn. Gbogbo ọ̀nà ló já sí ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores Lẹ́kọ̀ọ́. Bóun yẹn gba ìbímọ̀tà wọlé bó ṣe apọ́ngbọ̀n lẹ wà gbà wọlé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni àgàgà tẹ bá sì gba CMS wọlé. Ẹ̀yẹ sáà ti sọ pé ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores lẹ́ ń lọ ní number 126 Broad Street ìdojúkọ Tantalizer ní second floor ní Madlas Lẹ́kọ̀ọ́ ní Lagos Island. Ẹ̀rín àti ọ̀yà ni àwọn òṣìṣẹ́ owó ẹgbẹ́ Global Stores yóò fi máa kí yẹn káàbọ̀ sí ilé ìtajà wọn lábẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ wọn Alhaji Lukman Muhammad owó ẹgbẹ́ Peace Ambassador Alubarika. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé ìtajà wọn rèé o 0802-860-11578 ìpolówó ọjà ilé owó ẹgbẹ́ Global Stores òhun lè léyìí ti ẹgbẹ́ yìí ajé ọmọ wọgbà o. Bẹ́ẹ̀ sì ni ẹ̀tẹ́tí sì kéde pàtàkì yìí ẹlẹ́bẹ̀rún wo ẹ̀yìn ìyá àrètí àti ẹ̀yìn ìyá àkókò. Mo ní kí n júwe ilé ìtajà Lima Baby World tó wà ní number 52 Balógun Street ní ìdojúkọ First Bank nínú Balógun Market Lẹ́kọ̀ọ́ fún yín ni o. Ibẹ̀ gan ni wọ́n ti ń ta aṣọ àwọn ọmọdé bẹ̀rẹ̀ lórí ọmọ òòjọ́ tóbi di ọmọ ogún ọdún. Lima Baby World ni wọ́n ń ta aṣọ ọmọdé lọ́kùnrin àti lóbìnrin bíi t-shirt, polo, jeans, shirt àti trousers ọmọdé. Ilé ìtajà Lima Baby World kì í ta aṣọ tòkúnbọ̀ tàbí aṣọ bọ́síkọ́nà rárá o. Aṣọ tuntun ni gbogbo aṣọ tí ọmọdé tí wọ́n ń tà ní ilé ìtajà wọn ìyẹn nìkan kọ́ o. Ilé ìtajà Lima Baby World ní Balógun Lẹ́kọ̀ọ́ wọ́n tún ta àwọn mọ́tò ìṣeré ọmọdé tá a mọ̀ sí baby car. Wọ́n ń ta school bags tóbìnrin àti tọkùnrin ní dozen dozen àti lẹ́yẹyọ. Owó ọjà wọn kò wọ́n rárá o nítorí pé fún ara wọn làwọn náà ń kó ọjà wọn wọlé láti òkùnkùn. Lima Baby World ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà Lima Baby World ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ta aṣọ ọmọdé school bags àti baby car nílẹ̀ yìí tí wọ́n ti ń lọ ń kó. Ó yá àǹfààní láre o fún ẹ̀yìn alákùntà nípa aṣọ ọmọdé àti school bags pẹ̀lú mọ́tò ìṣeré ọmọdé. Kẹ́ẹ̀tì máa lọ sí ilé ìtajà Lima Baby World number 52 Balógun Street ní ìdojúkọ First Bank ní ọjà Balógun Lẹ́kọ̀ọ́. Ilé kejì láti John Street lapa alaafia yin e ba ti de joshit e ba tin ronu balogun lo ile keje lapa alaafia yin leti di sample post lima baby world lori oke tente erin ati oya lawon na ofima kiyen ka bo se ile itaja won apapa julo lima baby world ke ta aso ti o ma bo ta ba so ti o ma aso mode ti o ma ya pepepe nitori de yi e lo si number 52 balogun street market balogun street ninu oja balogun leko ani dojo ko first bank leko ibe ni ile itaja lima baby world wa I want my teba fe ba won soro WhatsApp number one ati ero bani soro won 0805 715 2539 lekan si 0805 715 2539 Lima Baby World Odorela Mbo
4: Hey dajo oda ti mo ni ko lo ra fun mi wada Oda wo lele iru oda wo lo lora wa fun mi eh iru oda wo re
5: bebi deja igba ni mo re loja mo ni ara oda ti mo ri loja o ohun la ni e
4: ah ori buruku ki se tebi o ya da gbogbo pada kia kia kia precious paint ni mo ran kini mo pe precious paint oni mo ni ko ra wa fun mi kia o ti da pada
5: eye yo wan ma bi ko ri lo bayi precious paint
6: Precious Paints, Babane Babalo Dokodo.

Ẹ̀kásán, àkójọpọ̀ orin ló dé sí Tigbọn Orin láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà ìpínlẹ̀ Èkó. Ṣáájú ẹgbọ́ àwọn kòkòrò ẹ̀. Wọ́n rọ àwọn òbí láti mójútó àwọn ọmọ wọn látàrí ìpèníjà tó ń kojú àwọn ọmọ òde ìsìn. Àjọ ọlọ́màá mú àdínkù bá dída ìdọ̀tí sí àwọn ààyè tí wọ́n yà sọ́tọ̀. Ààrẹ Tinubu ké sí àjọ ECOWAS láti wà níṣọ̀kan tako lílé àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ kúrò ní ilẹ̀ South Africa. Wọ́n yan ààrẹ Fáyé orílẹ̀-èdè Senegal gẹ́gẹ́ bí ààrẹ àjọ ECOWAS ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún rẹ̀ látẹnu Bilkis Abdulrahim Lawal. Wọ́n ti rọ àwọn òbí àti alágbàtọ́ láti máa mójútó àwọn ọmọ wọn fún àlàáfíà àti ààbò tó péye. Kọmíṣánà fún ètò ilé ìṣẹ́wọ̀gbẹ́ ní ìpínlẹ̀ Èkó abilékọ Bọ́lájí Dáadáa ẹni tó wòye pé ìpèníjà ń kojú àwọn òbí oni látàrí ẹ̀rọ ayélujára àti àyípadà tó ń bá àwùjọ. Oni lóòótọ́ láǹfààní tó pọ̀ wà lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n àwọn àbúrú tó wà níbẹ̀ wọn ò lóǹkà.

àwọn tó dá sí abala ìgbéyàwó kókó ní ìwé ìròyìn iléeṣẹ́ wa láàárọ̀ tó ní sọ pé kíjọba máa ran irúfẹ́ àwọn tó nílé ní àwọn ibi tó miyalé ti máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ torí pé ọ̀pọ̀ wọn wọn ò ní owó láti gba ilé mìíràn kí wọ́n sì máa pèsè ohun èlò àti ìrànwọ́ bíi owó fún àwọn tó lùgbàdì ẹ̀ àwọn olùgbọ́ mìíràn wòye pé ará ìlú náà ní ipa tó jọjú láti kó kí wàhálà omíyalé kó lè dínkù kí wọ́n jáwọ́ nínú kíkọ́lé sínú kótó ìdánimọ̀ kí wọ́n sì rí pé àwọn kòtò tó gba iwájú ilé wọn kọjá ni wọ́n ń tún ṣe lóòrèkóòrè kí omi lè máa ríbi kọjá àwọn mìíràn ké sí àwọn ará ìlú láti jáwọ́ nínú dídá ìdọ̀tí sí ibi tí ò yẹ kí wàhálà omíyalé lè dínkù ìjọba ìpínlẹ̀ èkó ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ṣíṣe iṣẹ́ ọwọ́ fún àwọn kan ní ìpínlẹ̀ èkó lára ohun tí wọ́n kọ́ wọn ní bá ti ṣe ọṣẹ ìfàbọ́ àti àwọn ohun èlò inú ilé olùgbà gómìnà lámọ̀ràn lórí ìdàgbàsókè gbèríko ọmọwé nurudeen àgbájé tẹ̀m̀pẹ̀lẹ́mọ́ ìpinnu gómìnà sanwó-olu láti lé iṣẹ́ wọ̀gbẹ́ látara ìró àwọn ará ìlú lágbára pẹ̀lú iṣẹ́ ọwọ́ ọmọwé àgbájé sọ pé ẹkùn márààrún ìpínlẹ̀ èkó ni wọ́n ti ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí fún ará ìlú akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ọ̀rọ̀ ìdàgbàsókè gbèríko abilékọ kíkẹ́ lọmọ bọ́lárìn wá rọ àwọn tó jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀hún láti ṣàmúlò ẹ̀ dáadáa kí wọ́n lo òmìnira ara wọn àti pé kí wọ́n lè dá sí ètò ọrọ̀ ajé ìlú èkó àjọ ọlọ́mọ̀ tó ń kólẹ̀ èkó dọ̀tí sọ pé àwọn ṣakitiyan lórí àlékún àtúnlò àwọn ìdọ̀tí dípò kí wọ́n máa kó gbogbo ẹ̀ dànù sí àwọn ààyè tí wọ́n yà sọ́tọ̀ ìwà àjọ náà ọmọwé mú ìwà gbàdégẹ ṣe sọ pé àwọn ààyè táwọn ń da ìdọ̀tí sí kìí ṣe fún láéláé gbére ó ní àwọn nílò láti máa lo àwọn ìdọ̀tí tó ṣe tún lò láti fi ṣe nǹkan mìíràn táwọn sì ń gbé lárugẹ ọmọwé gbàdégẹ ṣe sọ pé àwọn ṣakitiyan lórí líla ará ìlú lọ́yẹ̀ lórí ìmọ́tótó àyíká wọn àti bí wọ́n ṣe ń tún ìdọ̀tí lò pàápàá jùlọ láwọn ọjà àti ilé ẹ̀kọ́ ó rọ àwọn olùgbé ìpínlẹ̀ èkó láti máa ṣàkóso àwọn ìdọ̀tí wọn dáadáa kí wọ́n sì rí pé àwọn ń lo ojúlówó àjọ tó ń kólẹ̀ kó dọ̀tí dípò kí wọ́n máa gbé fún àwọn mìíràn àkójọpọ̀ ìròyìn lẹ́gbọ́n láti iṣẹ́ bọ́ndẹ́fẹ́m 92.9 ìkẹjà ìlú èkó

adúláwọ̀ tó kú kópa tó jọjú fún nígbà tí àwọn amúnisìn tí wọ́n ń fara ní South Africa. Ààrẹ fi kún pé ó lé ní ẹgbẹ̀rún kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé ní South Africa tí àwọn tí kó padà wá sí Nàìjíríà tó sì rọ àjọ ECOWAS pé kí wọ́n rí pé wọ́n mú ìṣèjọba rere àti ìbọ̀wọ̀ fún òfin lárugẹ kẹ́tò ìjọba àwarawa kó lè túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ nílẹ̀ adúláwọ̀. Ààrẹ orílẹ̀-èdè Senegal Bassir Faye ni wọ́n ti dìbò yàn gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS. Wọ́n dìbò yàn Ààrẹ Faye níbi ìpàdé àjọ ECOWAS ìkọkàndínláàádọ́rin irú ẹ̀ eléyìí tó wáyé ní Freetown orílẹ̀-èdè Sierra Leone. Ó gba ipò náà lọ́wọ́ Ààrẹ Julius Bio ti ìlú Sierra Leone ẹni tó jẹ ní ọdún 2025 tó kọjá. Ìrètí wà pé yóò gbajúmọ̀ àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn ọmọ ẹgbẹ́ tí ó sì tẹ̀síwájú ìjíròrò pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ ti ṣe ilẹ̀ Mali, Burkina Faso àti Niger tí wọ́n ń lo ìjọba ológun lọ́wọ́ báyìí. Bákan náà ni wọ́n yan ọ̀gágun Brahim Diop gẹ́gẹ́ bí ààrẹ àjọ tó mójútó àjọ ECOWAS. Ìròyìn sọ pé àwọn olórí tuntun ọ̀hún ni ìrètí wà pé wọ́n ṣàkitiyan lórí ìdúróore ètò ààbò ìṣèjọba àwarawa tó dára pẹ̀lú ọrọ̀ ajé ní àárín àwọn ọmọ ẹgbẹ́ ECOWAS. Eré ìdárayá orílẹ̀-èdè Spain ni ó gbé ìgbàrókè níbi ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé lẹ́yìn tí wọ́n bomi òwúrò sí ojú ikọ̀ Argentina tí wọ́n sì fẹ̀yìn wọn bẹ́lẹ̀ pẹ̀lú àmì ayò kan sódò. Níbi ìdíje náà tó wáyé lórílẹ̀-èdè America, Spain ti gbé ìgbàrókè níbi ìdíje àgbáyé fún ìgbà kejì lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ gbà lọ́dún 2010. Ìrọ̀lú wa fún ti ọ̀sán ní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́n àwọn kòkòrò ẹ̀ lẹ́ẹ̀kan sí. Wọ́n rọ àwọn òbí láti mójútó àwọn ọmọ wọn látàrí ìpèníjà tó ń kojú àwọn ọmọ òde sí. Àjọ Lọ́mọ̀ sọ pé àwọn ń gbìyànjú láti mú àdínkù bá dídá ìdọ̀tí nù sáwọn àyè táwọn yà sọ́tọ̀. Òní àwọn ń gbé àtúnlò àwọn ohun tó ṣe ìdọ̀tí tó ṣe túnlò lárugẹ láti fi ṣe àwọn nǹkan mìíràn. Ààrẹ Tinubu ké sí àjọ ECOWAS láti bu ẹnu àtẹ́ lu bí orílẹ̀-èdè South Africa ṣe gbógun sí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tó ń gbé nílùú wọn tí wọ́n sì lé wọn kúrò. Bákan náà láfi tó ilé sí pé Ààrẹ Faye ní Senegal ni ó ti di Ààrẹ àjọ ECOWAS ní ìgbà tó gbà níbi àpérò tí wọ́n ṣe. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Taiwo Sadiq tó jẹ́ olóòtú ròyìn. Emi Bilkis Abdulrahim Lawal ló mú wá sí ti bọ̀yìn. Ẹ ṣe ń tẹ́tí sí wa.

Il a des rendez-vous,

agbaye pa gbagba le hu kuku sharo.

Dzieci. Nie wyszło na kanałek.

I'm gonna make you mine.

Happy on the 92.

I'm gonna make it.

Shall I embrace thee?

Ami, ami, ami, beni, olohun ba ko sanu wa ko se aju ko siju anu re wo wa orilede Nigeria temi ati re ni awa oni bi kan ta lo olohun ba yo wa siju anu re wa gbogbo kudie kudie eyi to je pe n koju wa orilede Nigeria olohun yo ba wa biwo eyi to wa tu wa n koju eni kankan wa na ninu ya koro yara wa olohun ba yo ba wa biwo olohun yo wa sanu wa adupe adugbo igba ti bo mudu mudu ijoba wara wa to ba ma dele to doko olohun ma je kon fi emi ati eyin kon fi wa se awati pelele la tin ki pe ka san sa e ka san ma e ko le gbo te tin gbe ile ise 192.9 apata wa ku fo mo niyan se emi ma ni omo ede eyan le pise olohun ni fa pa lubare ko olohun yo fa lubare ka sise ni kokon wa ise wo ni ti se la se idumare atu ki yin ipe tu ka san ni bi gbo te ba tin gbe ile ise 192.9 FM ta wa ni number 1 A Adekunle Faji Iwe Ijaro ni bi ikeja leko arom salegbelegbe abala eke ede yoruba leleyi ohun na ni ibi ti a ti ma fun ina awon eto lorisirisi a lo si agbeyewo awon atejise ti a ba ri a ka si ijesi ijo ijoba akiyesi ti a ba po ijoba si edakun ijoba ida wa da won lohun gbogbo bi ero ile na ni o se pataki loko aya gbogbo awon eyan wa edakun ijoba ipinle Eko ajo lama ẹdàkùn ẹfu oríko orí ẹfun kun lókun ẹdàkùn wà bá wọn kó bílíkìsì ẹ̀kọ́ lágbàá yìí lórúkọ tèmi lágbàgbé ẹni kejì ni blessing àlùkò tájì máa tukọ̀ àwọn ètò wa láti sìnsìn títí di aago mẹ́jọ alẹ́ kó tó di gbé àpò ìjókòó náà fún àwọn ẹ̀ka èdè tí wọ́n máa tu èdè yorùbá náà ni tí wọ́n máa tukọ̀ àwọn ètò wa fún ti alẹ́ ẹ má yìí kúrò lè ṣe bọ́ndẹ́fẹ́ 92.9 ìgbádùn tí ìṣẹ́ ti wà ní.

nasileṣẹ bond fm 92.9 abalagbagede ọrọ n tẹsiwaju wọn ní orúkọ tí wọn ní pásítọ táwọn àfọlábí láti ìkọdún wọn ní òjò mà ti dé o mi kò máa jẹ ká gbádùn òjò dé o wọn ní ẹjọwọ gómìnà sanwóolu ẹ wá bá wa mú ìlérí yín ṣe fún wa lórí ọ̀nà wa ní ìdòwà ní sheree street off governor road ìkọtún wọn ní òjò dé o ọ̀nà yìí ni wọ́n darí omi gbà nígbà tí wọ́n ń ṣe governor road ẹjọwọ ẹ ṣàánú fún wa o wọn ní orúkọ tí wọn ní pásítọ táwọn àfọlábí láti ìdòwà ní sheree street ní ìkọtún gbàgede ọ̀rọ̀ orúkọ tí wọn ní táwọn òbíṣẹ́yẹ gbogbo ọlọ́ta captain john g cda wọn bẹ gómìnà babájídé sanwóolu àti ọ̀nàrẹ́bù jimoh abiodun wọn ní ẹ̀dígbádẹ́rọ́ fún ọ̀nà wa ní wúrọ̀ọ́lá street títí dé ayé tòrò street àti ògúnṣọ́yà street wọn ní kò ṣeé gbà mọ́ rárá kí wọ́n jọ kí wọ́n ṣàánú àwọn o wọn ní èkó ní bàjẹ́ o ó bàjẹ́ sí iléeṣẹ́ bọ́ndẹ́tẹ̀ ní àwà 92.9.

iléeṣẹ́ bọ́ndẹ̀ sẹ́nà abẹ́lágbà gédé ọ̀rọ̀ ń tẹ̀síwájú wọn náà lórúkọ tó ní alájù ìsọ̀rọ̀ ọjọ́ ọkọ̀ ẹlẹ́yà láti orísun bá rẹ̀ ṣàṣà bọ́ndẹ̀ fẹ̀rẹ̀ bá wa bẹ gómìnà èkó pẹ̀lú kànà ọ̀kan làwọn sì torísun bá rẹ̀ ojoojúmọ́ ló ń burú sí i torí omi tó ń bọ̀ láti ìdímù ibẹ̀ ni wọ́n darí rẹ̀ sí ẹ̀ṣánú wa omi kò ní gbé wa lọ àmì.

0: 확보.
1: 딜리 노사.
2: 노사! 노사!

0: ọ̀pọ̀ rẹ kò ní bínú.
1: Bẹ́ẹ̀ ni o, mélòó la fẹ́ kà ní eyín Adípèlé náà ni àwọn ìgbìyànjú àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti ṣíwájú. Jákèjádò àgbáláyé eléyìí tí Bùrọ̀lá lọ Sheikh Ibrahim Niaz tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú wọn lórí àwọn ipa tí wọ́n fi lélẹ̀ ní àwùjọ mi ènìyàn kó tó di pé wọ́n papòdà torí pé àwọn ẹni náà wọ́n kì í kú ṣe ni wọ́n máa ń papòdà. Lórí ètò ojúṣe tari ní ìkànnì Bond FM 92.9 náà la ṣe wà àlejò tí a ṣe ń gbà lénìí náà ni Imam Abdul Hakim Hamza nígbà wọ́n ṣe Hakim Hamza ọba mẹ̀kúnù ni mo kọ́ pé wọ́n á mọ̀ pé ẹgbà tí wọ́n wá ní season lẹ́yìn ń tọ́ ọba mẹ̀kúnù ń jẹ́ season. Àdùpẹ́ àwọn náà ni igbákejì akọ̀wé gbogbogbò fún ìjọ Tijjaniya ní ilẹ̀ Yorùbá Edo pẹ̀lú Delta ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Níbi tí a bọ́ ọ̀rọ̀ dé òun náà ni international conference eléyìí tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ẹ wá jẹ́ kí a bọ́ sínú conference ìgbà ní pàápàá. Conference tí a ń sọ̀rọ̀ yìí kí ni àfojúsùn yín kí ni àgbékalẹ̀ rẹ̀ kí ló dáre lórí.
2: Conference tí a ń sọ̀rọ̀ nípa yìí lákọ̀ọ́kọ́ ibi tí ètò náà ti wáyé òun náà ni ìlú Èkó àti àwáyé bàbá wa tí ó sì tún jẹ́ olùgbàlejò àgbà àwọn náà ni bàbá wa Fadulati Sheikh Muhammad Sadis àwọn Adẹnẹkàn àtúntò orúkọ wọn dá bàbá tí ó wà tún gba àlẹ́lẹ́jọ tó yẹ pé àlééfà gbogbo ìlú Èkó pátá àwọn náà ni bàbá wa Fadulati Sheikh Aminullahi Akọ̀ṣilé Ṣéhù Ọlọ́run tí kíyàrí ẹni bàbá lò pẹ́. Kò sí nǹkan tí conference yìí dá lé lórí òun náà ni pé a sọ síwájú tí a bá wo ìṣẹ̀mí ìgbésí ayé tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan tó lè yí padà ju pé ìfi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ra wa àtàwọn ojúṣe ànẹ́bùwà
1: Muhammad
2: tánà bá wo ìlú mecca medina ìgbékalẹ̀ alquran àti sunna ànẹ́bùwà Muhammad tí wọ́n tẹ̀lé ìgbésí ayé rọ ó rọrùn fún wọn làánà fi wá wo pé ìgbésí ayé bàbá Mulana Sheikh Ibrahim àwọn náà tẹ̀lé tọlọ́hún wọ́n sì tẹ̀lé ìgbésí ayé ànẹ́bùwà Muhammad ìgbésí ayé rọrùn fún wọn náà wá wo àwọn àkàwé wọn àtàwọn ìṣesí wọn àtàwọn ìhùwàsí wọn làánà fi wá wo pé conference yìí yóò máa dá lórí ìgbésí ayé Mulana Sheikh Ibrahim láti lè fi wo àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ìlú wa orílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí à ń kojú tá a bá wá tọwọ́ bọ̀ tá a wo ṣẹ̀mí wọn tá a wo ànẹ́bùwà Muhammad tá a dẹ̀ wo ìgbékalẹ̀ alquran eléyìí fi ń dá lójú pé pẹ̀lú conference yìí àtàwọn tí a jẹ́ ta jẹ́ ọmọlẹ́yìn Mulana Sheikh Ibrahim tó pé gbogbo wa náà kọ́ la tẹ̀lé ojúgbọ́nà Sheikh Ibrahim òun ni bàbá wa àgbà fi wò ó pé ìdánilẹ́kọ̀ọ́ ó ṣe pàtàkì nínú gbogbo nǹkan tí a bá ń ṣe la fi gbé ìdánilẹ́kọ̀ọ́ ìkàlẹ̀.
1: Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́pàá mo ti fẹ́ sáré fi ọgbẹ́ dá yín padà sẹ́yìn díẹ̀ ẹ ti sọ fún wa àsopọ̀ tó wà láàrin Mulana Sheikh Ibrahim Niaz àti Sheikh Ahmed Tijjani kọ́lọ́mọ́ sọ̀rọ̀ bàwá yọ́nú sí kábà ní gbogbo wọn.
2: Allahumma
1: ẹ wá jẹ́ kí asáré wò báyìí gbogbo àwọn ìgbàgbọ́ àti máa ń jọ ẹ̀mí lójú tó bá wà láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn tọ́ríkà àti jàníyà ni
2: láwọn
1: gbọ́ ọmọgbọ́ ṣíze kí ni ṣíze oyè ni nínú ti jàníyà ni àbí kí ni gbogbo wà ní ṣíze.
2: Alhamdulilayi ibi tí ẹ mú wa lọ yẹn agbọ́nrin ńlá kan mà ní nínú agbọ́nrin ojú ọ̀nà Fado Tijjaniya Manakadama Kudima òun náà ni pé nígbà tó dọ́dọ̀ Mulana Sheikh ó ní kọ̀dọ́mìnà ó ní gbogbo ẹni tó bá sìn yẹn láyé kóun náà máa retí pé àwọn èèyàn púpọ̀ ó sìn zizè tí wọ́n ń dárúkọ yìí nínú ọmọ kí o bàbá Mulana Sheikh Ibrahim tó wá jẹ́ ọmọ kéwọ́ wa aṣíwájú àgbà tó gbà fàfáàfá ẹ̀ tó ń ṣe bàbá Mulana Sheikh Ibrahim bí ṣe ìdí àná ṣe ìdí àlè karamallahu wajihahu bó ṣe gbà fàfá ànẹ́bùwà Muhammad tá ànábì fi ń sọ nínú àdísì kan pé annamadi natal ilmi ali wa babuha pé gbogbo èmi ànẹ́bùwà Muhammad tẹ́rí èmi gangan náà ni ìmọ̀ ìlú ma ṣùgbọ́n ilẹ̀kùn tẹ́ fi wọ bẹ̀ òun náà ni ṣẹ́gun náà lè torí pé ìgbà fa omo ki o fa fa e be na ni baba se idi ri sugbon uruko to wa tele uruko won a npi won ni se bi aliu si ze
1: na
2: ke bi uruko yen ife yen ni gbogbo ana wa
1: ko bi na mbo ni rejo ko pa po
2: o bo se ri ga na
1: na o wa ye mi be yen oye mi be olorun mo se la ikara kun albaraka gbogbo alaka
2: allahumma
1: amin ola yo na awon agbalagba
2: amen
1: 07063 161916 gbogbo awon ti jania anfani la ile ile ati pe wole kẹ́yìn ọ̀dá sẹ́tò ojúṣe tàà ní fún ti ọ̀sọ́ ti tèbí 07063-161916 mọ̀ pé àwọn èèyàn bíi brother of the cousin of the gani ní àjàǹgbàdì lọ́wọ́ musa ní ọmọ arẹ́rin fún ètò tèmí 07063-161916 sí ìgbúpọ̀ karama ní ṣe mo gbogbo wọn lápapọ̀ wọn láǹfààní àti máa gbọ́ àbáyé 07063-161916 ìbéèrè táwọn tó máa mú kó lórí pé àwọn bẹ̀rẹ̀ sí ni máa gbé ìpè òun náà ni wípé ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo ọ̀tẹ́ ìṣọ̀ látàrọ̀ ẹ ń sọ nípa ìmọ̀ ọmọ kí àáfà ọmọ kí àáfà tí táwọn ń gbọ́ ni pé ẹ mọ̀ dùnú o tí àpò olóròyìn ló fòfin olóròyìn gbà àwọn onítọ̀rí ká ayé àjì ni wọn ìkéwù bàtà ti mọ ọ̀pá tó ti mọ bá ti wọlé wòlé àwọn ó ti tán pé gbogbo sáfì ìtọ̀rí kà nìyẹn ẹ̀yìn ìjọ ẹlẹ́gẹ̀ẹ́ ti ṣe ìbára fílẹ̀ nípa alukura ní kẹrin sunna anabi alukura ní kẹrin sunna anabi bó irú ọ̀rọ̀ yìí àlàyé ìlẹ̀lẹ̀ ríṣe lórí ẹ̀ pé nípa àwọn máa sọ ni pé láti lè dé nítorí ọ̀rẹ́ lè kéwù.
2: alhamdulilah lẹ́ẹ̀kan sí a tún dúpẹ́ púpọ̀ fún ilé iṣẹ́ wa tí a wà láyé
1: bond fm 90.9
2: ọlọ́run níjẹ́ ó bàjẹ́
1: aláwọ̀ àmì
2: gbogbo àwa òṣìṣẹ́ ẹ̀dẹ̀ ọlọ́mọṣà ìmójútó nìkankan
1: wa àmì ìnà
2: àmì káwa wọnú ọ̀rọ̀ tí ẹ sọ yìí bàbá mọ̀lánẹ́ṣẹ́ ibrahim gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àtàwọn ìtàn tá a gbọ́ nípa bàbá wa onímọ̀ ni wọn hafizul qur'an bàbá haudidi al-qur'an láti pínísín láti ọmọ kékeré gbogbo àwọn ọmọ bàbá wa ìpátá onímọ̀ ni wọn ìmọ̀ òun náà ni bàbá wa fi rìnrìn àjò à ń pe organization kan ní gbogbo àgbáńláyé rọ́bítọ́tọ́lá ìmọ̀ ibi tí wọ́n ti ń ojú gbọ́nà bí tó yẹ pé wọ́n ti ń dájọ́ gbogbo nǹkan tó ń jẹ́ mímọ̀ láyé lójú ayé mọ̀lánẹ́ṣẹ́ ibrahim àwọn náà ni akọ̀wé àgbà lẹ́yìn ẹni tó jẹ́ president tó jẹ́ ọmọ tó jẹ́ ọba saudi nígbà náà bàbá mọ̀lánẹ́ṣẹ́ ibrahim àwọn náà ni akọ̀wé kò sí nǹkan tí wọ́n sì fi ṣe wọ́n ní akọ̀wé torí pé àwọn náà àwọn nìkan ni dúdú tó wà láàrin àwọn lárúbá ń gbà náà ìmọ̀ ni so ẹni tó bá wá dìde lẹ́ni tó lóun ń wá òun jọmọ ké mọ̀lánẹ́ṣẹ́ ibrahim tó ní mọ̀ báwo ni kò ń ṣe ọmọlẹ́yìn mọ̀lánẹ́ṣẹ́ ibrahim kò ń ṣe ọmọlẹ́yìn mọ̀lánẹ́ṣẹ́ ibrahim torí pé ìmọ̀ al-qur'an àti sunna nabi wa muhammad òun náà ni àfa àwa gbé dání.
1: jesus akumula okaira a lọ sókè lọ́ọ̀nà tàbá wá dé àwọn àbá sọ nípa ọjọ́ tí conference yìí máa wáyé àwọn ẹ̀ta àrètí níbẹ̀ lẹ́ẹ̀kan sí 07063-161916 07063-161916 nígbà tàbá dé abẹ́rẹ́ sí ni máa gba ìpè lẹ́sìn àlùkò owó rẹ̀ abúlé ni.
0: My father loves to say, and to buy me a mirror, and what could be better than a government that puts the health of its people first? Today, health negotiants now have access to affordable health insurance. Like in Miraiko, children now have new homes. Through the Mercy Children's Hospital at Adeleji Adele, families in Eba or Jo now have quality health care through the new 280-bed General Hospital. Expectant mothers and newborns.

wa ẹ̀dá wa ṣe nílé ayé níbo la ti wá tí ọba fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà fi ọlọ́dà tí bá wa sáyé kí ni àwọn òfin tí ọlọ́dà fi ń ṣàkóso ọ̀rọ̀ ìwé ayé ta ni jẹ́ ọmọ ọlọ́run ta ni jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé sí níbi tí a ti ń yọ̀nà náà rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gbẹ́lì láti ọwọ́ abdulshe lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́ wíńdíìfẹ́ láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé sí aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́ wíńdíìfẹ́ láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ̀ o.

0: kí ni àwa ìdá wá ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà yẹnyẹn fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ òun ayé ta ló ń jẹ ọmọ ọlọ́run ta ló ń jẹ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyé so níbi tí a ti ń yọ̀nà náà rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gradley láti ọwọ́ abdulshin lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ́ o.
1: Bond FM 92.9 Bond FM

Pessoa, papel, pessoa.

0: Kí ni àwa ìdáwà ṣe nílé ayé? Níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀? Níbo la ń lọ? Ọ̀nà wo ni a fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé? Kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ òun ayé? Ta ni ń jẹ́ ọmọ Ọlọ́run? Ta ni ń jẹ́ ọmọ ènìyàn? Ẹ pàdé wa lórí ètò ọgbọ́n Olúwa káyéso níbi tí a ti ń yànnà lọ́rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ Gbrálì láti ọwọ́ Abdulrasheed lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Àǹfààní wà láti bèèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé ọgbọ́n Olúwa káyéso aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́rú Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Ẹ kú ìkàlẹ̀ o.
1: Ọ̀nàrẹ́bù bí ìṣe ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Láì gbọ́ ọtí trọ́fì premium lager kan bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ sọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí ó ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún méjìdínlógún.

I'm not sure if I'm going to be able to do that.

PLC, formerly Lafarge Africa PLC.

0: ẹtọ́ dédé wò ní ẹ̀yìn ara ọ̀sẹ̀ kẹtàwé tí a ti bẹ̀rẹ̀ eré oníṣẹ́ tí a pe àkọlé rẹ̀ ní àwọn ọ̀daràn yahoo wọ́n ní bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo fẹ́ ṣe ǹjẹ́ olódodo ti di ní sídòwò báyìí àdá kẹ́ẹ̀jẹ́ kájọ kọ́ ẹ̀kọ́ kan nínú eré oníṣẹ́ tí a pe àkọlé rẹ̀ ní àwọn ọ̀daràn yahoo ẹ̀ máa bá wa kalẹ̀
1: Àwọn tó jayé lánàá dá ọ ti kú wọ́n ti lọ.
2: Oríkè bèbì.
1: Yẹ́ẹ́. My darling.
2: Báwo ni ọ̀rẹ́ mi
1: ṣe? Bọ́wọ́ pé mo láìkọ orin gan bí orin ló máa ń ṣe mí gan. Bóyá jẹ́ ká tún jọ gbé.
2: Àlọ́ máa jayé ẹ̀yin lẹ mọ́.
1: Àwọn tó jayé lánàá dá ọ ti kú wọ́n ti lọ.
2: Ṣé àwọn olè mi jọ? Báwo wá fi flash mi?
1: Ọmọ ẹ̀rọ láti rí bọ́ àrí yín láàárọ̀. Ọmọ
2: ẹ̀rọ wá ti ẹnu ni.
1: Tó fẹ́ sọ pọ̀
2: o. Ọwọ́ tí mo ti ẹ̀ bá wà yìí. O ní agbára o. Àtìgbà tó ti dúró nítorí ṣiṣẹ́ yìí ní oríṣi oúnjẹ o. Kò tí ẹ̀ jẹ́ náwó rárá ni. Kódà iṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ gan tún wá wọ́ ti di tẹ́lẹ̀ lọ. Kélésì lájọ wà lẹ́nu iṣẹ́ yìí. Ó ti ralẹ̀. Ó ti kọ́lé lẹ́kí ló wà. Ó rà boyfriend ẹ̀ ti gbé já. Sandra gan fúnra rẹ̀. Àjà ló ra lé sí last week. Mọ́tò tó ẹ̀ṣẹ̀ já gan tí a lọ bá ni. Iṣẹ́ eléyìí ni ìròpó ta ojúmọ̀ fún mi rárá ń bí o. Ìwọ náà ó ṣẹ̀lẹ̀ láti China wo bó ṣe ń júmọ̀ fún ẹ̀. Bó ṣe ń ṣe ló jẹ́ lọ́wọ́ ló ń ṣe gbogbo ẹ̀. A lè ní ẹ̀fẹ̀ náà wá. Ẹ túbọ̀ náà wá ti kò tún jẹ́ fólú ẹ̀. Ó ti ẹ̀tí sún mẹ́ta pé mi máa ma lọ sábá báyìí. Ó dẹ̀ pé mi fẹ́ lọ sábá. Ó ti sún mi ilé wa máa ṣe kíní bíbá ẹ mọ́. A ṣe ṣe àárí kókó. Ọlọ́run máa ṣe wá lórí ìṣòro. Ó ti sún èmi àbáyá.
1: Ojúlójú ọ̀rẹ́ mi. Sori ni ayé yìí turn by turn ni. Ó ti yé ẹ. Lóòótọ́ lóòótọ́, òun sọ́fà báyìí. Mo fẹ́ kó rántí pé èmi náà ti sọ́fà bí ẹni ẹ báyìí rí. Sori ilé ayé tá a wà yìí, gbogbo inú ewu ni. Ṣùgbọ́n Ọlọ́run ló máa ń mọ̀ bó ṣe máa ń ṣe kí ni tó máa ń bá wa yanjú ẹ̀. Tá a bá dẹ̀ tí kú, èrè ti ń bẹ. Níwọ̀n ìgbà tá a bá wà láyé, gbogbo ala máa dúpẹ́. Ṣé ti yẹ ọ̀rẹ́ mi? Ṣùgbọ́n mo ní nǹkan pàtàkì fún ẹ. Tó jẹ́ pé máa tún rí ayé ẹ̀ ṣe ọ̀rẹ́ mi tó máa jẹ́ kí business ẹ kó wà òkè padà.
2: Oréke, èmi fẹ́ máa lọ sábà nìyẹn. Mo máa lọ sábà máa lọ wáṣẹ́ mi ṣe ń bẹ̀. Gbogbo eléyìí tó lu ẹ̀ ń ṣe léńdẹ̀. Mo mọ̀ pé àtijẹ́ àti mi kò ní nira fún mi lọ́rùn. Owó ilé náà dẹ̀ ní pọ̀ tí máa san. Ṣé o alámi àtúbalẹ̀ ju báyìí lọ? Ó jẹ́ ọmọ Ibo kú ni ní tẹ́lẹ̀ náà. Ní padà sí ilé mi.
1: Ojú lọ gbogbo kò tí máa ń complain jù. Kí ló ń ṣe ẹbọ náà? Mo ní kò farabalẹ̀. Farabalẹ̀ náà. Wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ tó bá gbà yẹn gba ẹrun gba òjò òun lọ rẹ́ gidi. Farabalẹ̀ náà. Kí ló dé? Kò lè tó gbogbo yẹn náà. Mo mọ̀ pé bó ṣe wà yìí. O smart pa. Bó ṣe wà yìí. Mo mọ̀ pé mi ìdẹ̀ lè ẹ́fà gbàgbé ẹ. Ṣé ti yẹ bíkọ́sì àtijọ́ wà nínú gbogbo wàhálà ẹ̀. Àtijọ́ wà nínú ìdààmú ìrìn. Ṣùgbọ́n Ọlọ́run ló ń ṣògo ló ń gbogbo fún wa. Ọlọ́run máa ṣe ìyanu náà. Mo fẹ́ kó ní sùúrù. Kí ló dé gan? Mo fẹ́ kó ní sùúrù sórí bó ṣe wà yìí. Ó wà important sí mi. Mi ìdẹ̀ lè máa wọ ẹbẹ́ yẹn lásán. Ṣé ti yẹ ẹbẹ́ yẹn?
2: Mi ìtì ẹ̀mọ̀ bóyá ọmọ ọ̀gá ọlọ́pàá kan tó ń pè mí kò gbérègbè. Máa yẹ obìnrin risky ni o. Ọba àwọn wèrè gidi ó ya wèrè gan-an lọ́sẹ̀ gbé wá yìí. Mi ò pọ̀ tí mọ̀.
1: Mo ti rìn náà. Mo ti rìn mo dẹ̀ ti gbọ́ nípa ẹ̀. Mo mọ̀ pé ọlọ́pàá ti tutọ́ ẹ̀ṣẹ̀ gbé wá sí ìlú wa ìlú yẹn tó ń gbé wá ságbègbè. Ojúlóge ṣé wọ́n ti rí ni? Tó bá ti rí try láti lọ sọ́dọ̀ ẹ̀ lọ gbé fún mọ́. O ṣàmù ọ̀nà bó ṣe máa ń lọ gbé fún mọ́. Lọ dọ́rẹ̀ pẹ̀lú ẹ̀ náà. Kò sí wàhálà kò séwu. Ìyànjú kò lọ dọ́rẹ̀ pẹ̀lú ẹ̀.
2: Ọ̀rẹ́ kẹ̀, mo sọ pé yàn obìnrin risky ọba àwọn wèrè ni oríkì ń lọ bá dọ́rẹ̀. Ojú máa yọ wálẹ̀ o, wà láì. Tàbá mo pàtó máa ṣiṣẹ́ yìí. Máa ilé máa fún wa wàhálà ni o. Ilé yóò lè pe wa rárá ni.
1: Ṣé ọlọ́pàá yẹn náà wá ya òye tó yẹn ni? Ẹ̀bọ̀ tiwọ́ tí mò ń wò gan smart gẹ̀ yẹn náà. Ojúlóge kí ló wá ń ṣe ilé tó lọ ń jọ̀là rẹ̀? Ṣé ọlọ́pàá yẹn náà ṣe wá níwè lórí tó yẹn ni? Ìwọ tó sharp bí sharpener, tó smart bí smarties. Ìwọ kẹ̀, ìwọ tó pé bó ṣe wà yìí, ó lo gan, ó burú gan. Mo jẹ́rìí ẹ ojúlóge. Ọmọ Ibo kẹdú ọgá gan.
2: Ọ̀rọ̀ máa ló ń sọ. Mo lọ bá lọ́fíìsì mo gbé súnmọ́ ṣe gbogbo ẹ̀. Ṣé ló gbójú sókè? Ṣé yẹ́sì kí ló fẹ́? Kọ́ gẹ́rọ̀ sórí ìfà tó bá tiẹ̀ rí bó ṣe é ṣe. Ṣé ló tàbọ̀ fún mi lẹ́sẹ̀? Ọlọ́run ló yọ mí jọ ìtumọ̀ sọ lẹ́gbẹ̀ẹ́sẹ̀ ní sáré. Ilé ìyá òwúrẹ́ gan o. Ilé yìí ó sinmi o. Èmi tèmi èmi máa jápa o. Mi máa bá ń tèmi tèmi wá jẹ́ kí ọ̀pọ̀ àbáyé mi jẹ.
1: O lọ síbì kankan ọ̀rẹ́ mi. O lè lọ síbì kankan. Wàkáǹtì ẹ bó ṣe àwọn ti fi nǹkan kan ránṣẹ́ sí ẹ bó ṣe. Eléyìí tó máa jẹ́ kí bísíǹsì ẹ lọ sókè. Kí ló ń ṣe é?
2: Òrèké orí ẹ wà ní ẹ̀wọ̀n mi náà. Ọwọ́ tó ń sàn. Ìwà lọ́wọ́ tó ń sàn. Ìwà lọ́wọ́ tó ń sàn. Jọ́ torí ọlọ́run kí olórí kankan mọ́ mo ti dé ti máa wá gbé. Màá tá a tán ṣe kọ yìí ni. Adamu á lo gbà yìí ni.
1: Wà á sere de bi mi ni so fun e ajo wa ta ma lo gba ni a ma lo
2: o si ore mi o a pe fun ra wa o ko ni baje fun e wa ma ri se lo awon ero ti mure wa mure wo mure a mure wo mure wa nko so n toju e so si wa o ye si wa nbe
1: ah olorin mu ko ma ni bobo yen ah o le believe sha o bu ku ni bobo yen o ah to ba ri nkan to se
2: ah olorin mu ku ni ti ba wo ki lo de eh igba lo de e mure wa e
1: ah ah
2: lo be pa ni
1: mure wa ki yin mure wa ko mure wa wo mure wa wo o pe gbogbo gba lo ma so pe lo ma bi lo ma fowo gba pe o ma fi omo o ma fi a bo se wa yen je ki ma ja isi emi ni mo ma se kini ni mo ma ri endi bobo yen because bo se wa yen ni ni lojo koko ba mi o bo se wa yen emi ni ma re yin e o mo ti mo wa ra mi bayi
2: ah ah ore mi ki lo se fun e gogo ki lo se to le to yi to lo ma re yin e ki lo de ah olori e ma ni a bo ti gba igbe gba lo de won ma nation o po abi ko po to eh won de pe igbesi aye e idun okan e ife aye e ah ah o ba je nbo
1: oju lo de gbagbe bo se nsele sori bobo yen bo se wa yen o ri bili pe lo lo nsi ko baba kan to lo nso fun baba yen pe o nsi re han to ma lo baba yen wo mo were gidi gan ni olorun oba lo ni pe ki ma gbo bo se receive call yen se yan wa ni yen o lo ri buku baba were ni bobo yen emi to e ko bi mo se won ma ye ni ni oju wa je oju leyin gbogbo ara kiki oju emi ke ni fun ami
2: olorun boss na ti ti o le jo ni gbogbo wa ko ti mo ni a ma je ko ya de ma je ko mo abori e fe buru lorun eyin ya won wo ẹran gbo eleye
1: abọ ma lo wo nkan to nsele yen bobo yen se lo ro pe on smart se lo lo nso sori aye mi fun mi o lo nso past mi fun mi o lo nso pe emi o pepe si o emi ati palongo ajo ni nkan kan po pe palongo gbogbo awon omo to wa obirin area pelu won gbo pe won so pe palongo ti ni nkan pelu wa ki lo fe ba gbogbo ra mi yen wa emi o waye gbogbo yen bo se bobo yen ko gbadun rara
2: eh ki le mi se oruko mi wo lo nda abi fe ya wo ri abi ki lo nse so nba mi se ni a daruko mi pe ki lo sele
1: eh nkan to so na ni yen na o ni pa lo ngo nkan ko ti ni nkan pelu gbogbo wa to ti ye be yen nkan to lo nso ni yen o ni pa lo ngo yen de kere o lo ni arun eh ko gbogbo o sa mo o ni orisirisi àrùn lè ní lára tó bá wa ṣe wà pé bóyá ó ti bá wa ní nǹkan pọ̀ yẹn bóyá àwọn náà ti ní àwọn oríṣiríṣi pàápàá jùlọ ìwọ ó ní ó ní bó ṣe wà ó lè ti ní std pé ó mọ olóògbé bẹ́ẹ̀ yẹn bọ̀bọ́ yẹn ó lọ ń bẹ́ ó ń bẹ́ẹ̀ náà bó tiẹ̀ ṣe máa ń bá mi sọ̀rọ̀ gan ṣó mọ̀ ìgbéraga ẹ ti pọ̀ jù bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ ní ilé àpọ̀ máa sọ̀rọ̀ á máa jábọ́ èmi dẹ̀ máa máa kì í máa máa kọrin fún o ṣàmọ̀ náà o mọ̀ pé òré kémọ́dé tura lẹ̀ bọ̀bọ́ ṣe ń ṣe yẹn mi mo ti rò pé eléyìí èmi ni wa rẹ́yìn ẹgbẹ̀rún
2: òré ke kò yẹ kó ọgọ́ máa palantia a máa polongo owó ti wà ó ń fẹ́ ní gbogbo nǹkan tó fẹ́ sí owó yẹ kó máa gbójú ni kò tí ẹ kó máa rọ̀rọ̀ ẹ̀ wò iṣẹ́ ò dá o ìyá ò dá o ọlọ́run má jà padà sẹ́sẹ̀ àárọ̀ o yíwèrè ẹnu kó máa gbowó ọwọ́ ẹ̀ owó ọwọ́ ẹ̀ ìwọ ní ìdìjọ́ gbójú ń bẹ̀
1: wo ìwọ ni yẹn ọ̀rẹ́ mi o ọ̀rọ̀ owó kọ́ ló ń ṣe mi bí mo ṣe wà yí o èmi ṣe kí ni mo ti já pa èmi ò ráyè o bí mo ṣe wà yí owó ti wà lọ́wọ́ mi ná ọ̀rẹ́ dì tòlí sórí bọ̀bọ̀ mú ìmú ẹ̀ múlẹ̀ wá yẹn jẹ́ kí lọ máa sọ fún ẹ tó bá rí àwọn weapons tó wà lọ́wọ́ ẹ̀ tó kó sínú ilé tó ń kó káàkiri ọ̀rẹ́ mi wò má máa jẹ́ kí n lọ kú bá ìjọ torí ọlọ ẹ̀ ń ba ẹ̀mí o so bó ṣe wà yìí bó ti à tètè ronú mi mo ronú mi dáadáa bí mo tiẹ̀ ṣe máa mú balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa fi ilé ayé mi sílẹ̀ tó máa bá tiẹ̀ lọ tẹ́mi náà máa wà láyé ọwọ́ mi.
2: òré ke páwèrè darujọ pádàmì ó tó di pé máa fi tiẹ̀ di wa lọ́wọ́ járe wo má pariwo jù mú kúò lọ́nà jọ má jẹ́ fẹ́ wàhálà mú kúò lọ́nà sòṣè jọ.
1: ee ìgbà tẹ́mi tiẹ̀ ti gbọ́ bóun àti bàbá tó ń bá sọ̀rọ̀ lórí fóònù yẹn tó ọwọ́ tó fi jọ ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó lọ ń sọ tó lọ ń bàbá yẹn lọ́kàn balẹ̀ pé òun ti lẹ́rọ kan òun ti ṣe gbogbo nǹkan òun ti ṣe náà ni mo ti mọ̀ pé bọ́ọ̀bọ́ ibo ṣe wà yìí bàbá làwòrè ni òun gbọ́ fẹ́ ṣe kí ni ó ní nǹkan tó fẹ́ fi mí ṣe tó gba ẹgbọ́n lèmi gan ti jẹ́ kórì mi jí ojú loge lóòótọ́ mo máa mú kúrò lọ́nà ṣùgbọ́n bí ẹ ń ṣàlàyé gbọ́ sí ìmọ̀ aṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ ó wá wàdà bẹ́ẹ̀ ni pé bí apala abala mòre jẹ ni mí níṣẹ́ ni mo lọ ń gbọ́rọ̀ tó wà àti bàbá yẹn jọ ń sọ tí ọba yẹn sọ pé ṣe mọ̀ pé ní tábà máa ṣe kí n tábà máa pàjẹ́ a máa ń bọ̀ yóò ni ìyẹn ni pé múre wá ó fẹ́ sọ mí ni tòlótòló tó yẹ pé ó ń bọ́ kó lè rí jẹ dáadáa èmi dẹ̀ ti mọ̀ tó lè ní mo ṣe ya orí mi dáadáa mo rò pé wò ó ajọ ń tayò ní báyìí kẹ́mi lè tètè mú balẹ̀ ni ṣó ti yẹ bẹ́yẹn ó mọ̀ pé mi mo smart gan oré kénòdè tu alẹ̀ you know now
2: check-up ni kò fún
1: o kò sí wàhálà
2: o gbé wèrè lè
1: bó ṣe bá jẹ́rù yẹn
2: Baby, Bobo, move away.
1: What's up, friend?
2: Ah, no one saw a friend there. So, ah, I'm on that team. Check up. You last card. When you go from.
1: Ah, oh, my God, I'm not going to be my cockafoon. Oh, my God, I'm going to show you. I'm going to tell you. So, I'm going to tell you. Tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm going to tell you. I'm
2: Remy,
1: they show Papa, Mafia, O. What's your
0: journey? Oh, Colorami Pao, Mamu Kuro, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, ipa wo ga lo nko ninu igbesi aye awon omo re se o le fowo soya nibi kibi to ba wa pe omo re o le ba o loju je lawujo se o ti fidi re mi ninu ojuse re gege bi obi se omo re yan o yanju ada ki a ma se asawo lori awon oro yi igbogbo igba a le ro pe eyin fi okankan ba wa lo ose keta re ti a tin ba bo lori akole ti a pe ni awon odaran yahu ope pataki lowo amoju ero the Jomosoya abose de shopping bi lo ndagbere fun yin pe ka fere pade o tun dose ti o nbo.

gẹ́gẹ́ lago méje lò ẹ kú àjálẹ́ àsìkò iṣẹ́ ètò àtàárọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ bọ́ndẹ́ fẹ́mínẹ́ẹ̀tì tó dọ̀tún ẹ̀ka ti rédíò nàìjíríà onígbọ̀ngbọ̀n nípínlẹ̀ èkó láti ń ròyìn látẹnu bilikis ayépọ̀lá ibrahim ṣáájú ẹgbọ́n àkókò tó ṣe sóòdún nínú ìròyìn náà ìpínlẹ̀ èkó pín owó tó lé ní bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó gbàmábínú fún àwọn tí ìjọba lo ilẹ̀ wọn fún iṣẹ́ àkànṣe wọn fọwọ́ òfin mú àwọn ọlọ́pàá mẹ́rin fún ẹ̀sùn gbígba owó kọ́bẹ́ iléeṣẹ́ ológun bẹ̀rẹ̀ ìdánrawò ètò ní ìbọn ọlọ́jọ́ márùn-ún ní ìpínlẹ̀ kaduna andy bohan gba iṣẹ́ gẹ́gẹ́ bí olóòtú united kingdom wàyí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba ìpínlẹ̀ èkó ti ta owó gbà má bínú sí iye rẹ̀ lé ní bílíọ̀nù ní ìgbìyànjú wọn láti máa dáàbò bo àwọn ọmọ ẹgbẹ́ wọn nípasẹ̀ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti ìfokùnlokùn lọ́nà tó tọ́ ó ṣẹnumọ́ pé ojúṣe ẹgbẹ́ ni kó dúró ti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lásìkò

0: ìṣòro.
1: Àwọn ọmọ ẹgbẹ́ wa dẹ̀ wà nínú ẹ̀. Ọlọ́run ọbẹ̀ fún orí mọ́tò ọgbẹ́ jáde láti bí abẹ́tí mọ̀ tí báyìí sí. But à ń ṣe akitiyan lọ́tún ló sì láìsọ pé bí a pé kí a má da àwọn ẹgbẹ́ wa. Ọkùnrin yìí dúró lára ìyá pé àti ní àṣeyọrí. Mo dàdúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ pẹ́sẹ́ǹtì wa. Mo dàtún dúpẹ́ lọ́wọ́ CG tó mo dúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wa tí wọ́n lè wojú àánú sí wa láti inú mi dùn gan. Mo dàdúpẹ́ lọ́wọ́ sí Fẹ̀mí Ògúnwé.
2: Alága àjọ Amato tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn dẹ́rẹ́bà ọkọ̀ afàyàfà àti àwọn tó ń lo ojú pópó pé kí wọ́n máa tẹ̀lé òfin ìrìnnà

0: fi ti ibudo ohun
1: dupe fun awon alaga wa ninu wa gbun na duro ti tobi osun meji nsin ta che ni ireti kankan mo gba ti won pe ape won ni ka ma bo wa si iye bayi pe won ti sise won so gbinyanju won lo si lo si abuja so gbinyanju won se lo si keja asa dupe fun olohun fe ba wa si ni eni
2: afa ni to mo ri nbe wo po gbe gbe nitori tere tele ni pe awon boys won da mu wa gan ta ma ti le ri mo to ba ta ku ko re bayi won ti de amọ lẹnu ba ti won ni egbe ti nkan ba sele awon egbe no wa taje
0: won ṣàpèjúwe ìgbìyànjú àjọ náà gẹ́gẹ́ bí ohun ìwúrí wọ́n sì ṣèlérí àtìlẹ́yìn wọn fún àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Cross River ti yọ àwọn obìnrin tí wọ́n fi ọkọ̀ wíwà ṣe iṣẹ́ àti àwọn ọkùnrin tí ọjọ́ orí wọn lé ní ọgọ́ta ọdún lọ sókè pé kí wọ́n má ṣe san owó ìforúkọsílẹ̀ ọkọ̀ àti àwọn owó ojoojúmọ́ tí wọ́n máa ń san mọ́. Alága àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Cross River olóyè Oliver Orok kéde ọ̀rọ̀ náà nígbà tí ó ń ṣèpàdé pẹ̀lú àwọn dẹ́rẹ́bà ọlọ́kọ̀ èrò nílùú Calabar. Ó ní ìgbésẹ̀ yìí jẹ́ ara àlàálẹ̀ àkọ́kọ́. Gómìnà Bassey Otu pẹ̀lú èròǹgbà láti mú ìṣúra bá ìnáwó àwọn ọlọ́kọ̀ àti láti ṣàtìlẹ́yìn fún ètò okòwò wọn. Olóyè Orok tún ní àdínkù ti dé bá owó tí wọ́n fi ń já tíkẹ́ẹ̀tì pẹ̀lú gbígbóòlù kúrò lórí àwọn ìjìyà tó rọ̀ mọ́ ìlọgẹrẹ ọkọ̀ ojú pópó lójúnà àti mú ṣíṣe ètò okòwò rọrùn. Ó ṣàfikún pé ìjọba ìpínlẹ̀ náà yóò sì máa pèsè ọkọ̀ ọ̀fẹ́ lásìkò ọdún bẹ́ẹ̀ dẹ̀ ni yóò máa tẹ̀síwájú láti máa pèsè epo pẹtiró fún ṣíṣe àtìlẹ́yìn fún àwọn tó ní ọkọ̀. Ìròyìn àgbáyé lẹ́ǹtẹ́ sí láti ilé iṣẹ́ bọ́ńdẹ́fẹ́ 92.9 ẹ̀ka ti Radio Nigeria.

ẹṣeun adúpẹ́ pé ẹṣin pẹ́ ti sí wa wọ́n ní ọlọ́pàá òṣèdèrè ọ̀wọ́ ó ní àṣejù ọ̀pọ̀ àwọn ọlọ́pàá mẹ́rin tí ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àbújá fọwọ́ òfin mú fún ẹ̀sùn gbígbọ́ owó kọ́bẹ́ ẹgbẹ̀rún mẹ́tàléláàádọ́ta náírà lọ́wọ́ alága àjọ tó ń rí sí ìwà ìjẹbàánu àti àwọn ìwà kòtọ́ mìíràn ICPC dókítà Musa Aliyu níbi tí wọ́n ti dá wọn dúró lọ́nà ìtọ́ nílùú Àbújá alákòóso ọlọ́pàá fún ìlú Àbújá Aminu Sanusi ṣíṣe lójú ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá gẹ́gẹ́ bó ṣe sọ àwọn ọlọ́pàá náà fi ibi iṣẹ́ wọn sílẹ̀ tí wọ́n sì ń lọ ṣe àyẹ̀wò ọkọ̀ láwọn ibi tí wọn kò ti fún wọn láṣẹ ní agbègbè Ouse níbi tí wọ́n ti fẹ̀sùn kan wọ́n pé wọ́n gba owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn onímọ́tò alákòóso ọlọ́pàá sọ pé àwọn ọlọ́pàá náà tí wọn kò mọ irúfẹ́ èèyàn tí wọ́n bá tayò mú alága àjọ ICPC ní tipátipá láti gba owó lọ́wọ́ àwọn tó ń fi ọ̀rọ̀ sísan owó ṣiṣẹ́ tí wọ́n sì pín owó náà láàrin ara wọn alákòóso ṣàpèjúwe ìwà àwọn ọlọ́pàá náà gẹ́gẹ́ bí ohun tó ti ní lójú ó ní wọn kò yẹ láti wọṣọ ọlọ́pàá ó ṣàfikún pé àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin wà ní àhámọ́ àwọn báyìí àwọn yóò sì fojú wọn winá òfin iléeṣẹ́ tó ń kọ́ni níṣẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà nda ti bẹ̀rẹ̀ ètò ìdánrawò yíyìnbọn ọlọ́jọ́ márùn-ún fún àwọn tó ń kọ́ṣẹ́ ológun ní agbègbè afaka nípínlẹ̀ kaduna nínú àtẹ̀jáde tí alūkkóró ilé ẹ̀kọ́ náà major ruben kovagia tari síta ó ní ètò náà yóò bẹ̀rẹ̀ lónìí ogúnjọ́ oṣù keje di ọjọ́ kẹrìnlélógún oṣù keje láàrin aago márùn ìdájí sí aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́ gẹ́gẹ́ bí ààrẹ ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ náà ó rọ àwọn olùgbé mando samiya àti kauya àti àwọn agbègbè mìíràn tí ó yí afakapo pẹ̀lú àwọn ará ìlú pé kí wọ́n fi agbègbè náà sílẹ̀ fún ìdáàbòbò ara wọn major ruben sọ pé ilé ẹ̀kọ́ náà ti ṣe àwọn ètò tó yẹ fún ìdáàbòbò lójú náà ti rí pé ètò náà lọ láì mú ìjàmbá lọ́wọ́ bákan náà ni ó tún rọ àwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti àwọn olórí ìlú láti bá wọn fọrere ètò ọ̀hún ṣe ti ìgbọ́ ara ìlú pẹ̀lú dídúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé agbègbè ọ̀hún fún àgbọ́yé àti ìfọwọ́sowọ́pọ̀ wọn lórúkọ

0: ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ológun ọ̀hún ni Major General Oluyemi Olatoye. Lójú náà tún dènà gbígbé owó ká láti fi dábàrú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ilé ìfowópamọ́ ilé wa CBN ti kó owó tí ó lé ní tírílíọ̀nù 51 náírà kúrò láwọn ilé ìfowópamọ́ orílẹ̀-èdè yìí láti oṣù kínní ọdún 2026. Ìwádìí yìí fojú hàn dé níbi ètò ọrọ̀ ajé ti ìlàjọ ọdún 2026 èyí tó wáyé ní ìlú Èkó pẹ̀lú èròǹgbà láti dẹ́kun gbígbé owó tabuaká ṣáájú àsìkò ìdìbò. Ilé ìfowópamọ́ CBN yọ ọ̀pọ̀lọpọ̀ owó pamọ́ lójú náà ti ṣàdínkù sí owó tó wà nígboro láti lè má jẹ́ kí wọ́n lo owó fi ṣàkóbá fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ìròyìn náà sọ pé ilé ìfowópamọ́ CBN ń ṣiṣẹ́ sílẹ̀ lójú náà ti dènà ìṣòro kí ìgbìmọ̀ tó ń rí sí àmójútó owó ṣe ìkìlọ̀ rẹ̀. Wọ́n kọminú pé ó ṣeéṣe kí owó pọ̀ lásìkò ètò ìdìbò àti pé àwọn ènìyàn lè bèrè fún owó ilẹ̀ òkèèrè ṣáájú ètò ìdìbò. Ìròyìn náà sọ pé ó tilẹ̀ jẹ́ pé ètò ìdìbò kò kí ń fa ìṣòro pàṣípààrọ̀ owó ṣùgbọ́n àjọ CBN gbọ́dọ̀ wà lójú dayapọ̀ fi ń ṣọ́rí kí wọ́n sì mú àgbéga bá òfin tó rọ̀ mọ́ pàṣípààrọ̀ owó lójú náà àti jẹ́ kí ọjà dùn rà láì fi dúdú pé funfun. Ìròyìn ilẹ̀ òkèèrè Andy Boham ni ó jẹ́ olóòtú ilẹ̀ olómìnira United Kingdom. Ó gbapò lọ́wọ́ Sir Keir Starmer ẹni tó kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tí ó ti sìn wọ́n fún ọdún méjì gbáko. Boham ni ọba Charles Kẹta pè sí àfihàn rẹ̀ pé kí ó ṣe àgbékalẹ̀ ìjọba tuntun lẹ́yìn ìgbà tí ó ti di olórí ìjọba láìsí àtakò. Starmer dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ilẹ̀ Bìtíkó fún àǹfààní tí wọ́n fún láti sìn wọ́n pẹ̀lú ìlérí àtìlẹ́yìn rẹ̀ fẹ́ni tó gba ipò lọ́wọ́ rẹ̀. Nínú ọ̀rọ̀ àkọ́sọ olóòtú tuntun, Boham ṣe ìlérí ṣíṣe àtúnṣe sí ètò ọrọ̀ ajé pẹ̀lú èròǹgbà láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé. Nínú àgbéga ètò mímú àgbéga bá ètò ìgbáyégbádùn àti ṣíṣe àtúnṣe sí ìgbàgbọ́ táwọn ará ìlú ní nínú ìjọba. Bákan náà ni ó tún ṣèlérí pé òun yóò tètè gbé ìgbésẹ̀ tó yẹ lójú náà àti mú ìgbé ayé rọrùn fún àwọn ará ìlú yíyanjú ìṣòro àìrílégbé àti ìpèsè iná sí tìbùtò oro United Kingdom. Ẹ̀yin ará àsìkò ìjọ láwọ̀ ayé jẹ́ ká dẹ́kun dídalẹ̀ sínú kòtà ìdánimọ̀ tàbí kíkọ́lé sójú àgbàrá kí a lè dènà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá yàgòrò àṣeṣe fún wa o. Kí a tó mú ìròyìn náà wá sópin, ẹgbọ́n àkókò tó ṣuyọ nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Àmú ìròyìn wá sí ti gbọ́ yín pé ìpínlẹ̀ Èkó pín owó tó lé ní bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó gbàmábínú fún àwọn tí ìjọba lu ilẹ̀ wọn fún iṣẹ́ àkànṣe. Wọ́n fọwọ́ òfin mú àwọn ọlọ́pàá mẹ́rin fún ẹ̀sùn gbígba owó kọ́bẹ́. Bákan náà látún fi tó yín létí pé iléeṣẹ́ ológun bẹ̀rẹ̀ ìdánrawò ètò yíyìnbọn ọlọ́jọ́ márùn-ún ní ìpínlẹ̀ Kaduna. Àtúnmọ̀wá sì ti gbọ́ yín pé Andy Boham gba iṣẹ́ gẹ́gẹ́ bí olóòtú United Kingdom. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́la fún ìròyìn. Ọpẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn Taiwo Sadiq àti Mutu Abdullahi ní kí ìgbà ìpínlẹ̀ Ibrahim lórúkọ tèmi. Ẹ ṣe bẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ Bond FM 92.9.
1: Ìdìmọ̀ lọ́dí ẹ̀wà pákúkọ́ o. Ìdìmọ̀ lọ́dí ẹ̀wà pákúkọ́. Ọba òkè lọ́dí ẹ̀wà pákúkọ́ o. Ìdìmọ̀ lọ́dí ẹ̀wà pákúkọ́. Níbi ká pẹ̀tẹ̀ àti pọ̀ lọ́wọ́ kò ṣe ìròyìn.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy in
1: àwa ìdáwà ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà yẹn ni a fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ ìwọ ayé ta ló ń jẹ ọmọ ọlọ́run ta ló ń jẹ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyéso níbi tí a ti ń yọ̀nà náà ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gradley láti ọwọ́ abdulshin lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyéso aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ̀ o.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy in the
1: Ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan afinipamọ́ àwọn abiniṣẹ́ sí ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèròǹkẹ́ ò sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
2: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà orí ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
3: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbósọmọ ara ilé rẹ̀. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
4: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859 0806821-6859.
3: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arúmọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́lú omi òmá tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dógún omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá tún ní àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apariwo ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ bá ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ẹ́ jábọ́. Tó bá tún láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ ni àti rìn ó dogun ìbàdí kó máa bọ́ so ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáde ẹlòmíì apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìtàí ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá tún láwọn nǹkan báyìí.
4: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ̀bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop apá ọ̀tún ìrọ̀lẹ́ yà sí. Number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road ní ìlú Ìkọ̀tún. Mo kò ní.
5: Bàbá àgbà tẹ níbẹ̀ bí lóbi ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ níbẹ̀ bí lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí.
4: 0806821-6859
3: ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìrìn òta fojúbà àwọn mí ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́gbọ́n sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ bá wá dé mà ní nàlàyà má bá a sọ pé nàlàyà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé ìta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí sí òsín bẹ́ẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
4: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859
3: 0806821-6859 ìwọ dá ti rí gbogbo fún ọ̀rin ọ̀rùn tẹ̀ kò lùbà ẹlòmíì etí ẹ̀ máa ma pariwo ni ẹlòmíì bí iṣẹ́ rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí iṣẹ́ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ kú abẹ́gbẹ́ kara kú tọ́ tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
4: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop off Abarajẹ Road, Ìkọ̀tún.
3: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ lójú wá fún ìtọ́jú tó péye only won ku wogu ori on te kuluba ati re di ora fun wo iwo ga gbogbo obadi gbogbo eyin lo ti bi wala elo ni ma nbo lo ko bo se nbere ni ma kuru bo se nbere ni ma ku ma je kiti o di be to ba ti lapere kekeke tete gbera bayi
4: ma bo so bo baba gba a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun ero banisoro wa
3: 08068216859 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 08068 59 agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti le le ko si te ma so be gbogbo wa la logun ko te ti ologo sugbon olorun ba fe nikan si de nikan lo bo olorun se ma ko se ti ma bo so be wa olorun ti gbadura a ti mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo olorun ni bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ro gbogbo apa ro ni egbe kara ro ni ati gbora gan baba ni party ya yo ni lo odo ro ni ogula omo ni olorun o ni ja rogun agbe ni sugbe ni to agbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to ni olorun ni je keri sugbon adu ala so ro ju ka gbe igbese iko to ro ju olorun to nbe gbogbo ona ti so wo kan si keji ba bi wa lagu are to nfulasi tete ma bo
4: si number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
3: No, no, Baba, but tell me the name.
4: Ero Banish Rowa is
3: 08-0-6-8-2-1-6-8-5-9. Lori tewe tebo ti o mu kara yin se kebekebe sagbadere marugo takebe lobe baba agba deni be gileju ilu maka onise de bile to nge wi afebo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bi ti ta ba lo ta ba service e mo pe le ta ku soju ona odun wo ni won ti wa laye to ti je to ti mu Tong badu to ijo toju ara eni tan mo wa soro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma pa ma ba so be o baba agba se ni be gbe gbogbo bi ti mo nde pata adu ana ma se se ni mo ya gbo ara lo te ni ara yin eni owo kan mi e pe kara ro mi to ba ti wa ri awon apere kan ogbono gbe igbese lati wa toju ara
4: pe number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
6: ero banisuro wa 08-0-6-8-2-1-6-8-5-9 08-0-6-8-2-1-6-8-5-9 baba gba temi begi loju opo lo ti lowo lowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu ikotun tori elomi ma so pe ikotun jina o
5: baba gba temi begi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fine bye ikotun ya lodo baba gba temi begi loju
3: ki won do laamu kini won ti lawo lawo mu ole aisa agbanu lowo olorun ma jaari ogun wahala ya n lu pipipi ayin to ejo be n le te n gbo gbogbo ti mo so pata wa ni abi won so gbo gbo ni gbogbo to ko to be n ni ta so yo ṣùgbọ́n ọ̀tọ̀ bá wà wọ ojú ọlọ́tọ̀ ń bẹ náà tọ láìsí kan sí kejì inú àgbára ìwọ kan sí bàbá àgbà tẹnu bẹ́ẹ̀ gbìlẹ́jù ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́ láàlè máa fẹnu gbà gbogbo tí wọn náà bá gbé kò tọ́ ni pé ń ṣe ọ lọ́wọ́ lọ́wọ́ báyìí màpá ẹ̀sà àtàrùn tọ́ ẹ̀ bá ti bímọ máa bọ̀ sí.
4: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
3: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́run ò ní sọ wá dẹni tó máa tiro àti ó ń ṣe àwọn fún wọn ṣe rẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ bí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí láti gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùn takele lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ wọn náà ah bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ àkì ń gbókèrè máa dùn ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú èkó àbíbàdàn ìjọ kejì ló wà máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dá ni ẹ ẹ wá ti fowó ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi na yen dide fia e ma bo pia o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba gba te n gbe ni
4: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero Ikotun
3: e wa ke wa jan fa ni ile ati gbe ni afiji eyin na dide ke ma bo kilo o si o kilo yu elenu wahala ti da mi o lo wa nu agbara 25 so boya ati ile gbogbo ati gbe se bi wahala gbogbo egbe ka ara ku tai tai je ni bi ni e le wo si bi ni olodun ni je ka wa ro ofa ofa buruku o ni ba wa fefe buruku o ni fe lu wa o ni sin se ona lo gba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin ba ti e chairman to ba ti gbe eyin mo mo lo ni ba se bi ati aye wa ti to ba e ka ti pe kilo fa ti le so yi o ni mo ti se le ni abi ma te lo ni kankan ba e pi te mo boya boya won le te mi mo to wa ti dagba ara to wa n bara je awon arun ko wa ti de bu ma n bara je were were were ti o ma ba mi ara ni oje ni egbeji olodun je kari sugbon deyan ba ti wa ri eje ka tete gbe se ka mo pe odo baba gba te le di loju
4: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero Ikotun
5: me baba gba te le di loju wa
6: ero ibanisoro wa 08068216859 08068216859
3: e ma le ti na wa be ti de likore yen mu gbagbo yin dani e won ni bi na o ba tan la so eje itale kan ma e gba pe ba ba ti ri mi nile te ba ti di like ogun ati wahala ati aisan to na la o ti se lori awon kan ta n pari ni ran ni ati so pe awon ti sise igiri ojabo loke pe awon ko pe ni ojabo elomi la last day fun moto bi odun merin marun ko ni mo bo lo n fori abi fi kaka gba bi kan a ma wa fa wahala ti da mu agbo ara ngba to ba dojo wa ju bi e to reyan bo se ma ni e te o ba wa mo awa di arun si ni isan si mo egbogbo si mo yara si mo ijara a ma wo ka a ma rin ka ni wa to je pe ki be to se to ba nu to le je pe ofa o le je talabefe afefe buku le felu wa
4: awa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero Ikotun ni bo bi te ba tin bo te ba ti de koto roundabout ewo marwa to lo se Abara Jero tam te ba gbo ko Abara Jero ni ke bere e gbo le ni Dele Ara bus stop apo ko le yas number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero ni lu koto loko bi
3: ibe baba gba wa e lo ba ni so hotel fi pe mi
6: 08068216859 08068216859
5: e le wa so pe ko to ni le ko to ni na awon do wa wa laja awon do wa ka ki do wa nbe mu re ton gbe ra ton yo ju ju iko to ibi na la mi so so we e mo gbe ka fi akoko yi na la e bi de le ba e mo bo ninu ko to mi bi oba gba te do sin le number 20 Amoka Street ni le ara bus stop o fa ba jero ninu ko to iko to ji na o
7: Ha, ragen ro wa wara ni e.
8: Am e born a profession.
7: O da, se won ni ori bo se rin ni. Ori kan te koloba. O tun rin won kun won kun.
8: Ijo nu ma da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
9: Ma je ki ofojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbe se di ni ra da owo le. Ori keri ki ara ore ni. Abo n wu ara tita, ara n ja ni je. Ko ni o ma gba ye o le wu ku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun abi egbe ka ara re tuta ita ba to ki dele. Ke won ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese lomi ko ni mo. Elomi a ma rin a ma ta de gidi. Tẹ Mario alọda isan ti gbọn ni lowo ti dani wole ti fi se se baba gbata yin be gileju ero ba ni soro won 08068216859 abi ko lo ko fun won baba da wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun Lagos City ero ba ni soro baba da 08068216859 08068216859 wa ka do foju ni mi ka si fi tita wu baba gbata yin be gileju se o bo yin gbo baba gbata Bomb FM.

你就富集了。

èrò yàwá wo bẹ́ẹ̀ ni inú orin òwò là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èrò yàwá wo èrò yàmú àbọ̀ ẹwà wòrí èrò yàmú àbọ̀ ẹwà wàdù èrò yàmú àbọ̀ ẹwà gba ìwà ìnípẹ̀kún lọ́dọ̀ tiwa rsk the rock bẹ́ẹ̀ ni rsk the rock venture number 9 ajisha fairclose council power line road ìdíwọ̀n lagos ibẹ̀ láti ń dá bí ọdún táwà ń rọ̀ bí ó wù ú egungun ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbọ́n tẹ̀ ìjọba làwa fi ń ṣọmọ aráyé lóore pẹ̀fìtọ́ kádúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí ń sọ tiye tebè ìbílẹ̀ dì tẹ́wọ́gbà egungun aráyé rsk the raw ẹ̀mí dọ́là rẹ̀yìn láyéláyé torípé iwájú iwájú báyìí lọ́pá ìbìtì yóò ṣe ibi tá a rí la dé yìí o egun tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ méje ń gbọ́ pátá ọ̀rọ̀ ló wà níbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbọ́n tẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ ẹ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ àrógbòrò kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ kan sùn lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àrùn ojú tó lè sọ níbi tá ń wọlé gbogbo ẹni bá dáni lójú àá fi gbá.

ero ya wa wo be ni ni orin ewo la tun ko si gbedu leyin ero ya wa wo ero ya ma bo e wa wuri ero ya ma bo e wa wa du ero ya ma bo e wa gba yo ai ni pekun lodo ti wa RSK the rock be ni RSK the rock venture number 9 ajisha fe close kansu power line road idimu lagos ibe lati nda bi edun ta wa ranro bi owe ebugi igbalode meta ototo to gonte ijoba na wa fi so ma araye lure lo fi to ka dupe lowo awon ojogun onimo ti won so ti wete bi bile di tewo gba ibugbo araye RSK the raw eni dollar eyin laye laye kori pe iwaju iwaju bayi lo pa ebi ti wo se ibi to awi lade yi o egun to jade ti kuro lenikan ki wo gbogbo oro mo je ngbo pata iro lo wa nbe lo fi to fun gbogbo eni to ba gbo lati lo so fun gbogbo eni ti o gbo oye fun gbogbo eni to ba mo lati lo salaye falai mo pe aye ope ti yo lori awon igbogi meteta ti won gbo nte ijoba won yi aye oni ti gbogbo wa se gbagbe atekan le gbogbon ni ta koko kale bo lowo gbogbo wahala ibalopo takotabo bi isuki ojora idasi idakole arobinreku egbon siga siga ati se kan so lo ikeji ni terminate prostate kale bo lowo oto atoju to je atokun wahala lera nla ninu ara takotabo iketa ni kataglanko to wa fun abo to daju lowo glaucoma àrùn ojú tó lè sọ níbi ta ń wọlé gbogbo ẹni bá dá ní lójú à fi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe ilé iṣẹ́ RSK the rock venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tabi 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn ní iṣẹ́ wọn number 9 ajisha fe close council bus stop power line road ìdínú lagos kẹ́ẹ̀lì mojú ajé kò ní sọ egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ní fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ijó sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ̀kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mùmúkúmu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀ òòjọ́ ni ẹran ọgbẹ tó sásẹnu ẹbìtì tàbí ti gbóró gbé kódà títí dórí omi odò tàbí tìgbìlẹ ohun gbogbo ìjọniláyé àwọn baba ńlá wa yàtọ sí èyí onírúurú egbògi pẹlú àgúnmu ni tiwọn láti gbàdégbà ọtọ làgbo òdájí ọtọ làgbo ọsán ọtọ ní talẹ pátápátá èyí ló mú wọn máa gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé doríkodò dé lọ́jọ́ òní ọgbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni orí fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀kun kì í jẹ̀dọ̀ kì í sọni dákúnrẹ́ tẹ̀mígbà kankan torí pé ewé àtegbò ìbílẹ̀ pọ́n délé ni ó sì lóhùndíwọ̀n ó ní lílò tẹ́ni kì í fi lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tí ní rárá ìwé àtegbò ní délé ni gbogbo òjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá abéjì gbogbo òmùkúmu àkókò yìí lélẹṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àtegbò ìbílẹ̀ ṣe mìlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn baba ńlá wa ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n kò sígbà tá a lè mú
nígbà kan ìgbà tí ó bá dèrè orí pápá ká lè fakọyọ gẹgẹ bó ṣe yẹ níwájú ààbò kò sí wọn rárá owó rẹ ò fani lápòyà pọkú lowó ẹni atakéré iyọ dùn ni ẹni ìfà òtọ́ sí ní ìpè ní àràámù ẹni tí ọba wọn débẹ kò lè mọ bó ṣe ń lọ àtẹkànlẹ gbọngbọngbọn ìjẹrìí ayé nìjẹrìí ọrun ọrọ ẹnìkan ní jẹrọ bó bá di tọpọ ènìyàn ó dòdòdó ọrọ ṣùgbọn ẹ má gbàgbé àyẹwò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ẹ gbìyànjú ẹ wò lónìí kẹ ẹ lè já mi nírọ torí pé òpùrọ ènìyàn ní pẹlẹrìí òun wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun yán ṣe ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ní iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì ó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń wò ó ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yé wọn pé nǹkan ńlá ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni máa ń jó lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní ìlú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀méje láàrin ìlú kílẹ̀ ò tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì bítọ̀ bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó délé ìtọ̀ àkíyèsí ṣe pàtàkì bítọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣàmọ́ kì í mọ́lẹ̀ ẹ máa kì í mọ́lẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tẹ́ ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbògi ìsétọ̀ ìtọ̀ àtọ̀jù atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní dé ní fàìfàì bí ata kò bójú mu kéèyàn ó tàn tán kítọ̀ ó tún máa ru sínú àwọ̀tẹ́lẹ̀ ni kò dáa rárá kítọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọ́dọ̀ máa jáde ṣeré-ṣeré kọ́ máa dáwọ́ dúró ó gbọ́dọ̀ máa dà yà ni ìtọ̀ ò gbọ́dọ̀ máa kìlọ̀ kọ̀tì bí omi tàbí ẹlẹ́rìn dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọ́dọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọ̀sán àti funfun mẹ́mẹ́ ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ èyí náà ó ń bọ̀ lókè ó ń bọ̀ lódò àwọn làádẹ́ẹ́dẹ́ ẹ tètè yan terminate prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè já mi nírọ́ ẹ mọ́ gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ mọ́ wà ní jìnnàjìnnàjìnnà RSK The Rock Venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Adéṣàfẹ́ Close Kánsù Powerline Road Ìdíhùn Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 0802-948-1838 bẹ́ẹ̀ kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni kataglanco èyí wà fún ààbò ojú lọ́wọ́ gbogbo kọlùkọlù tó lè sọ níbi tá ń wọlé
tabi ko gode osan lowo eni olohun da ko mo so wa so okun aye e kuku mo pe oju lo bara oju le so ara boju bare lede ni faari pe eyi lo fi je pe o nbo loke o nbo lodo afi ka tete be awon de afi ka mura si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo mo gun mi pe nigba kankan bo ba nri be oni lu abojuto oju ogbodo mo so mi ya la yulu ni gbogbo igba to ba nri be oni lu abojuto oju ogbodo mo ro ni gorogo to ba wo na tabi awo to ba nri be abojuto se pataki o oju ogbodo mo se pin ni gbogbo igba to ba nri be o n pe abojuto oju to sadede lepo ba baji loju orun abojuto lo nbere ilana lilo kata glanco na wa ninu pali re ba ba ti sa gege bi ologun dedan ni ko su dibun fun ni mi e mo gbagbe kata glanco aboju lo wa fun lowo awon basije arun pelu aisan ti gboju lowo eni alaye lilo re wa ninu pali re o si yo eni kankan sile to mode tagba todo pelu arugbo atunidan lo wa fun e ma ranti pe opolopo wa lawu to le sakoba oju wa bi apere itona lati lo awo oju elomi o le bani loju je itona lati sumo television ati computer gbagbagba ju bo se ye lo itona lati wo television ati ero computer fun akoko gboro lalai dide die itona lati ma kawe ninu okunku ati awon iwa mi be ta foju kekere wo ṣugbọn ti won ni ipa bubu ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni egbogi atata ti n je kata glanco e mo gbagbe opuro eniyan

ọ̀tọ̀ lẹ́ẹ̀meje lẹ́ẹ̀mẹjọ láàrin òru ìtọ̀ ń tani níbi bí omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀mọ́ọ̀tọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkànbalẹ̀ ìkẹta ni kata glanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ẹ́ re léde ni ẹ lọ mọ́kànbalẹ̀ ẹ láǹfààní àti pé iléeṣẹ́ rsk the rock venture sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08029481838 tàbí 07048866422 07048866422 wọ́n nílò alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08029481838 tàbí 07048866422 inú yín ó dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ iléeṣẹ́ rsk the rock ló ń kí yín pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láéláé.

Ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán abìtà ní kí n gbà aládùúrà fún gbogbo wa pé kí ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ̀yin èèyàn mi ò ṣe wà pa bó ni fọ́nrán abìtà màá ló tún rán mi sí yín o. Wọ́n ní kéèyàn àti yín wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká wá sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán abìtà àwọn náà ní bó ni o ṣe ogbẹ̀ ń lọ dédé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀kùn tí wọ́n bára wọn sọ tí wọ́n rojú. Òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá bára wọn sọ tí wọ́n lẹ́ni jáde irọ́ bẹ́ẹ̀ ni o. Fọ́nrán abìtà wọn láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bá wa sọ lálẹ́ tòní. Fọ́nrán abìtà gbogbo ala mọ ọtí tá ń sọ yìí. Pé ọtí tí gbogbo òru ti gbà báyìí pé òní bàbá ńlá bàbá kú bàbá bàbá abìtà. Fọ́nrán abìtà wọ́n wá ní kí n rán jẹ́ iṣẹ́ yìí fún gbogbo ẹ̀yin oníbàárà wọn. Atọ́kùnrin àtobìnrin tó mú fọ́nrán abìtà pàápàá jùlọ láwa tí a mọ̀ pé ó pọn dandan kí a pé ọdún méjìdínlógún sókè ká tó fẹnu kan fọ́nrán abìtà. Ìwọ́n tó ń ta má ta fún ẹni tí ò bá tí ì pé 10 years sókè. Ìwọ́n tó bá tí ì pé 10 years ìkìlọ̀ pàtàkì rèé láti ilé iṣẹ́ tó pọn fọ́nrán abìtà má mú torí ọlọ́run kò bá òfin mu. Fọ́nrán abìtà wọ́n wá ní ìjẹ́ ó jẹ́ mọ̀ pé fọ́nrán abìtà kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára. Ìdí nìyẹn tá a fi pọn lọ́nà ìgbà lóde lọ́nà tó tọ́ tó fẹlẹ̀ lẹ́nu. Ìfẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kó mú mukúmu kó mú àmupara. Fọ́nrán abìtà kò fẹ́ kí ìwọ tó mú òun kó wá di ìdàkudà torí pé òun fọ́nrán abìtà. Ìgbádùn ni fọ́nrán abìtà wà fún. Kódà àní fọ́nrán abìtà kò dìgbà tó o bá mu fọ́nrán abìtà tó wá di ohun tó o wá ń ṣe kí ni tó o wá ń ṣojú bàlàbàlà tó o ń dijú tó o lajú tó o wá ń tàkì tó o ṣubú tó o wá ń sọ fún àwọn èèyàn pé ẹ dákun ta ló jẹ bàtà mi mọ́tò mi kí ló tẹ́ ẹ gbé mi. Àwọn ọ̀bú èrè òdì ìbéèrè tí ò bá gbà mu ìbéèrè tí ò borí pípé gbé tí ò borí pípé mu. Fọ́nrán abìtà ìwọ tó o bá mu o mọ̀ pé o gbọ́dọ̀ bá débi wípé ọjọ́ ọ̀la rẹ ti ń polúkúmuṣu rárá o. Fọ́nrán abìtà sàfẹ́rú ẹ̀. Fọ́nrán abìtà wà fún àwọn tó mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tẹra wa sí afẹ́fẹ́ tó gbádùn. Afẹ́fẹ́ ìgbádùn túmọ̀ sí pé ṣe fàájì mọ níwọ̀n. Wo wọn náà mọ tí mo sọ olólùfẹ́ fọ́nrán abìtà tó jẹ́ olùmú fọ́nrán abìtà o gbọ́dọ̀ mọ̀ kó o gbọ́dọ̀ mú fọ́nrán abìtà pẹ̀lú ìlàákàyè ni o gbọ́dọ̀ mọ̀ gbà tó ti bá ẹ lára mu dé ibi tó ti tó

0: Ọlọ́run ti gbà ní ìṣòro láwọ̀ ló ka ọlọ́yà ọ̀rẹ́ níbo lògún ti ń jà ọ́ tó lè sọ bẹ́ẹ̀ nìkan kan wá pàdé Jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Monday nínú àdúrà àgbàṣẹ́gun Mighty Hand of God nílé ìjọsìn Rapture Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní number 31/33 Adéyẹfọ́ Street Lagos Abeokuta Expressway Kárọ̀ṣì Stop ìyànà pẹ́jà níbi tọ́lọ́run ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ ṣiṣẹ́ ìyanu ẹ̀lọ́ ọmọ mi 080-282-5416 Mighty Hand of God ní gbogbo ọjọ́ Monday mábọ̀gùn rẹ mọ́lẹ́ Jésù yóò fún ọ lọ́nà àbáyọ. Jíde
1: mo kí ogbe tí tó ń gbọ́ mi ní wákàtí ní orúkọ Olúwa bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristi ti Nasareti ohùn rẹ kò ní bí ọlọ́run nínú mọ́ àdúrà rẹ kò ní padà sí ẹláyà gbogbo iṣẹ́ àti ìṣeré níwájú ọlọ́run kò ní dègún lé ẹ lórí ẹ̀mí àṣìṣe ọlọ́run kò fi bunú ayé rẹ àkọsílẹ̀ burúkú tó mú kó mọ jìyà àìmọ̀dí láti inú ẹbí rẹ wá lórí títí ẹ kí ìbínú ọlọ́run kó parẹ́ lórí bí títí ẹ ìdájọ́ ọlọ́run ní kíkorò kó dáwọ́ dúró ọjọ́ tó máa lò láyé a kò ní kà á fún ẹ̀sán búburú lé ẹ lórí mo gbàdúrà fún ọ o tàbá rí ìwọ táláyàn lé ń tẹ̀lé kiri kò síbi tó dé wọn lò náà ni wọn rí ẹni tó sọ ẹ dolódùmọ̀rì tó ní tó ń bá sì wà láyé ò ní rọ̀nà lọ tó ní bó bá kú pàápàá òun gbèsè ẹlẹ́lòmíì lọ́wọ́ ìdájọ́ ọlọ́run kò wà rí o ìdájọ́ ọlọ́run kò mú wọn mọ́lẹ̀ agbára wọn tí wọ́n rò lórí ẹ tán fi ń ṣàkókò kú mọ́ wọn lọ́wọ́ agbanilágbà tán kò gbà ọ́ bàbá tí ń tú ni tí kìí gbẹ bọ tí kìí gbẹ jẹ kó wá orí kó tú ọ sílẹ̀ mo gbàdúrà fún ọ ìwọ tó fọlọ́ ń ṣe gbẹ́kẹ̀lé ọ tó dẹ̀ ti wá gbàdúrà tí wá sún ẹ bó ṣe ń gbàdúrà tó bẹ́ẹ̀ náà ni nǹkan le tó bó ti ń gbọ́ omi lórúkọ Jésù agbára àṣẹ ìtura tí ń gbani lọ́wọ́ ogun gbígbóná kò wọnú ayé rẹ lọ ibi tára ti ní ẹyẹ kó bẹ̀rẹ̀ sí tura níbẹ̀ ibi tí nǹkan ti lé kó bẹ̀rẹ̀ sí dé ọ̀rọ̀ ibi tó ti dè ọ́ kó máa tú bó o bá gbàgbọ́ nínú ohun tó ń gbọ́ yìí ní orúkọ Jésù Kristi ìdè rẹ kó máa já kí a tú ọ sílẹ̀ ẹ̀wọ̀n rẹ kó já túbù rẹ kó ya kó rọ̀nà àbáyọ o ẹni tó bá sì lóun ní lọ òun ní ò rọ́pò rẹ nínú ìdè ẹni tó bá lóun ní bọ́ òun lágbèdè ẹni tó bá rí kò ní dára fún ọ òun ni ó sọ tó dára nínú ayé tirẹ̀ torí àánú àwa orí bó ti ń gbóhùn yìí àánú àwa orí sẹ́ nǹkan rẹ ò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ mọ́ wọn ni kí ẹ pẹlẹ mọ́ ó mọ gbóhùn ẹ kú oríire ó mọ sọ fún ọ lọ́sàn-án lóru gbogbo tó jẹ́ ti ṣe yóò bẹ̀rẹ̀ sí dùn ìkorò tán lọ́rọ̀ rẹ o wá gbọ́ ibi tẹ́sí ogun ẹ̀sán ti ń já ẹ àánú àwa ẹ rí débẹ̀ ó ra àánú ọlọ́run Jésù Olúwa wa àmì ẹ já lọ sínú bíbélì ẹ já ka ìwé Jòhánù John 8 orí ìkẹjọ verse 36 ẹsẹ̀ kẹrìndínlógójì ẹsẹ̀ kẹrìndínlógójì 36 wo nítorí bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ nítorí tí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ kò tó sọ yín lọ́pọ̀lọpọ̀ máa fi ń wàásù máa fi ń gbàdúrà the bible say when the sun set you free you shall be free indeed you shall be shaken like indeed tẹ ẹ bá wá kà síwájú ní verse 47 ó ní ẹni tí í ṣe ti ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ nítorí ẹ̀yin kì í ṣe ti ọlọ́run ẹni tọ́wọ́ bá sọ di òmìnira yóò di òmìnira ní tòótọ́ àwọn wo là ń sọ di òmìnira ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn ó tù wọn lára ó mú wọn kúrò ní ìgbèkùn wọn ẹ̀rọ a máa sọ pé àdúrà ò gbà àdúrà kì í dédé gbà kì í ṣe májíìkì o ètò ní o kì í ṣètò kándù kì í ṣètò tùràrí o kì í ṣe ẹbọ oríta o òun ló ṣe ní ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní ẹ gbọ́ mi wọ́n pe nǹkan ní àṣà àti ṣe ìbílẹ̀ èdè oníkálukú ilẹ̀ oníkálukú asa ti se nbe laye bo mi o se ni si lohun ah bi se nbe laye ni asa ti si orun na nbe ah igbara lebo te ti ko gbo ke so lohun ni o teri ba fun o iwo to ladua ti sun o to ni so si ti sun o emi e mo ti won ko yin so sin sugbon je mi o ko bibeli te ti ko gbo olohun o kan ki so ni se yanu o Gbogbo aye ko lo wa si se iyanu fun. Gbogbo aye lo la nfani ati gba iyanu. Olorun so pe Jesu ku fun araye, awon kan ni ko ku fun awon, ah ba gidi mu yin, a le wa mo lori. Ah, se ti patipa ni o fi ku fun o ni. Won ni yese re lo je, ese ko dun awa ko bi wa nnu. Ko le ku fe yin awa lo ku fun. Ese ti wa lo wa pare, awa si gba be toro je fa wa. Oloje Onje, oruko Jesu nje ju ogun lo nje fa wa o awa leri to po o pon le yaburata oro pe odun to koja ko bo fe to ni ori nbere pete o je fa wa mo si mo so lori radio ni gbogbo bi tin ba tin se wa so asi soji iwo to ba so pe o de loju podo re mo ti sogun abi wo lo mu mi jade so soke je ka yi o gbo to ba so odun ti o nno iwo to je pe mo bi tin mo ti gba tabi to mo bi ti mo ntori bo soro soke social media ni gbogbo wa o la nfani lati so lori page e ko si fe ri si eh gbogbo yen ko lo le so ba se so yen e tin gbo be yen o ba se se ko se ponbele to ba se musulumi se ponbele bo ba se toni Jesu se ponbele amuru mala o da ara ye le ntan awon kan ni ko se se life nkan kun idi ne ti o fini se se fun lati dorun doro ti fi nkan kun toro oro torun mo obi tagbara Jesu o ba ti ka isoro aye re mo tele Jesu a je pe kadara re oro mo wa nkan mi tele so ti gbo kadara re oro mo ma fa gidi sin sugbon bo la sense ta fi njere Jesu oni o ti ko si bi o ko gboro so lo lenu won ko ni ko wa gba mireku so ni gbogbo so to ba ti je pe ko wa gba iyanu ko wa gba mireku ni mo kan so Jesus can do this ogbele Jesus can do it ogbele de Jesus can do it iro won pa gbogbo ni Jesu le se gbogbo e ko ni o si se o ni nkan ti won o se e ma je ma sori wo bi so won tin tan yin yen ta lo promote won ode ara re lo promote won ohun to ni gbogbo nkan ni Jesu ti se e wo aye re se gbogbo re ti e ni Jesu se ko ni Jesu le se o su gbogbo e lo ni times and condition isese ni asane o tele ko to je eno wo ta won ni bile gbogbo e lo ni to ba ti se bo sense won ni e ja se bo sense bo sense ko le ba ri bo se nri bo ba ti se bo sense yo mo bu olowo o mo o wa bi eru awon kan na mo se pe ah oluwa so yi pe omo yin kan ewu kan be lori e gba to si ri to gbo o mo gbon won wa ni ko lo mu nkan wa o le ni won ah iru Jesu wonu to je pe to ba ti sun oye kan ko ni segun ka fun mi nu bibeli to ti so ipo oye bayi lo mu wa tan fi segun ku lori e lo mo si olode to ba go oni bibeli o pa ye igba ti bibeli o kari a lo mo ti bibeli so eyin na si ni bibeli le opolopo yin lagbangba bayi le fi nrori inu ile ati ka odogun una se ngba yin ngo keji to tun mu soro bayi ati gbọ soro lenu je isoro nla obi o n to ba so yin do mi dira e o do mi ra ni to to o so pe we ni ko ba pe pe ruko oluwa la ugbala te ti ko gbo gbo ta wi o to ni sin je a wa n lo down iwo ni ko te ti gbo ko si Jesu kankan ti o jise fun so si pe eskisa iyawo yin ko wa nle emi olohun so yi pe alaanu kan bo obirin ni o n to ba ti fe ni ke si fun olohun ran ti o gbe yin dide a de yen de ni yan wa de a wa je sugar mommy a wa je side chick ara moto fun e a gbe contract fun e ona wa la ti yawo e ba ti wa ri conversation ni lori phone a ma binu wa ma fe Jesu bu fe daarin wa to lori eru olohun ori beli temi o ki se ru ori be iwo ni ṣùgbọ́n ó tẹ́yìn lọ́rùn tó rọ́gbọ̀n mọ́ ẹ̀yìn ọdún ma ó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ èmi ò ní ọmọ sí ọlọ́run yẹn o ṣugbọn me so pe o ku o tori to ba ku wa ri wonder o oh, ma wonder kokon ni wonderful ni a wonder ebe ko ni wonderful idi ni wipe o mọmọ se bi eni pe o mọ wipe ese ni o mọmọ se bi eni pe o mọ ni ese ni se mo pe awon emi ofurufu ma nfa ra won bi emi olohun won jise bi emi olohun won fo bi emi olohun elomi ani ko ti e kan mi mi fe mo mi to ti ragbara mi fe mo ri emi to nlo ko gun aye temi sa ti se an ti o kan loni o pada bo wa kan e to ba ku emi aye ra ye to fin ta tete yen ah o ma pada kan e sharp attitude careless I don't care o ma pada care o ni re ni to ti o boda si nigba yen tori woni kan ni o ku lenu e o ma pada care nto lo ki ele ni yen won e gbe mi mimo ko si to ko pele mi mimo iya nu fe gba gba ton gbe mi mimo wa sosi gba ton gba iya nu iwo ni number 1 won wa ki e ku riri ah odun be lo ku fun laye bayi to lo to fa ye re takai ti ko lo sha ti la ko sha ti wa ki bu ko sha ti wa ah ele ko olohun solomon to olohun bu ko fun du ti e lo ibo ni oro e wa bolo na wa daruko ibuku to lowo obukun e to ni pada sonu obi gbogbo lala aye ni o pada tosi ni sare gbogbo lowo aye ni o pada tosi ni sare eni ba ni oro emi nikan ni o ni pada tosi sugbon e ni fe gbo ko sa ma dun mo yin ni obi ole ni ba ke poruko oluwa la ugbala ore ton ba so yin di ominira e do mi ni to to o mi nira kan soso ni en to ba gboro si olorun lenu to ba pa ofin olorun mo to si ifi olorun itusile re adaju mo ni thousands of testimony available ni ma yi awon ni gbagbo both home and abroad ti olorun yi gba won pada emi e se miracle maker emi e se abrakadaba tem ba ti wa so fun won ton ba ti gbo ki lo fe ko olorun se fun e ba ti ma ileya gbadura bayi won si gba awon lo ni o ti pe ko mo mi ti pari adura yen o won ti pe mi o mo ti rise o case yen won ti cancel e o kini kan won ti se kini kan o fun awon mo mo je ki won mo wi pe won o le ni kankan lo lohun gbo ti e elomi ti ri re be ni pe lohun o le gbo to won si tele imoran won tele oro olorun won de ma pe ko mo mi adura te ni igba lale ana o ni bayi bayi lo lohun se awon go wan confirm pe olohun gbo ti won gbo mi ko ma duro de yan ko to mo t'Olorun wi se ko sun wo na ni so le ko fi Olorun mo ni o si wa ni olara to to bayi awon to wa n gbiyanju yen se yan ko lo bi awon na ni o je ke search ti won ti ni de elebi ton ni condemn bo se soro ton ni condemn bo se rin gbo mi ta bi amo aye ba n to mo obirin ejoko ko la di le obirin o kin se gaga oko ye oye kan ba ko kin pariwo bayi mo gba wo mo table la mo gba le be yen ma fi ese ese rin pa pa pa ti abi amo aye ba le ma to yan be si abi amo orun kore lati to ni ta ba nko pe mo se bayi ko da olohun o fe mo se bayi olohun o fe o se wa ndun o tin ta o to ba o de bi pe o fi jo ohun le ibi to ti je pe it is well o ba mura bi we wo source it is well olohun owo bo se mura n to like inu nto mo adun meju ti so wa ye won ba de ti wa lai ba de tekun ba de odo wa na tin pada bo so it is well ye mama be lo elomi pe pastor yin so pe it is well kini won se bayi won ni ah hospital won ni pastor ri fa won si won pada ri fa won ni pastor mi gan ni o fun won number wa pe kan pe wa sugbon to ma fe just to fe gboro lo won le do sabe ta wa gbo won loro wa le ngba ta wo si lomi ta fi sabula bomi si wa mi o si ni se ntori idi eyi emi ni kankan mo so to awon ranse lati so to si po sugbon eni gbo won loke ah eni gbo won lori radio bo won ti rowo radio te ba sanu olorun ta na fe bi panu ta fi de bi eh atawon to ranse wa gbe ride ti won ran wa lowo bo la wa na se dori radio awon ti so to olorun rowo ta awon ti won ma polowo obirin kan wa ni osi to koja ko romo bi to si bayi ni so ti bi meje e mo gba number won wara o ko fun yanu kan mo si bayi e si data e si yo no si tele to de gbodo di customer ke ma wa le mo le mo to gun ba to bo le se pada wa eh ta so fa pe yanu oda jesus gan se yanu won se yanu lodo ti wa sugbon to wa ti je pe advertisement yanu nikan ni won se fun yin e ma sora advertisement igbala e ni gbo lodo won e ma sora obi bishop se ke se nbe ni source o ti to wa awa ni kankan awon baba kan si wa ton so to e wa won ri ni wa so radio ki wa advertise pe ke wa source ti wa nikan pada si bishop o lo to to fi le yen pada si be won ni baba yen ti gba darugbo so lohun tin sin darugbo ni e pada si di otito se ra won bi te foju omo yin mo yi eh ti won ni complain be se dress for omo yin eh won ni ati kekere ni mo le tin ko mo e ni kini kan eh so si to nlo tomo re obirin odun maru o le wake scarf wo so ko wake ko de feel awo so it does not matter omo yen ni o wa dagba ti o wa lo so si won ni ko weri kan ti o ni ko weri ti o ni binu ko so eh omo re kekere eh omo de ni e lo so oru yo mo sun e te ni fun agbalagbe mo gbadura wo bi to ba dagba o gba we ku ni tabi ko pada mu yale to re fi so oru ko teti ko gbo mi oro olohun ti mo wi fun yi jesu gba de la o sugbon to ba ti te li oro re igbala re oni daju o.

Ati hu gbogbo aye mo yi pe oga ni gbogbo nkan

0: kábọ́lọ́wọ́ ṣe gbọ́ àgbẹ̀bẹ̀ ló wá ń di ẹ̀ náà láàrin àwọn àṣà àti gbogbo ìlera tó wà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ pàtàkì kíkí kárí àwọn àṣà àti àwọn bẹ́ẹ̀ sì ni ìṣẹ́lẹ̀ pàtàkì kọmọdé ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ńlá ẹni máa ń láwọn aláwọ̀ sọ gbèrè rárá wà láwọn àwọn àwọn akọ̀kọ̀ gbèrè rí mú balẹ̀ ìṣàbíyàn àgbàlagbà ọmọ ọmọdé tí ọ̀pá bàtà wa alábìrì kì í ṣara wa lára ìṣẹ́ ọ̀pá ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́ ọmọdé sábà nínú ọmọdé bá kíyàn kọ̀ọ̀dọ̀ bí kábà ìṣẹ́ àwọn pàtàkì rẹ̀ àmọ́ ìṣẹ́ ọ̀pá ńlọ yorùbá yorùbá ọmọdé láti ọ̀pá ìpàlàjà tó mẹ̀rẹ̀ tẹ́ kábà tó ìyẹn náà ṣe ń ó yẹ ká ti jáwé ń bọ̀ ó yẹ ká ti jáwé ń bọ̀ àìjá ìdúró tó mọ bá bẹ́ẹ́ kí wà ní ọ̀pọ̀ ìbálẹ̀ àbẹ́ ẹni tí ò tó wá bẹ́ẹ́ nínú ẹbí wa ẹ̀rọ abẹ́bẹ̀ tó bá lè bá lajá báyìí náà ó yẹ ká ti gbọ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ́ ọ́ọ̀kì náà ó sì ń bẹ̀rẹ̀ ìrìn àyè ẹ̀ ṣe yẹ kó níbẹ̀ ọmọdé ò gbọ́dọ̀ balẹ̀ kí bàbá ẹ̀ lọ ni kíníkan kíníkan tí ò bá ní ẹmọ tó bá lókòó ò gbọ́dọ̀ ṣìyàn ẹni tó náà bá fi ṣe àwòkọ́ṣe fún wa láyé ẹni tó ló ńlá jù gbọ́ láàrin ọmọ ẹ̀dá ẹ̀yàn láyé òun náà ni aṣáájú ẹ̀dá muhammad sallallahu alayhi ẹni tí gbogbo ọ̀wọ́ ayé yìí tọ́ sí jù lọ lànàbì bóun lọ̀rọ̀ ọ̀dọ̀balẹ̀ ṣe rí lọ́dọ̀ ànàbì ìkan ní àwọn sàábẹ́ azad muaz òun ló lọ sí ìlú síríà ńgbà kan ńgbà tó débẹ̀ ó wá rí wípé àwọn èèyàn máa ń dọ̀balẹ̀ tó bá fẹ́ kí àwọn bóyá bí ọba àwọn tó wà ní ipò aláṣẹ àwọn àlùfáà àwọn àgbàlagbà wọn a máa dọ̀balẹ̀ kí wọn nígbà tó padà débi madina ó wá sọ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ayá rasulallah ọdún tó ń lọ yìí ó wà rí àìdíà kan ó sì wù ú pé irú àìdíà bẹ́ẹ̀ ká kọ́pì ẹ̀ inú ẹ̀dọ́ tó tó wà ní islam alábi wa ń bí pé kí lè yẹ àìdíà tó kí ní orí lọ́hùn kí làṣà tó orí lọ́hùn orí lọ́hùn ó rí pé àwọn tí ò tó àwọn ọba pẹ́pẹ́ tí ò tiẹ̀ tó wà ànábì wọn rẹ̀ ànábì tó jọ́ ànábì ọlọ́run tó tún jọba àwọn tí ò tiẹ̀ tó àwọn baálé àwọn mágàdí òun tó náà wọ́n máa ń dọ̀balẹ̀ ẹ̀ kí wọ́n ni so ohun òun náà gbé káwọn náà máa ṣe bẹ́ẹ̀ fún ìrẹ́ ànábì wa muhammad pé káwọn náà bá ti fẹ́ kí ẹ káwọn máa dọ̀balẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ànábì ní muaz èwo ni títọ́ wáyé ànábì ní eléyìí ò lè wọlé nínú islam ọba ọlọ́run ló fi dọ̀balẹ̀ ọba ọlọ́run nìkan lọba tí ń gbà dọ̀balẹ̀ ó wá ń bi gbogbo ẹ̀dá tí ń bá kú tó bá ṣe fún mi sàárè tó bá kọjá mi sàárè ibi tó ń dọ̀balẹ̀ fún mi ìyẹn ni rárá ànábì ní bẹ́ẹ̀ má dọ̀balẹ̀ ẹ má dọ̀balẹ̀ pé lọ sókè ó gbọ́dọ̀ sálámà tá a fi rí kíra wa yìí bí ọmọ àlọ bẹ́ẹ̀ yẹn ti dáa bẹ́ẹ̀ lànàbì wa fi gbé lóòótọ́ tó pé làwọn kó ń tẹ àmìrà àhàdì àǹtàṣúgbàlẹ̀ àhàdì là àmọ́rùtò ìmọ́rẹ̀ àtà àǹtàṣúgbàlẹ̀ yahudiha tó bá ṣe wípé ká dọ̀balẹ̀ kẹ́nìkan máa dọ̀balẹ̀ fẹ́lòmíì tó bá ṣe pé ní tó kọ̀nà ni ẹni tí ì bá ní pé máa dọ̀balẹ̀ fẹ́nìkejì rẹ̀ òun ni ìyàwó òun ni bá pa láṣẹ tó máa dọ̀balẹ̀ fún ọkọ rẹ̀ àmọ́ torí pé ìdọ̀balẹ̀ òun wọlé gẹ́gẹ́ bíi kíkí nínú islam ni ò lè pa láṣẹ bẹ́ẹ̀ pèrè pé tá a bá gbọ́ eléyìí tá a sì gbọ́ yé gbogbo àwọn tá à ń fà ń gbogbo ìgbà ìbéèrè tí wáyé kò yẹ kó wáyé mọ́ sọ́wọ́ ọlọ́run bá ti ní wàmá àtà òmò rasúl fàkùzúhù wàmá nàhà kùmánùhù pẹ̀ntàhù gbogbo nǹkan nàbí bá ti fi léyìn lọ́wọ́ ẹ̀dùnmí tó bá sì ti pọ̀ ẹ má yìí rí ẹ mọ́ òkèlà tó wá ń bàtà láti wá máa tẹ̀sí fàátì rántí rẹ gbogbo ìgbà kẹ́sà máa wáyé lórí ẹ̀ ẹ̀ yóò lè dọ̀bálẹ̀ nígbò no ànábì ti sí ilé ẹ̀ ànábì ti fòté lé tó bá tẹ̀ wáá jẹ́ kọ́ṣọ́ wa gẹ́gẹ́ bíi mùsùlùmí agbọ́dọ̀ bàá gbé orí kọ́ṣọ́ bẹ́ẹ̀ èèyàn tó ti lọ sí ìbò ìgbàgbé ìlànà bá a ṣe ń kíra wa nínú islam islam ti làálẹ̀ fún wa ìyẹn náà ti tó kíkí òwúrọ̀ ju pé ká sọ pé assalamu alaykum kíkí kíkí làbí ń fẹ́ lẹ́yìn yẹn kíkí àfẹ́ gbà mí fẹ́ nìkan dọ̀balẹ̀ ẹ̀ tó kó dà pé láàrin wa lẹ́yìn bá a máa sọ pé ìdọ̀balẹ̀ kì í ṣe wà náà dọbalẹ dọbalẹ dọbalẹ so aṣa ti ise ka ma dọbalẹ kiyan ye wole o labẹ sunna ti o jise lana pamba so labẹ sharia gbe anabi ti pari oro lori e e ma dọbalẹ fun mi olorun kan ni ba dọbalẹ labi de ma se so nta ba le se fa labi tawa ba ba wo tawa ba se so lara awon aṣa ti ise ta gbọdọ kiyesi niyen o je mo ẹ̀rọ tí ó kan tàwídì wá nínú ọlọ́run ọba wáyé ìpapò mẹ́ náà káwá lọ sórí àwọn àṣà tó rọ̀ mọ́ festival ọdún ṣe ẹ̀fọ́ ọdún pọ̀ lọ́dọ̀ wà ń lẹ yorùbá dáadáa àwọn ọdún mi wà ó gbọ́ sábẹ́ ṣíùkù tá a ti sọ lákọ̀ọ́kọ́ ní pọ́ńbélé ẹ̀ka bọ̀gì kábòdò kábọ̀pẹ̀ kábọ̀ òkè àti sọ yẹn but àwọn ọdún kọ̀ọ̀kan wà lẹ́yìn tí mo sọ nígbà àwọn ìgbà mi àwọn àlámàrí mi wà tó máa ń wúwa lójú tó ṣe àṣe àbí àmáṣe ó sì àmọ́ ìpètò ọdún yín pé ká lọ bọ odò kan nìkan àtìwẹ́ pé èyàn sì kì í ṣara ẹ̀ mọ́ mùsùlùmí ò gbọdọ̀ bá wọn lọ́bẹ̀ ẹ̀rọ àdúrà fẹ́ lọ bọ òkè kan àtìwẹ́ pé mùsùlùmí ò gbọdọ̀ bá wọn dídí yẹn àwọn ọdún yín pé a fẹ́ lọ bọ irin kan igi kan la fẹ́ pọ̀ lágbolé wa àtìwẹ́ pé gbogbo ọdún wọ̀nyí mùsùlùmí ò gbọdọ̀ débẹ̀ but àwọn ọdún mi wà àwọn kan mi wà tá à ń ṣe nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí àṣà tẹ́tẹ́ àtòwọ́ sábẹ́ festival abẹ́ ọdún náà ni látòkú oṣù eégún ọdún nílẹ̀ yorùbá eéwò ọdún nílẹ̀ yorùbá gẹ̀lẹ́dẹ́ ọdún ni ìgbónúkó pàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún ní gbogbo àwọn ọ̀kan nílẹ̀ yorùbá ìjẹ́ mùsùlùmí lè bá wọn tó pa ń bẹ̀ àwọn òṣùwọ̀n tó bì í wó òṣùwọ̀n tó ká má ní ẹnibọ̀dì lára òṣùwọ̀n tó ká má ju ẹnibọ̀dì lẹ́tọ̀ọ́ ẹ̀ bí òṣùwọ̀n bíi mẹ́ta ṣe látàrí bẹ́ẹ̀ tá a bá bọyé ó yẹ ká mọ̀ ẹgbẹ́ mùsùlùmí ò gbọdọ̀ bá wọn gbé eégún ẹ̀fọ́ àwọn tó mọ eégún nílẹ̀ tó gbé eégún wọn ní káwọn tó ń ṣe eégún má ṣe eégún wọn àmọ́ ẹ̀yin mùsùlùmí là ń bá wí ẹ̀yin mùsùlùmí là ń bá wí kí ni tiẹ̀ pẹ̀lú eégún gbígbé o ṣe ń dọ́kọ̀ ẹ̀mẹ̀ náà so látàrí bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀gbọ́n wọ̀nyí àgbọ̀dọ̀ bá mùsùlùmí díẹ̀ bẹ́ẹ̀ bá wù olóògbé ọ̀fọ́ṣúnlẹ̀ mùsùlùmí ló pọ̀jù díẹ̀ bẹ́ẹ̀ bá pín àwọn tó ń ṣe kínní wọ̀nyí sí méjì ìlàjì nínú wọn mùsùlùmí ni so olóògbé pé lápá ọ̀dọ̀ wa ń bí àgbàgbọ́ yé islam rárá bá a bá sì sọ ọgbẹ́ mi ti sọ lójú ẹlòmíì islam ojú bí association lójú wọn ojú tó àwọn islam nìyẹn so látàrí bẹ́ẹ̀ èmi ni èrò egungun nǹkan kan wọ̀nyẹn àṣà àti ìṣe tí mùsùlùmí ò gbọdọ̀ bá wọn kópa ńbẹ ni ẹ fà àwọn tó ní nǹkan lẹ́kọ̀ọ́ máa ṣe nǹkan wọn náà ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ já lọ sí sẹrímónì ayẹyẹ ayẹyẹ ṣíṣe lónìí oríṣiríṣi ayẹyẹ là ń ṣe nínú àwùjọ wa ṣé gbogbo ayẹyẹ náà ni mùsùlùmí gbọdọ̀ máa bá wọn ṣe ni tó gbogbo ẹ̀ lágbọdọ̀ yọjú sí ẹ já kọ́ mi láti bí òkú ṣíṣe kéèyàn kú wa là ń gbé ọ̀rọ̀ yẹn lọ àwáyé a sì gbọdọ̀ kú nínú islam kò sí tí ń jẹ́ òkú òkú kan òkú ọ̀fọ̀ òkú kan òkú òkú ìdùnnú rárá ikú ni kó ń jẹ́ èèyàn bá kú lọ́mọdé ikú ló pa bẹ́ẹ̀ èèyàn kú lágbà ikú ló pa kò sì sí yàtọ̀ nínú bá a ṣe ń sìnkú ọmọdé àti tàgbà nínú islam bẹ́ẹ̀ èèyàn bá kú nínú islam lẹ́yìn ìgbà tá a bá ti kọ̀ fún àbíkó ti kú ìdílé ṣèlú pé ká ṣètò bá ṣe wẹ̀ fún ìwẹ̀ jànáza rẹ̀ tá a bá ti wẹ̀ fún ká múra fún dáadáa tá a bá ti múra fún kó kírun sí lára kó bá ti kírun sí lára kó gbé sínú sàárè ẹ̀ bọ́ sí ká tẹ́wọ́ mẹ̀ ká ṣàdúrà omi kálukú ti parí òkú ti parí nínú islam òkú ti parí nínú islam àmọ́ àwa ń dájọ́ ẹ̀ta ẹjọ́ ogójì ọjọ́ àṣekágbá ìyẹ́yìn òkú padà táwa dáná tá a ṣe gbogbo ẹ̀ tá a pe léré tọ́ gbogbo ìyẹn ìlà lórí iná àpàdé tó bá ṣe wípé kó sìnkú èèyàn ká yé gbọ́kọ̀rùn mọ̀ àdábìrì yẹ ká sìnkú ẹ̀ ká yé gbọ́kọ̀rùn mọ̀ ó lè dá mi lójú lónìí nínú gbogbo ọdún tá à ń ṣe kò sí ọdún ìsìnkú àdábìrì wa mi fọ́tọ̀ sí àsàmẹ̀ ìyẹn nìkan ti tó lẹ́kọ̀ọ́ fún wa pé njọ́ta ti ń ba bọ̀ ojú ọ̀la gbọ́dọ̀ wọ́n sì ọdún ìsìnkú ànábì ìyẹn nìkan ti tó so àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ bẹ̀ pé gbogbo oríṣiríṣi àwọn owó tá a ná dànù ń bí òkú á pa màálù mẹ́jọ màálù mẹ́wàá ta pelere tawe yo jo ore adobere ton di mora awon ta fi di bodi gbogbo le ira mi ni o awon asa ti se ti islam o fowo sin ta si godo babu so mi be ba se nsiku ninu islam ilana ti wa eto ti wa itosona ti wa owo so pe e mo to ba loko o ku godo sina ati leni ta n wo o ti fi gbogbo nkan lori alamari ba se se o ti fi ko wa kilo wa de sọdọ wa nikan leyan ti n ku ni sọwa nikan la je musulmi laye ni abi musulmi o si n bomi ari bo se n siku ni so gbogbo awon asa woye iba ilana islam ni eje ajawo mbe eyi o je oko lori ceremony na ejawo marriage sọwa ẹgbẹ ngba ti islam o de islam sọ pe ka ma se yawo gbogbo lara asa ati ise ti yoruba cherish oun ni ka se yawo nígbà tí islam ló lọ islam lọ bẹ́ẹ̀ ẹ má ṣe ìyàwó mọ́ islam kọ bẹ́ẹ̀ lára ògbà bẹ́ẹ̀ ṣe é ṣe ẹ̀gàn ó dáa ká fẹ́ra wa ní sunwọ́kà islam ní n tó dáa ni so but n tí islam wá ń sọ ni wípé ó wá láwọn kankan tá a wá ń fìbọnú ẹ̀ lénìí lásà àti ìṣe lọ́dọ̀ wa ń bí kódà àwọn míín wà gbàgbọ́ pé nípìnlẹ̀ gan kò sínú àṣà àwọn bàbá wa ọ̀làjú òdì la fi gbé àwọn àṣàyàn wọlé lénìí sínú márèèjì nínú islam nínú ilẹ̀ yorùbá fẹ́ gbé kẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà a kó wá sínú islam lára àwọn àṣà tá a kó wọnú islam nínú márèèjì lénìí fẹ́ pé nípìnlẹ̀ gẹ́gẹ́gẹ́ lẹ́gbọ́ yorùbá kò sí nbẹ̀ tí islam sì fọwọ́ sí nọmba wá ká foyún ṣe márèèjì nínú ìpìlẹ̀ lẹ́gbọ́ yorùbá yorùbá yìí foyún ṣe márèèjì yorùbá yìí foyún ṣe márèèjì ó dàgbọ́ ọkùnrin àti obìnrin gbọ́dọ̀ mọ́ra wọn tọ́tọ́ ṣe márèèjì àṣà yorùbá nìyẹn bọ̀dì yẹn ò sí ìgbàgbọ́ lẹ́ni oyún làwọn fi ṣe márèèjì kódà nínú islam lẹ́ni oyún làwọn yẹn fi ṣe márèèjì so àṣà tí ò gbọdọ̀ sí nbẹ̀ nìyá ipò oyún ṣe márèèjì nínú islam a lè ṣe márèèjì márèèjì tó tọ́ ni but oyún ò gbọdọ̀ sí nbẹ̀ ẹlẹ́ẹ̀kejì lára àwọn àṣà àti ìṣe tábí kó wọnú islam lẹ́ni lóòótọ́ nípìnlẹ̀ nínú yorùbá wà mbẹ̀ bẹ́ẹ̀ ṣe é pé tí ọba fẹ́ dáná wọ́n máa ń kó ẹrù lọ islam ní ẹ má kó ẹrù but kó mọ níwọ̀n bá ká má torí ẹrù tá a fẹ́ gbà kọkùnrin má lè fẹ́ yàwó mọ́ dẹ̀nẹ́ lẹ́ẹ̀kejì ká wá fọ ọtí nínú ẹrù tá a sọ wà lábẹ́gbẹ́ ọlọ́ọ̀bá làánà ọtí tó ń tọ́lọ́ ọba bá sì ti làánà mùsùlùmí ò gbọ́dọ̀ wá kó ọnú ayẹyẹ rẹ̀ so ká fi ọtí sínú ẹrù tá a fẹ́ sọ mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn nípa mbẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n pẹ́ nípìnlẹ̀ yálà kò sí mbẹ̀ àbúrò àwọn ẹ̀bùn kò tọ́ súnà gbogbo ẹ̀ lágbọ́dọ̀ gbìyànjú ká mú kúrò gẹ́gẹ́ bíi mùsùlùmí nígbà tí wọ́n pẹ́ islam ìjọba ká má ṣe má rè ká ṣe ó ó gbọ́ sójú súnà àbá etí islam fẹ́ nìyẹn látàrí bẹ́ẹ̀ ọmọlọ́ọ̀bá ní àwọn ẹ̀kọ́ sàánú wa ó tọ́ wa sọ́nà tó bá sì ṣe wa lọ́nà lẹ́yìn ìgbà tó tútù wa tọ́nà والسلام عليكم ورحمه الله وبركاته
1: اوا ويجو تي لي سوا دي اورو ري لدا الله اتي اتاتا انيا لدا ادا ايغبو وا ني اتي غبن ني تي الله جي كي وان سي وا لانفاني بي ابا تي لي انكو لاتي بيري نيپا ايجو مسلمي احمديا تابي اوو اي لاتي دارا پا مي جو نا اجا كي ا پسي 080-5305-9085 تابي 090-295-2333 090-295-2333 ahmadia.ng.hq@gmail.com tabi ahmadia_lagos@yahoo.com ahmadia_lagos@yahoo.com ijọ muslimi ahmadia ni ọpọ awọn ewe akọni lẹsin ti a le ka lakaye bi a ba di awọn ile itawe wa tabi ki a kan si alislam.org bi a ba di ori intanẹti atutitu alukurani si awọn ede ti wọn le laadọrin bi hausa igbo ati yoruba iṣẹ atigbe iwe mimọ naa jade lede etsako onlọ lọwọ. ijo muslimi hamadi ati se agbejade ero eto pepe toto lori alqurani yala odidi sura odidi aya arafi kan tabi akori oro kan ni afe ni bi a ba ti te won si www.holyquran.io lori ero amayelujara esekese ni a o ba ohun ti a fe pade pelu orisirisi ituma ati awon alaye won ki ala san ni kokan wa lesan re amin ma salama
2: awani do

àgbẹ̀ ló làró ẹ̀rọ àlùkò ló lo sùn ẹ̀rọ lékèlèkè ọlọ́jà ìyẹ ló ní ṣẹṣẹ fún ẹ̀yẹ àgbẹ̀ tó làró dàkú dàbọ̀ máa gbére tàwáwá àlùkò tó lo sùn dàkú dàbọ̀ máa gbére ajé wa wá lékèlèkè ọlọ́jà ìyẹ tó ní ṣẹṣẹ fún dàkú máa gbére ajé wa wá kò yé àti gbogbo àwọn tí ń gbọ́ wa. Ẹ̀kù dédé àkókò yìí o torí pé kú lé làákàrà lé èrò wá làákẹ́rù ọ̀nà ẹni tí ò bá lọ kìí dé ìdé tá a dé lálẹ́ òní ìdí ayọ̀ ìdí àlàáfíà ni kò jẹ́ fẹ́ni kankan wa. Orí ètò tá a pè ní ẹfura níkànnì alálàáfíà ìkànnì tó gbàlúgbàgboro yìí iná ilẹ̀ ti láǹfààní àti máa gbọ́ wa. Àríwọ̀ pọ̀ lọ́wọ́ bàbá tí a ṣó ń gbọ̀ wé ètò yìí tí a ń jẹ́ ẹlẹ́ máa rí wa gbọ́ ní gbogbo ìgbà. Bàbá òkè hò tí a ṣó ń gbọ̀ wé ètò yìí àwọn létí tí ò jẹ́ kórí ó dà kó làágé àwọn lèjìká tó gbẹ́wùrò tí ò jẹ́ kéwò máa yegèrè lọ́rùn wa. Bàbá òkè hò ọlọ́run ọba àbí Èdùmàrè tí ń gbà fún yín kò ní padà lẹ́yìn yín láṣẹ ọlọ́run ọba. Ẹ fura ètò ta lé òní ìbò la fẹ́ yà sí kí ni tá a fẹ́ wí kí ni tá a fẹ́ fi pèrà wá ṣàkíyèsí. Èmi a máa wí ní gbogbo ìgbà wípé ẹni tó bá ti jì sí kòtò ara yòókù ló fi kọ́ lọ́gbọ́n o nítorí ẹ̀ la ṣe ń pe kẹ́ ẹ fura pápá jùlọ lórí ìlera wa ó ṣe kókó ṣe pàtàkì. Ẹni tó bá wà lálàáfíà ní ronú pé mo fẹ́ kọ́lé ẹni tó bá wà lálàáfíà ní ronú pé àjẹ́ ọkọ̀ mi tó bàjẹ́ èlò ni wọ́n fi ṣe. Ẹni tó bá wà lálàáfíà ni ó máa pé báwo ni ti sanwó òsùkú ọmọ àlàáfíà báyìí ló gun ọ̀rọ̀. Ẹni tó ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn bí ó ṣe gbádùn ni ó máa ronú kò lè máa ronú pé lágbájá ló wọlé ètò ìdìbò tàmẹ̀dù ló wọlé ètò ìdìbò kò kàn án kò tó di pé àwa náà bara wa nírú kò bẹ́ẹ̀ la ṣe ń pera wa ṣàkíyèsí ká gbìyànjú ká mọ́rọ̀ ìlera wa lókùúkúdùn. Onírúurú àwọn ọ̀nà ìlú ti ń bẹ tí a fi ń ṣàyẹ̀wò ara bí èèyàn bá dọ́dọ̀ bàbá òkè hò ẹ̀dákun báyìí kàsá báyìí káwòdì ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe fún wa tí wọ́n fi mọ̀ bí táwọn kùdìẹ̀kùdìẹ̀ gbé ń bẹ lágọ̀ọ́ ara ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe nílànà ti ìbílẹ̀ pé ó dáa báyìí ni o ẹ̀jẹ̀ àṣẹ báyìí tí ó sì bọ́ sójú ẹ̀. Lára àwọn tọ́rọ̀ kàn tó yìí pé nígbà tọ́rọ̀ yìí tó búrẹ́kẹ́ tán nígbà tọ́rọ̀ yìí dìṣòro ńlá mọ́ wọn lọ́wọ́ ni a ṣe ń kíkà àbámọ̀ bọnu pé ẹnìkan sì ti wí fún mi ngbà kan o kódà àwọn ti gbọ́n pa kinní yìí gbà kan o kódà àwọn ò bá sì ti ṣe báyìí o ṣùgbọ́n ó padà bọ́rẹ́lẹ̀ mọ́ wọn lọ́wọ́ tán díẹ̀ lóko. Àbìn kan là mọ́rọ̀ rẹ̀ wá arábìnrin jẹ́ oníṣòwò káràkátà arábìnrin yà á máa ṣòwò a máa ṣaláìjàpá a máa lọ́rọ̀ gẹ̀dẹ̀ rọ́sàn ragbadó débi wípé iṣẹ́ tárábìnrin yìí yàn láàyò rẹ̀ tọwọ́ rẹ̀ sì jí fowó tẹ̀ pé obìnrin látara àwọn wípé à ń lọ ra ọjà lọ́nà oko à ń wá tà á sí gbòòrò iná ló mú tárábìnrin tàwí ìfìdẹ̀ni tí ń kọ́lé ó wá ń ṣe wàhálà yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ pé mọ́mì máa ń ṣiṣẹ́ lóòótọ́ o ṣùgbọ́n mọ́mì sinmi ọ̀pọ̀ ọgbà mọ́mì le lọ fún bí ọjọ́ méje ọjọ́ mẹ́ta ń gbà wọ́n bá dé wọ́n tún ti lọ tò sọ́jà wọ́n ti máa ṣe kìtìkìtìkìtìkìtì kẹ́dà ó kàn máa jókòó máa fara nísinmi ó níwòsàn kan ti máa ń ṣe fágọ̀ ara ìlà ṣe ń pèwọ́ náà ṣàkíyèsí ṣe iṣẹ́ làárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà ìjọ́wo ló ti ronú fúnra rẹ̀ pé ẹ̀dákẹ́mi náà ti ẹ̀fìn ní sinmi látàárọ̀ ṣúlẹ̀ wọn ò ní jáde kí n máa jẹ kí n máa mu ni àwọn nǹkan míì wà tẹ̀ pé lágọ̀ ara wa lásán àwọn ohun tọ́lọ́run dá bí àwọn èso àtàwọn ewébẹ̀ míì la kàn nílò láti mára wa pọ̀ sípò ṣùgbọ́n nítorí wípé a kì í mójútọ́rọ̀ ara wa ni ò jẹ́ ká lè mọ̀nà tó yàtọ̀ àmì tàwí ti ń bẹ lẹ́nu iṣẹ́ ta sọ pé ń ṣe yìí fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni iṣẹ́ tàwí ló fi bí gbogbo ọmọ rẹ̀ tọ́lọ́wọ́n ọba àmì Èdùmàrè sì ń gbà fún tó ń tẹ̀síwájú díẹ̀ ṣùgbọ́n ìyá tàwí yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé ìgbà tó ń bá pé kò wọ́n gbé nǹkan apá òsò òun ni bí kéèyàn pòun fẹ́ gbápẹ̀rẹ̀ àbóun fẹ́ gbé kí ọjà
kapa yo han ki o ti afi gba to ba gberu to gbe ya afi gba to ba gbe ile pada ke yun fe gbe kan le lati le dori ko je pe ngba to ba de afu bayi lowo re yo hangi ni oni le lo ki ma afi gba to ba gberu na le o se ise ko je po loko wahala tarabire ti se seyin ilo nsoko faru eyi o wa ri be ni o ko tesi waju lati lo sayewo lati lo se iwosun ara lati lo mo ona ti o gba ki won fi toju e arabirin e tesi waju sugbon gba to wa to akoko kan lo di pe arabirin ba fe se yo yo ma se sere sere pa o lati se ru eyi si mewa nsele o lo fi je lopolopo gba gbodo to awon to ni mimo ni pa won ta wi lo dada tori pe ka ma lo ma logun efori fun inu rirun ka ma lo ma logun inu rirun fun oju agbodo to awon to mo pa e ki won si salaye pe nilana bile o bayi la ti se o nijo ati nfawe ibo jeun ko fomo alowori olohun oba mi edumare to si n tele ru babo okeho lebi

0: dede wo yi ni gbogbo ibi ti owoja ile ise radio te tin gbo wa ide yoruba ni igba to to gba bayi ohun lo nso ba gbo mi gbo mi koko to to koko ohun lo nje bale lodo ta ba ri ogbon tarigi to mo nipa ewe ise ti ewe nse ego ati ojegi ise to nse ati mo yi pe oni to ni won pe ni ogbon tarigi onisegun bile ẹ̀mà wo pé mo ń pa àṣàmọ̀ kí ni ìdí àṣàmọ̀ mi mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa bàbá ẹ bá mi kí ara kẹ̀sì dárúkọ yín.
1: ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni taofik ajibọrọ ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
0: ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì bàbá òkè o a mà tún rí yín.
1: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà la bí mi bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè ò lákọ̀tún nípa ìlera ara wa nítorí pé ẹ mọ̀ yí pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè ò lógún púpọ̀ ẹ sì mọ bàbá òkè ò lórí pé bàbá òkè ò kì í ṣe àmúlùmọ́là o lórí nǹkan ẹyọkan ṣoṣo òun náà ni ṣara.
0: gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣara.
1: ẹ ṣeun atọ́kùn làákàyìn ò ní dàrú.
0: àṣẹ
1: nípa ìpèníjà tó máa fa ìṣàn inú ara àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé téèyàn bá ní àrùn táǹpì ní àrùn gbajúmọ̀ rí táǹpì ní àtọ̀sí a máa ṣàkóbá fún ìṣàn inú ara. ẹlẹ́ẹ̀kejì òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìṣàn inú ara. ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa ṣẹ̀yọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ àbí káyọ̀ tiwa kó tiẹ̀ mọ́ jáde dáadáa kó mọ́ jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún ìṣàánú ara. ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìṣàn inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ orígun lọ dáadáa tó bá yìí ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. gbogbo àwọn èèyàn sì mọ̀ pé bàbá òkè ò mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. lórí àìṣe iṣan ara yìí tó bá ti wọnú ara a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. àbíwọ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin dìdélẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó a lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó nìwọ o tí ì ju ọmọ 40 years lọ o tí ì ju ọmọ 50 years lọ o tí ì ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ́lẹ̀. mo nítọ bá wá bá bàbá òkè o ìwọ gan ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwọn ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ aya rẹ̀. lórí iṣan ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí ó lọ yóò tún padà wá. nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà báyìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà nítorí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08092614 71143 lekanzi 08094471143 abi 08022613442 08022613442.
0: Ohun lẹ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ṣe ni rí kí àwòsàn a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Ohun lẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyí ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òun náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òun nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó dájú pé ní yóò lè ṣe ń dèdè bó ti yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ara ń titẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
0: Bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpín iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ mọ mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò mọ rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká mọ tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó mọ kan gorogoro ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó mọ gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí mọ gbọ̀n ẹlòmíì ń bẹ nǹkan mọ rìn káàkiri inú ara títí ẹ ní àbí kí inú ara bẹ̀rẹ̀ sí tàyàn ẹlòmíì ń bẹ ò tiẹ̀ nílé rọrùn sùn déédéé kórì mọ fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbọ́n ṣẹ̀ṣẹ̀ déédéé dáadáa ẹ̀yìn yóò mọ fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó mọ fa ẹlòmíì so ìsapá kó mọ fa yẹn so. Àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bi wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o nítorí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sàlẹ́nu máa kànyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jà sí ìgbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pipì kẹlòmíì máa rọrùn sùn déédéé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ gan máa rìn káàkiri inú ara ẹ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí tàyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ náà ó gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ó lágbára o ohun tẹ́dọ̀ ò bá máa máa ṣàgbára o inú ìmọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan mẹ́yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ibere te bere ibere to lagbara gugu e ma tokun pupo ajegun adai ba ti mo nso yin pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ama ni ajegun adai ba nipa imo lo soko ode ibe na ti ba pade nigba ti won wa ba pade won ti saso tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo o ni won fi wa pe pe baboke o abi chu to nbe ninu ajegun adai ba ti wa to fi ya to fi je pe ni ajegun adai ba o ni won pe nu
0: kabiyesi eledi mare
1: to bi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lo wa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olodum be lodo baboke o toro olodum ba wa se
0: A dupe fun Olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to Olorun je ko di erun ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju opo e wa para balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
1: baboke o ti wa ni shop number 10 e Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo road ibe ni baboke wa ero ibani soro ti ele pe aboke ozi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi ti awo se o fun awon eyan ti wo na ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo nigba go ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo ibe ni baboke wa
0: o n le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko koja si shop number 10A to ba tin bo lati Solo bayi bi eni pe o n lo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se gbugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kan na
2: kere
0: o
2: arite rite eni lo de to roju koko bayi
3: oju lo si se mo ti ma bo je
2: ah eni mo se
3: eni ba le bo se ni fun koko fun koko bi eni ti o le so kidi le ka to wo gusu yo se ni se kidi lo nko la se de re lan beke o ke te o ni ti to sade da di ona se ti ka ri bo mi bi e ko lo to ganu kan yo
2: ah aisa ta ru yo ma se kan o mo wa ni se bayi ni mi fe mi
3: se emi ni ma se so fun pe ka lo mu ju to ara yin mo da ba o fo ga ma kari o we mo gi baba o ke ho
2: wọ́n yà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbójà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ ọ̀pẹ́ ìdóròdòròdò ara títa jẹ ara títa ara yíyí nígbà táwọn máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbin so bàbá òkè o lélẹ́ kò jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí 1143 08094471143 baba oke o ele ko bi dede dede
4: assalamu alaikum adua o saiful mumin adua ni da mumin ni ododo lo mu ijo tawfiqul ila iyu islamic foundation ba to gbe ni o to mo pataki adua ati anfani sise asalatu fo ni sallallahu muhammad sallallahu alaihi wasallam sibi asalatu wa lotese weekly asalat ni gbogbo ojo iku sunday lati ago mewa owuro titi di ago meji la oso bako na ni ki gbogbo wa ma se gbeyin ninu tajud elekan losu won ni gbogbo ojo jumo fade to ba pari osu ni tajud ni ma nwaye ele to wa je pabam bari e o ni akase adua ti ijo people in the EU Islamic Foundation ni gbogbo ojo iku akoko ninu osu first sunday of each month gbogbo gbogbo number 13 Jabaru Street, Ijikasi Jadodo Ijegun Ipinlẹ Eko. Lẹ́ẹ̀tì máa darapọ̀ mọ́ wọn lábẹ́ olùdásílẹ̀ Alhaji Taufik Ajibọrọ, ẹni gbogbo ayé mọ̀ sí Bàbá Òkè o, àti àpapọ̀ gbogbo àwọn mission board. Fún àlàyé ẹ pé 0099997061 0809997061. Taufik Ilayi yu kú fáyà kú Ọlọ́run ni wọ́n gbẹ́kẹ̀lé.
5: Adéolú Sẹmolina bẹ́ẹ̀ yóò jẹ ọ̀pọ̀lọ́ àfi kó jẹ ètò lẹ́yìn oríṣiríṣi sẹmológbòde kan ṣùgbọ́n Adéolú Sẹmolina ló jọba wọn ó lẹ̀ lọ́wọ́ fúnfúnmẹ́kùn tó pe wájẹ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn vitamins àti mineral tó ń ṣara lóore oúnjẹ gidi ní fún gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣayẹyẹ lónìí ìrànwọ́ oúnjẹ tó dára lọ̀rí àwọ̀ ni pé Adéolú Sẹmolina ló yàn láàyò ìwọ̀n ìyẹn fún díẹ̀ ní òbù sínú omi kó wọ́n lórí náà oúnjẹ dé pọ́pọ́ ènìyàn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọ̀gbẹ̀ tó wọ̀ ajẹjẹkẹjẹ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́dọ̀ àwọn alágbàtà wa ló pọ́ púpọ̀ ló tẹ̀ nafdac lára rẹ̀ àwọn mùsàdán ìfẹ́fẹ́ ló tẹ̀ ló ṣe àwọn náà ló ṣe Adéolú beans flour àti Adéolú pandeyam olú iléeṣẹ́ wọn wà ní kọ́lá olóòtú king scott mega city estate fọlárin mọ́níyà àti olórí local government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó a wà ní kúdákí market shop number 6 by bone water line behind first bank iléèwé boston egbèlélọ láti jẹ́ alágbàtà ẹpẹlẹ kan lárere 08038299073 tàbí àdúrà ìgbèmí sórí 08145454074 Adéolú Sẹmolina.

0: Agbaraki Fokoto, Iriaye wa koni fo wa, Shaju, Eko nomba orire yi sile, 0803-373-5570, Sabi, 070-892-74444. Egbogi to ba gbani lowo aiso arun idakureku, omi orire o gbodo gbe, arun to sogoji, lo sodun. Ohun to nsaboyade gbogbo oloya ni se o aki rokadun adara masa iso osi alago alaugo gbogbo ala loni tumo e ma se beru lori ofara eyikeyi aisan oju enu ara rihun ifunpa giga majata foniku fola dide oji ara olomokunrin to ti domi oyun iju sabi ropa rose ohun ti agba fi njeko abe iwe lo wa ere ati egbo ko se fowo ro seyin bakan na lo bo sori bi irin ajo eda ba dojuru so poluku musu aye o le pa kadarada ṣùgbọ́n wọn lè fa owó ago sẹ́yìn kákáwọ́ bọnú kọ́lọ́nù àbáyọ o iléeṣẹ́ tó mọ okóoro tó tún mọ ọ̀nà yẹ là ń kó ọkọ́ àtàdá fún iléeṣẹ́ animokaye aba and spiritual therapy ní kẹ́ẹ̀kan sí wọ́n wà ní 16 santos avenue abúlé ẹ̀gbà lagos ẹ máa pè wọ́n sórí 0803-373-5570 0803-373-5570
1: láṣẹ́ káfí kọ́ báwọ̀ yìí
2: Ìṣẹ̀ṣẹ̀ dé 2026 ẹni tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni o gbogbo ọmọ ilẹ̀ yorùbá ló ní òòṣà tí wọ́n bọ́lá gbolé kó wá àwọn nígbà ìwáṣẹ̀ ipa ni wọ́n bọ́ lé mi ni ọ̀ṣun ni àbọ̀bàtàlá ọmọ ẹlẹ́gbẹ́ ni wọ́n ni èyíkéyìí yòówù kò lè jẹ́ ó yẹ jájọ pàdé lọ́dọ̀ olóyè ìfákáyọ̀dé àgbékù ejò ní august 20 níbi ọdún òṣẹ̀ṣẹ̀ tọdún ma gbagbe gbogbo ẹni tó bá ní ẹ̀bùn kàbí mi ẹgbẹ́dájọ pàdé níbẹ̀ august 20 ti ṣe ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ gangan a gbọ́ gbogbo gbarúmọlẹ̀ gbogbo ẹni tó bá wá lọ́jọ́ náà yóò gbà nǹkan àmúrelé bí ẹ̀yọ́nú àgbà àwẹ̀dànù àtúndè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́tẹ̀ẹ́ ni o.
3: 29 Amadu Street.

0: 0709-5277 tàbí olóyè àgbẹ̀pọ̀ ètò fúnra ẹ̀ sórí 0707035-2553 ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀gbọ̀ gbogbo wa
1: ṣẹ́ńtẹ̀ tìmáre.
2: Kéèrè o, ẹ tẹ́tí ìkéde pàtàkì yìí. Ẹnjìnà Mukaila Odep, òyìnbó oní jẹnẹrétọ̀, tọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdímù Road, Council Bus Stop, Ìdímù Lagos State, lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun. 1kv jẹnẹrétọ̀ sí 500kv fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéréje-kéréje, ilé ìjọsìn, ilé ìtura, àbí ilé ìgbafẹ́, ẹ̀yìn onílé ìtajà, supermarket, ilé ìgbé, orí jẹnẹrétọ̀ ò lẹ́yìn fẹ́ rà. Ẹ darapọ̀ mọ́ wọn, owó rẹ̀ kò gara rárá. Pe Ẹnjìnà Mukaila Odep, òyìnbó oní jẹnẹrétọ̀ sórí 0802-344-8276 0802-344-8276 tàbí 0806-783-2948 0806-783-2948.
3: Ẹ̀ka lọ gbogbo olólùfẹ́ ètò wa ètò yín láyé àtijọ́. Kílẹ̀ sọ bọ́ọ̀n ẹ̀rọ lẹ́tù dọ́tmẹ̀ ọ̀rẹ́ aráàlú káàkiri ayé. Onígbòǹgbò lára ayé ìhà tí ó wà ètò wa ti gbogbo tí ń gbò. Lójúmọ́ tòlé tó ní há lọ́dọ̀ kó lábẹ́ kúlé fàájì lágolé ìjọba ìkẹjà lẹ́kọ̀ọ́. Ní ìṣàkóso ọba Adéwọlé Olúwa Ṣẹ́gun Olúwa Tóyìn Àjàsá Ọlásìdè 1 Santropis Asọ̀rẹ́ Máwọ̀bẹ̀ Onígbòǹgbò Kẹ̀dọ̀. Àwọn ìròyìn láàfin olórí Adéke pé àjàsá àkẹ́rọ̀kù sẹ́ẹ̀dé o àgbà ògbà. Níta aroko tìsí ìjọba náà rẹ pa fáàbọ̀ sí pé kí bàbá wa yá wa ilà kíkọ láyà àti dánwọ́ mu ní òkúkúrò. Òní wọn kì í ṣẹ̀rú ọmọ ọba ni. Nínú sàáyé ni wọ́n mọ bàbá sàdíà. Àwọn ọlọ́wọ́ ni pé wọn kì í ṣẹ̀rú ọmọ ọba ni. Tó jẹ́ ọlálékàn wọn kì í ṣẹ̀rú àwọn ọba ni. Agbá kòdekòdè Abdulatif Àkànwọ́ nígbà gbọ̀dọ̀ wọ kì í ṣẹ̀rú ọmọ ọba ni. Torí tá a bá sọ̀rọ̀ kárìbá ríra wa la fi ń kọ́ ọ la. Tá a bá sọ̀rọ̀ kálẹ̀ ríra wa la fi ń kọ́ ọ la. Ẹ bá lára jọ̀wọ́dọ̀ Aṣíbú bábábá ti ẹ̀rọ ọmọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lọ́jọ́ pé ọmọ ẹgbẹ́ mi nípa ilà kíkọ láyé àtijọ́ ètò ẹ̀jẹ̀ pé lásìkò tá a wà ìkọ̀wọ́ kẹta rà mọ́ bàbá wa àwọn ìyá wa. Wọ́n mẹ́rin ojú kíkọ láàrin ìwà yorùbá ọmọ náà kòkódò onípele wà gọ̀ǹbọ̀ wà bàmú wà. Ẹ jẹ́ ìwádìí kọ́ ọba ẹnìkárí yọ́sọ pé ìṣókò tó lọ́pọ̀ tó kọ ọba ọba adéwàlá látàṣà ọ̀wà lẹ́yìn jímọ̀ olùjẹjẹ fúnra rẹ̀. Àìkọ̀mọ́ fọlọ́mọ àwọn ọlọ́bí 32 kò séyìí tọ́jọ́ pé wọn kọlà lọ́kùnrin àti lóbìnrin nígbà tí ogun tó sábà máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n máa dára wọn mọ̀ ìyẹn nìkankọ́. Ìta ìgbésẹ̀ trade ẹ̀wọ̀ orí nígbà náà nípasẹ̀ ìlà kíkọ́ ọjọ́ tí ìwọ̀ orí kó dúró díẹ̀ láyà tó jẹ́. Ó tó ràn lọ́wọ́ nípa ti àfin mọ́ dára wa mọ̀ tó kálukú fún ẹ̀dínlẹ̀ ti bí yàtọ̀ sí ìdílé títọ̀ ìrẹ̀lẹ̀ àgbọ̀nú àbínúlé àbínúlé jẹ́ pé èèyàn bá ń gbé. Kẹ́lẹ́bà wọn dára àwọn ọmọ náà ni wọ́n fi ń kọlà ní ayé àtijọ́.
4: Bọ̀dá tó ń lọ bọ̀dá tó ń lọ ṣé ṣé bẹ́yìn là ń pè náà.
5: Ẹ má bínú mi ò mọ̀ pé mi lẹ́ ń pè àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
4: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹ wá dige mọ́yà tó yìí.
5: Bádà ẹni tí ò mọ ni ló ń fi mí ṣeré. Ilé oúnjẹ Twins Mother Food Cartoon ó kọjá bẹ́ẹ̀ ṣé ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twins Mother kò wá sí oúnjẹ tẹ wá débẹ̀ tẹ ò rí bíi àràlà fùfú iyán ẹ̀bà kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice jollof rice fried rice tó bá wá jẹ́ pé káàtì sọ níbi tẹ̀rùn àbẹ́já àwọn assorted meat tó nítumọ̀ pọ̀mọ́ tó kata sínú ìjà kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gàn ògbẹ́yìn.
4: Ṣé lóòótọ́ ibo lọ̀dọ̀ wọn.
5: Ká momi kì í ṣèbẹ̀rù fẹ́ sí i táwọn náà dáná bó jẹ́ tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní Twins Mother Food Cartoon number 17 Oyinlọla Street Ṣàṣà off Akowonjo Road Sanni Ọlọ́pàá Lagos tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0803803-0036 0803803-0036
4: Twins Mother Food Cartoon Doctor of Stomach Care.
3: Ìwé tábà tí sọdún lọ́sàn ọjà náà jẹ́ pé a ti ń ṣọdún ọmọláwá. Àwọn tó ń tì wá lẹ́yìn lórí ètò yìí àgbọ̀dọ̀gbàgbọ́ ẹkùn gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni. Àgbọ̀dọ̀gbàgbọ́ Bello Limited Free Service ojúlówó fóò ti bẹ̀ jáde tí fóò bá tó wá bàjẹ́ tó bọ́ sílé nígbà lọ bọ́ sílé ọbẹ̀ gbẹ̀gìrì ni fóònù atọ́kọ̀ ètò ọmọ ẹ̀yọ ọlọ́kọ̀ tí wọ́n láti fojú kan ẹ̀dínà ṣàmẹ́ olùdóníyàn yẹn ní roundabout ní ìlú ọkọ̀ tó ibi tí kìí ṣe ẹ̀dínà ìlú ọkọ̀ tàbí fẹ́ kojú òpó 081-075-00641 ìlọ́ṣẹ́jú lọ́dákú gbogbo olóyún kọ́pẹ́ yọ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtọ́wọ́pẹ́ ìmọ́lẹ̀ yọ wà níbẹ̀. Bákan náà gbọ́dọ̀ gbàgbé dókítà Kazeem Damiláre Aminu Káyọ̀ Fatata Worldwide bàbá wáìt fún ara rẹ̀ àgbààfà ni wọ́n sì tí wọ́n sáré pé sàfẹ́rù lọ́wọ́ tó kalẹ̀ sí ìyẹ̀rẹ́ abúlé ọ̀gbá ẹ̀kọ́jú ìgbẹ́ 00337355700. Bákan náà iléeṣẹ́ Good Living Aba International àti ìtàfíì kájúbọ́rọ̀ bàbá òkèèrè lẹ́gbẹ̀ẹ́gbẹ́ dédédédè ìdílé wọn pé ààrùn àti àìsàn tó ń kàbùkù pàápàá ìwé ẹ̀kẹ́ ló mọ́kọ̀ lóko. Àìsàn tó ní láàrin lọ́kọ̀ lára ìwé pẹ̀lú iléeṣẹ́ rẹ̀ kí o tó ní kó iṣẹ́ tó padà ní ìrìn ara rẹ̀. Ẹ kò sójú òkè 00944-71143 ẹ̀yà gbẹ̀mílẹ́dé àtàrídọ́gbà wọn ṣiṣẹ́ papọ̀ olúwaṣẹ́ lájàrẹ̀ sí dákìlì ẹ̀kọ́ kàṣẹ ìpé ọlọ́gbà tútù ní ilé ìwé bọ́ọ̀tọ̀ lọ́gbà kúdàkí ẹ̀fẹ́ panlá ni kótó ni òkú èkó ni nípa ni àdínlẹ́gbàjì àdínlẹ́gbọ̀n lọ́gbọ̀n wọn ẹ kàn sí wọn kẹsì pé ojú òkú wọn náà lọ́jọ́ pé wọ́n gbè 00807-54752 ìyá gbẹ̀mílẹ́dé ẹ̀lẹ́gbà tútù ìyẹn ní ọjà ìlú òwe bákan ní ọjà ilé ìwé gbọ́dọ̀ wa náà orúkọ ọmọ bíbí ìlú ìbàdàn ní bíkúlá bàbá àbíbù alápàtà ni àwọn mọ̀ọ́lù gbogbo bá yọ pé fẹ́ bá nílò rẹ̀ ojú òpó tó pè náà ní 090-616-04141 tàbí 090-367-8747 bàbá àtọ̀dọ̀ wà ń kálẹ̀ pé wọ́n máa dá yín lé ìyẹ́dúbẹ̀ odúró wọ́n ní kí wọ́n bá ṣẹlẹ̀ lágbólé ọmọ kankan sẹ́yìn kan jẹ́ nìkan lọ wọ́n ní bá ọmọ mi ní ó ṣe ní ọmọ àwa ni ó ṣe wá tá a bá dàgbàlagbà tá a bá dàrúgbó ọmọ àwa ni ó ṣe wá okó lówó ọdún mẹ́ta ni okó ètòsì oṣù mẹ́fà okó ọlọ́mọ àfi ìṣetán ẹ̀ka wá sí ilé tó dúpẹ́ nígbà tí ẹ lọ́sàbá kó lè lọ́rùn lọ́nu ó dáa téèyàn wo ore lọ́pọ̀ lọ́pọ̀ kòlíkòlá ń ṣàkárító láti ìgbà náà kó wọ́lá ń kàfárító ilé ọ̀sẹ̀ rè lásàdé ìdẹ̀lẹ́ rẹ̀ ilé ọ̀lẹ́gbẹ́ pé àfihàn iṣẹ́ yìí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ẹbí ara iye kan ojúlé rẹ̀ ìyẹn ìyá àlàó oníwáìnì ní apọ́bọ̀ ní lagos island gbọ́n tó kódúkúsẹ̀ sílẹ̀ àti káwọ́ òkú bàbá wọn bàbá bàbá olóògbé alhaji nurudeen olatunbosun akanji yẹta sílẹ̀ agbègbè àrò tí ìjìnlẹ̀ sí kọ̀mọ́ ní ìpínlẹ̀ èdè wọn náà dúpẹ́ o ẹkú ìnáwó náírà o wọn bá lọ ọkọ nílùú òkèdè olóyè sọ́ọ́lì bàbá tóbi dàda akínládé wa àìbẹ̀rù wọn náà dúpẹ́ látàwọn tó wọ́pẹ́ wọ́n tẹ̀lé wa bákan náà làwọn gbàgbé ètòjú àbúrò bá lọ ìlú òkèdè kọ́ni olúwàkẹ́yìn dada bàbá làtì wọn náà dúpẹ́ lọ́wọ́ yìí o wọn náà gbàgbé gbéra lóṣẹ́ yìí alhaji abdulhab alade akosile ajáde lọtọọlé nínú àwọn ọgbàgbé alhaji mohbeen ìdòwú adébíyẹ ogun yege olùgbé pátápátá lágbẹ̀yìn arúgbó wa ẹlẹ́jọ agbàgbé gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ bent radio network fi hàn fúgbọ́ wa kòdìkòdì àti ìjọba mọ́ṣáláṣí nba bond tó tó wà ní onígbòbò níbi àìrí ìkẹjọ àríkò ìkan náà wọn lẹnu wa alhaji lẹnu àgùn fọtẹ́ẹ̀lì àbùkàfáàlì òun yóò láwà ní fún ọ for carrying islam àpọ̀lẹ́ ẹ̀sìn àlàáfíà nìyẹn special doctor fọlọ ní ọjọ́ náà ITF jẹ̀lín àyèdè òdòdó ọba ilé ẹ̀ka ti jẹ òdòdó náà tó ti jẹ́ alága fún gbọ́n báàlẹ̀ ní gbogbo ìgbà orí ìgbà náà kò burúkú bàjẹ́ wọn ní ọlọ́run làwọn jẹ kí ẹjọ́ kò bákan náà lájú ìlú pẹ̀ dáadáa àwọn olóògbẹ́yìn 256 ìkọ̀tún ìdínlẹ̀ ìdínlẹ̀ bọ́ọ̀tọ̀ ní ìdínlẹ̀ lagos state ẹ̀lọ́ tó sọ̀rọ̀ lóbìnrin ọdún ìlú jẹ́ ọ̀nà kòtòkò owó láyà ní fún ilé ẹ̀kọ́ tábù kàfà ẹ̀kọ́ tó gbàlejò ọgbà náà ni àlè lẹ́nu tábìlì ọlámilẹ́kan adéolú ẹjọ́ gratis mail of his day attendant ẹjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 lágbóró wà wọlé tó lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹ̀lẹ́ christian college along opc junction ní ìdílé lẹ́kọ̀ọ́ ìrìn pàtàkì tẹ́wọ̀ tí òjijì mẹ́sàn-án stan ni atọ́kùn ètò ìjọba ìrìn mukaria yusuf rájú nígbà tàbí pé olùfúnni ní lẹ́kọ̀ọ́ alhaji himeen saadi goyi sara fudeyi ni ó wà ní kalẹ̀. Ẹ fẹ́ pè mí 08034057141 tàbí ká pàdé lórí WhatsApp 08161398 náà ní ojú òkú tẹ̀lẹ̀kùn Nàìjíríà Adédèjì Olúmọdé ọmọọmọ Wájúbọlá Alákànṣe Àwẹ̀wà Ẹ̀rẹ́jìnà ọmọ ìtọ́jú ìlú ọmọ òru kan nílé òfin ẹ̀tọ́ ní pé ọ̀bá ò sí ìyá ò sí ó ọmọ fún ìyá ìjọba òkú ọ̀run. Báyọ̀ Mọ̀kùnrin Akinla Musaat wọ́n ní ká lásìkò yìí káfíkiri lóye abilékọ Alhaja Mubola Agbo Mọ̀dúró fún oyè tuntun tó fẹ́ gbẹ́gbẹ́ yìí ó gbé fún ti ìgbà yìí tuntun. Òjọ́ Sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 ló wáyé ní Onígbàyè Palace Ìjàyè ní Alamala Branch Alamabara Code ní àti ṣe ní Abéòkúta ní ìpínlẹ̀ Ògùn láago mẹ́wàá rọ̀ wọ́n ní Color Gold White and Purple. Ètò ìfàlọ́ ilé ẹ̀ ní Akíndé Alájà bá ṣàkàndé òpèsè àgbà tó lọ́wọ́ gbówà ti ilẹ̀ Yorùbá Land ọjọ́ kò ní agbára ọlọ́ba. Apàdé jẹ́rọ̀dọ̀ lórí ètò láyà dé.
1: Ọ̀làjúdé làwọn àgbà ní àṣà ìbílẹ̀ wa civilization tó jẹ́ àgbà gbogbo
6: àdá ìbá. Àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
7: Ojú lọ ṣùgbọ́n tí àwọn tí màá bọ̀ ẹ́dẹ́.
6: À èmi ni mo ṣe.
7: Ẹni bá gbẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sọ kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń tó lọ sí ìdérẹ́ lánìí. Bẹ́ẹ̀kẹ̀ òkè fẹ̀yẹ òní ti tọ́ sàdé dájú ọ̀nà. Ṣé o ti kárí ìbọn níbi èkó ló tó fẹnu kan yẹn?
6: À àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
7: Ṣé èmi ni màá ṣẹ̀rọ̀ sọ fún kí ẹ lọ mójú tó rárá yín? Bọ̀dá táwọn fọgá máa kárí o. Ó wẹ egbògi bàbá òkè ehò.
6: Ṣé ìwọ lọ́sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbó ìjà lẹ́ẹ̀rẹ́ fúnúgbò jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ o máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó gbin so bàbá òkè o lélẹ́ kò di atura. Lórí èyíkéyìí àìs 43 08 944 71 143 Bàbá òkè o, ilé gbòógì
8: dèbè dèbè. Adé bí a ṣe ń dé o, ẹ̀dàkùn ẹ̀yà ẹ̀wà gbọ́ wa, adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
9: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajibọrọ tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
8: Àmì bàbá òkè o ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà. Báwo ni iṣan tó wà nù ara? Ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ̀ọ́ ẹ bá wa yànnàn náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
9: wọn. Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ́ ní iṣan ni wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fà á tí a fi mọ́ dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara. Nítorí pé wáyà rè kásò kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló ṣe jẹ́ la fi ń pè ní iṣan ni wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ ìdílé kọ gbọ́n tá à ń sọ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀ láti gbé Ọlọ́run yóò kó mẹ́.
8: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wàyí òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o. fẹni tí ò bá mọ iṣan ni wáyà nínú ara ẹjọ má wa bínú àìsàn iṣan ara yìí kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà téèyàn fi mọ̀ wípé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara.
9: ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan ara yìí torí pé kì í dédé wá sínú ara ó láwọn kankan tó máa fà á àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan ara fún ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédéé lọ́dọ̀ olólùfẹ́ ẹ̀ àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe aládà rẹ̀ lọ́wọ́ abẹ́ni tó jẹ́ sí pé a máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ abẹ́ni tó jẹ́ pé ẹ̀yọ́ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré abíntà pápàdé látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara tí nǹkan yẹn bá wá wọlé sínú ara àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fantánpé ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ̀ tara rẹ̀ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ àbíwọ̀tọ́ tiẹ̀ nílé bá obìnrin rẹ̀ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ àbíwọ̀tọ́ tiẹ̀ rí pé ní ara ti ò tiẹ̀ nígbére dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀ mo ní tọ́ bá ti mọ̀ pé ó ti ní ìpèníjà tá à ń pè ní ìdákọ́lẹ̀ mo ní kọ́ dìde lẹ́kọ̀ọ́ ọmọ bọ̀ wá bàbá bókè o ní top number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní ìsọlọ́rò ibẹ̀ ni bàbókè wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 08094471143 08094471143 àbí 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni ọ ọtí ìjọ ọmọ 40 years ọtí ìjọ ọmọ 50 years ọtí ìjọ ọmọ 70 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọtí parí sẹ́ni mo ní tọ́ bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà mọ̀ ìpín ní ọlọ́run bẹ̀lẹ́ ní bàbókè o tó sì ń bá wa ṣe láti dọ́gba. lórí ìdákọ́lẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa yìí ó jẹ́ nǹkan tó ti ṣe èmi gan-an fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi lórí iṣan ara tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ yìí bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi òun ló fi jásí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbókè o àwọn náà gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ó sì ń bá wa ṣe láti yọrí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kúrò níbẹ̀ mo nígbà pé tiẹ̀ náà níṣòro ṣe tí iṣan ara yìí tó bá wá pẹ́ lára a máa dààmú ọkùnrin bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin gbogbo tó jásí pé ní ọ̀ọ́lẹ̀ rìn dáadáa kọ́ rìn láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ àbí kọ́ máa rìn gégée bí ẹni tí bàtà fẹ́ bọyọ̀ sílẹ̀ ẹsẹ̀ rẹ̀ kí iṣẹ́ ẹsẹ̀ kó máa fani so káwọn ìmọ̀lẹ̀ ara gbágbé ká máa rẹ̀ṣẹ̀ gbé dáadáa àbí kọ́ dàbígbà ta tẹ̀gùmọ́lẹ̀ ká tẹ̀lẹ̀sẹ̀ kó máa gbẹni gógó kó máa dàbígbà téèyàn tẹ̀gùmọ́lẹ̀ ẹlòmíì ń bẹ ọwọ́ ò máa gbọ̀n ni ẹsẹ̀ ó máa gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pẹ́ ẹ̀yìn ni ó máa fa so ẹlòmíì ń bẹ orí ó máa fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sú orí fífọ́ ẹlòmíì ò ní rọrùn sùn dáadáa kọ́ sùn láàrin wákàtí méjì mẹ́ta kọ́ ti lajú kalẹ̀ lẹ̀ nǹkan yóò dáa mo ní tọ́ bá dọ́dọ̀ bàbókè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bá wa mú kó níbẹ̀ kò sì ní bákan náà mọ́ mo ní kọ́ ọ mọ́ bora ẹ mọ́lé ẹ mọ́ bora yín pa ẹ dìde lẹ̀ mọ́ bọ̀ wá bá bàbókè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní ìsọlọ̀ ní Èkó ibẹ̀ ni bàbókè o wà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sòro ṣe.
8: àmì o bàbókè o tá ò fọ́gà kíniṣẹ́ má lana ọlọ́run ní jẹ́ kíniṣẹ́ gbogbo àwọn ọkùnrin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run ní jẹ́ ó lana ọkùnrin mi wà tó jẹ́ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde yóò ti dàbí pé jẹ́ ń lọ tó bá bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ pe eléyìí.
9: ẹ ṣeun atọ́kùn tẹ rí àwọn nǹkan tẹ́ ẹ dárúkọ ọ̀hún à ń pè kan ní ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ ní ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ ní arábẹ́kú ọ̀tọ̀ ní ojora ọ̀tọ̀ ní tẹ̀sọ́ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà ná máa dà láàmú ìdákọ́lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́niyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ to ba ti wa le o ti pare senu sugbon to ba dodo baboke o ani ero gbalode yi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo lohun to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
8: olohun be lodo baboke o eyin te ngbo nile loko eni tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewete gbowo yan san aiwo na mama ronu pe mama fe ni dola mama fola dotunla tore lomi bo se ngbo wa bayi nisi aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni o mu mi lo bi bere ti mu fe bere yi to ropolopo elomi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba sasun ko na lo nja si mo wo pa bodo baboke o olohun ti gbadura gege bi won se ma nso opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo tolorun ba bi are yo ti wa dupe pelu awon ebun nla nla mo ni a lo sodo baboke o ohun to wa tenu mo na ni pe a ati lo gba ati lo awo ati lo koko baba sasun ko na ni kini n to fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
9: esun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo olorun nikan ma saba wa sodo baboke o pupo Olorun si mo fun wa lati yori nitori pe ani ajegun kan ti a npe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun ni lowo on lo bi je si pe ni gbogbo eyan ton wa sodo wa olorun ba wa se sugbon ajegun adayeba ta wa npe gbogbo ani ta ba fun oseni ti o lo ti so pe ni olohun o gbadura o
8: e tun ma nso nkan kan pe eni orisirisi ona ati ogun te fin koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
9: be ni e se won atokun ogun ta wa fin se iwosan fun anu ara ogota ati marun ni tan pe ni 65 on la ma fi se iwosan fun ara sugbon e lodo ati baboke o emi ologun eyo kan to ma wo gba run tori be to ba dodo roke o aso fun dede ba se fe fun logun igba to fi gba lase lodo olohun ti won na ba lo wa gba pe olohun be lodo aboke o tesin sise bi bo se yapo se
8: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini baboke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isara to nda olomokunrin lamu ko wa pin lori olomokunrin nikan olomobirin na ti won na ba nri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church mo man salaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti deja kande bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi ni waju Deeper Life Church ni ibe ni shop number 10A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asa baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali le tori ro ma npo nitori pe ibi to lo ba tin gbo adura opolopo eyan lo ma nfe lobe baboke o kile fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkankan
9: gbogbo wa bakan na jo ni wa ndo gbe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se mo se idane lo fa won yan to ra won yan ma po popo iwo na to ba fe wa tete dindele ko ni ba de ti wa laaro ati wa nbe latago mejo aro dagun mefa ro le
8: awon akose mo se yin
9: be ni gbogbo awon akose mo se wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa ti re ni kaluku na si lo mo ise are ngba to ba dodo wa o gba pe olohun be lodo wa boke to si ba wa si
8: ameyi to daju ju ni pe bi baboke o bi awon akose mo se se nda yin lohun odo baboke o na ni e pada lo fi adaba eto ro si to dawon ni won pada da yin lohun finally so mani foya pe akose mo se na ma ti mi si baboke o gangan funra won awon ni won da awon eyan lohun gba oju opo baboke o ko ma pe won lese kese 080-944-7114-080-9447-1143 tabi 080-2261-3442 080-2261-3442 a o ni saisan taisan fi tanle lase olorun oba edumare shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life ohun la mi e ó dìgbà kan ná.
10: Kéré
8: o.
6: Àríkẹ́ ríkẹ́. Èmi ló dé tó rojú kòkó báyìí.
7: Ojú ló ṣì rí. Ṣé mo ti máa bọ̀ ẹ́ jẹ?
6: Èmi ni mo ṣe.
7: Ẹni bá rí ẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí òye sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sí. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lọ́sẹ̀ déédéé lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè bẹ̀rẹ̀ òní ti tọ́ sàdédàjì ọ̀nà. Tí o sì kárí wọnú bí èkó ló tó fẹnu kan yìí.
6: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ti ṣe báyìí olólùfẹ́ mi.
7: Ṣé èmi ni màá ṣàròsọ
6: fún ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ maráyé tó gbọ́n jalè rẹ fún lóko jẹ ọ̀pẹ́ yìí tó ń rori gbogbo ara títa jẹ ara títa ara yíyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́rọ máa ṣàyọ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbuni so bàbá òkè o lè lẹ́tọ̀ jẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dáni gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Egbero ìṣọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 08094471143 bàbá òkè o elétò yìí débẹ̀.

Let me say it.

0: mẹ́sàn-án fi ni pamọ́. Àwa bí ní ṣẹ̀sìn. Tìde ní já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ó sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
1: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà orin ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bíi ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
0: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ilé àti gbo ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859.
0: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí, àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbí arúmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dogun. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orin kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀ràn. Mo rò tó bá ti ní àpẹẹrẹ pé bóyá ara ń ro mí, apá ríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì ó máa rìn lọ bá ìbàtọ́ ó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́. Tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ̀ yẹn. Àti ìrìn ó dogun ìbàdí kó máa buwọ́ so ní gbogbo ìgbà. Káti ìrìn ó dogun ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì. Ẹlòmíì àyà rẹ̀ ó máa jáde. Ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta. Ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ti pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti láwọn nǹkan báyìí.
2: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Kọ̀tọ̀ Underground. Ẹ̀wọ̀ Márúwá tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajẹ Road ni kẹ́ bèrè. Ẹ̀bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún ọ̀lẹ́ Yasi. Nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road ní ìlú Ikọtun. Lẹ́kọ̀ọ́ ni.
3: Bàbá àgbà tó níbẹ̀ dúró ní kẹ́ ẹ máa sọ pé Ikọtun jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ níbẹ̀ lójú ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road nílùú Kọ̀tún. Ẹ bá ti dé Kọ̀tún.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè mí.
2: 08068216859.
0: 08068216859. Ẹ̀yin àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó ń dírẹ́sì inú ẹ̀ ìdágò ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ̀bá wa dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláìnà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló tó bá ti dé nígbà kan máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara mo lóògùn kò sí sí bẹ́ẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859.

0: lára jẹ ro ikọ tun
1: lọdọ baba agba tẹ nbe bi oju wa fun itọju to peye orin won ku wogu orin on te koluba ati re di ora fun wo iwo gan gbogbo obadi gbogbo eyin lo ti bi wala elomi ma nbo lọkan ba bo se nbere ni ma kuru bo se nbere ni ma ku ma je ki ti o di be to ba ti ra pere kekeke tete gbera bayi
0: ma bo so do baba agba a wa ni number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Ero Bani Surawa is 080-6821-6859. 080-6821-6859.
1: Gbogbo adugbo to ba tin gbo wa bayi, dete ma bo lodo baba agba lori ati ibogun ni ati segbanse ndoran ni. Ite lo mi ti ba bo lo saanu wa. To ba gbo wan gbowo ka to se igbanse ni, be se ngbo mi, ba be le mechanic ni, elo mi e ni le ba soro. Nítorí bẹ́ẹ̀lò ní òmìnira owó ságbó rẹ̀ àfi oríṣi kò sí sáníkọ́ra fún ìnáwó tí ò ní sí ẹ má fi ra yín ṣeré àgbo ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yìn dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò tẹ́ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ọ̀lọ́ ṣe máa kò sẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ gbogbo ọ̀hún rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ pajapaja lọwọ lẹsẹ àti ìrìngbogbo apá oromi ẹgbẹ kara oromi àti gbéra gan bàbá ní pàtí ìyàwó ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dì má gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀bù ìjẹ kẹrin ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn ìjùká gbé ìgbésẹ̀ ẹ̀ẹ́gbọ́tàn
0: Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
1: Lọ́dọ̀ baba agba tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 080-6821-6859. Is 080-6821-6859.
1: Ẹ tètè kọ́ lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewé tegbò tí ó mú kára yín ṣe kébé kébé ṣàgbàdèrè márùnún ta kébé lọ́dọ̀ bàbá àgbà bẹ́ni bẹ́ẹ̀dì lójú ìlú màká oníṣègùn ìbílẹ̀ tó ń gbẹ́ni àtẹ̀gbẹ́ sọmara yín lórí ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbi tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀nà pé ó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọjú ara ẹ̀rí tá máa wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wọn àwọn tí wọ́n jù dọ́ irú ọ̀nà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ́ni bẹ́ẹ̀ ló ń gbogbo orí tí lòun dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ kan ní ẹgbẹ́ kan ará ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
0: ẹ. Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 080-6821-6859. Is 080-6821-6859. Bàbá àgbà tẹ́ni bẹ́ẹ̀gì lójú. Ọ̀pọ̀ ló ti lọ́wọ́lọ́wọ́ tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún tó yẹ́ lómi máa sọ pé ìkọ̀tún jìnà o.
2: Bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dílé bí ní kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dílé bí.
1: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́mọ jàre. Ogun wàhálà yà ń lù pìpìpì. Àyíntọ́ ẹjọ́ bèrè létẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá. Àwọn àbíyẹ̀wò ṣùgbọ́n àwọn tó bá wá àwọn ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ̀n kan sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ náà ló ń ṣe ọba ti dé lórí gbogbo kagọ́là lè máa fẹnu bà gbogbo tí wọn náà bá jókòó tó rí pé ó ṣe ọlọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀pá àìsàn àtàrùn tó ẹ̀bá ti bímọ máa bọ̀ sí.
0: Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
1: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ òní sọ wá dẹ́n tí ó máa tiro àtó ń ṣe àfi wọ́n ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tí ẹ̀ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdánárí lóríṣiríṣi tí náà ti di gbogbo ara ó máa ń fa kíṣà ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùnún ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ ẹ̀rọ náà ah bàbá wọn ní ìtọ́wọ́ là ń máa dùn ọbẹ̀ àkì gbókèrè máa dúró ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ́lú èkó àbíbàdàn ìjọ kejì ó hàn máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dá ni ẹ

tó wọn ní mo jẹun elédìdí mo pa elédìdí mo yọ kúrúbótó mo jẹun aláàsán mo pa aláàsán mo yọ kúrúbótó mo jẹun ẹlẹfun mo pa ẹlẹfun mo yọ kúrúbótó mo wá tún jẹun alápèta mo pa alápèta mo yọ kúrúbótó àti èdè àtẹfún àtàpèta àtàsán ó fò kúrò lórí mi àti gbogbo olólùfẹ́ mi pátápátá ẹ káàlẹ́ o mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí wa tológun tológun ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì yìí tó ń fẹ́ dé pé ẹ kú dédé àkókò yìí mo kí wa lóbìnrin lọkùnrin lọmọdé àtàgbà oyún inú àṣẹ ẹbí gbogbo apáta ni mo kí ogúnrégé lẹ́tọ̀ ètò ni ogúnrégé ìkànnì ìfẹsowápọ̀ tayé mọ̀ sí bond 92.9 tó kalẹ̀ sí number 1A adékúnlé fàjùì road ìkẹjà nílùú èkó grnb nbẹ ni bond fm kalẹ̀ sí tá a ti ń dábí edun tá à ń rọ̀ bí òwe lórúkọ gbogbo àwọn lọ́gàá níléeṣẹ́ rédíò yìí lórúkọ olóòtú ètò yìí alhaji abdulrasheed akọláwọlé bákàrè tí gbogbo ayé mọ̀ sí àròyé dowó lórúkọ wọn mo fi ń kí wa o lórúkọ àwọn náà la mojú ẹ̀rọ àwọn la kéde ètò tí wọ́n pè mí wọlé àwọn ilẹ̀ ti ń gbádùn látàárọ̀ lórúkọ gbogbo ikọ̀ ètò ogúnrégé nìkànnì yìí mayowa adédèǹbù ghana boy lórúkọ ọlámilékan aládé àwàdà kẹrẹkẹrẹ lórúkọ títílayọ elúdiní ẹni ìtàn adédọyìn mo ń kí wa lórúkọ àbíkẹ akéwì àbíkẹ oníbàtà ọtúnba bẹwàjì adékunlé lórúkọ tèmi onígbọwọ ló lẹtọ ètò ló lonígbọwọ ojú lonígbọwọ orí gbogbogbò lonígbọwọ ọnà fún àtàǹpà kò ní sonígbọwọ ìka bàbá wa alhaji tajudeen àfọlábí tí gbogbo ayé mọ sí alhaji success àsúmọba níwọn ẹgbẹ jajìnà sọba níwọn ẹgbẹ fàárọ bá fin lọ bá ń pa bàbá ẹka alẹsà ẹkọ àfọmọnìyàn ṣe ẹkọ ẹtọ ìlú àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúà success prayer center tó wà ní nọmba 30 ìsọlọ ìjẹgun road 5 junction àdójúkọ disco plaza ńlá gàgàrà yẹn níjẹgun ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní 5 bookstore bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ nọmba 30 ìsọlọ ìjẹgun road ní 5 bookstore yẹn o ẹ rí ilé ìtajà disco plaza ẹ dúró síwájú ẹ ẹ wọ kan yín ẹ rí àkọmọ̀nà bánà ńlá success prayer center tó wà ń bẹ success therapy ẹ sọdá síbẹ̀ àbíkẹ́ ẹ̀yà wọlé nọ́mbà tẹ́lẹ̀ fi bá alhaji tajudeen àfọlábí success tẹ́ fi bá wọn sọ̀rọ̀ màá fún yín tó jẹ́ pé àwọn fúnra ara wọn ni wọ́n ó gbé

0: 92.9.
1: Bond FM 92.9.
2: Band FM 92.9.

tó igi rogorogo igi dá ọ̀pẹ́ nànànà ọ̀pẹ́ tẹ̀ àgbàyẹ̀wò ní bàbọn èbó jẹ́ àwa ò ní dá a ò ní tẹ̀ o ayé wa ò ní bàjẹ́ ẹ káalẹ́ oṣù kejì ọ̀hún náà tún ti ń tẹnubodò lọ díẹ̀ díẹ̀ kàtó fọ̀ a mọ̀ súnmọ́ oṣù bàbàbà eré àánú àtayọ̀ ni ó bà sẹ́ẹ̀dẹ̀ gbogbo wa ẹ káalẹ́ mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí wa tológun tológun ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì yìí tó ń fẹ́ dé pé ẹ kú dédé àkókò yìí mo kí wa lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àtàgbà oyún inú àṣẹ ẹ̀mí gbogbo apáta ni mo kí ogúnrégé lẹ́tọ̀ ètò ni ogúnrégé ìkànnì ìfẹsowápọ̀ tayé mọ̀ sí bond 92.9 tó kalẹ̀ sí nọmba 1A adékúnlé fàjì road ìkẹjà nílùú èkó drnb nbẹ ni bond fm kalẹ̀ sí tá a ti ń dábí ẹdùn tá à ń rọ bí òwe lórúkọ gbogbo àwọn lọ́gàálọ́gà níléeṣẹ́ rédíò yìí lórúkọ olóòtú ètò yìí alhaji abdulrasheed akọláwọlé bákàrè tí gbogbo ayé mọ̀ sí àròyé dowó lórúkọ wọn mo fi ń kí wa o lórúkọ àwọn náà la mojú ẹ̀rọ àwọn la kéde ètò tí wọ́n ń pè mí wọlé àwọn lẹ ti ń gbádùn látàárọ̀ lórúkọ gbogbo ikọ̀ ètò ogúnrégé nìkànnì yìí mayowa adédèǹbù ghana boy lórúkọ ọlámilékan aládé àwàdà kẹrẹkẹrẹ lórúkọ títílayọ ìlúdi ní ẹni ìtàn adédọyìn o mo ń kí wa lórúkọ àbíkẹ akéwì àbíkẹ oníbàtà ọtúnba bẹwàjì adékúnlé lórúkọ tèmi onígbọ̀wọ́ ló lẹ̀tọ̀ ètò ló lonígbọ̀wọ́ ojú lonígbọ̀wọ́ orí gògóńgò lonígbọ̀wọ́ ọ̀nà ọ̀fun àtàǹpàkò ní sonígbọ̀wọ́ ìka bàbá wa alhaji tajudeen afolabi tí gbogbo ayé mọ̀ sí alhaji success àsúmọ́ba níwọ̀n ẹgbẹ́ jájìnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ fàárọ̀ba fún lọ́ba ń pa bàbá ẹ̀ka alẹ́sà ẹ̀kọ́ àfọmọ́nìyàn ṣe ẹ̀kọ́ ẹ̀tọ́ ìlú àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúà success prayer center tó wà ní nọmba 30 ìsọlọ ìjẹgun road 5 junction àdójúkọ disco plaza ńlá gàgàrà yẹn níjẹgun ìbíkíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní 5 bookstore bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ nọmba 30 ìsọlọ ìjẹgun road ní 5 bookstore yẹn o ẹ rí ilé ìtajà disco plaza ẹ dúró síwájú ẹ ẹ wọ̀ kan yín ẹ rí àkọmọ̀nà bánà ńlá success prayer center tó wà nbẹ success therapy ẹ sọdá síbẹ̀ àbíkẹ́ ẹ̀yà wọlé nọmba tẹ́lẹ̀ fi bá alhaji tajudeen afolabi success tẹ́ fi bá wọn sọ̀rọ̀ màá fún yín tó jẹ́ pé àwọn fúnra ara wọn ni wọ́n ó gbé.

0: ẹtúlẹ̀pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Nípa ti ọṣẹ àdúrà mi gbà, kìí ṣọṣẹ dúdú o, ọṣẹ àdúrà mi gbà yìí, ọdún ti pẹ́, ọjọ́ ti pẹ́, tọ́lọ́n ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀. Ṣóyé báyìí, ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o, kò tówó tẹ́lòmíì fi ń ṣe fàájì, kò tówó tẹ́lòmíì fi ń ta tẹ́tẹ́, kò tówó tẹ́lòmíì fi ń ṣe dáta. Gbìyànjú ọṣẹ àdúrà mi gbà lọ́dọ̀ Alhaji Success ẹ̀ ọ́fíìsì wọn lọ wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pe Alhaji Tajudeen Afolabi Success kẹ́ ẹ lè ní lọ́wọ́, màá fún yín. Àmọ́ o, ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ ìkànnì yìí torí pé ó rìn káàkiri débi tó jìnà àtẹsẹ̀ kùkú, ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ níbi tó jìnà, wọ́n ní dispatch rider tí ó máa ń bá wọn mú àwọn ọṣẹ yìí lọ fáwọn tí wọ́n bá fowó ẹ̀ ránṣẹ́, tí wọ́n fẹ́ rà tọ́nà wọn bá jìn. Tó bá ti ń di pé mọ̀ wọ mọ́tò 15,000 go call lọ sí ọ́fíìsì Alhaji nítorí ọṣẹ àdúrà mi gbà. Ẹ kúkú pè wọ́n, ṣóyé báyìí, wípé ẹ fẹ́ rà. Iyekíye tẹ́ ẹ bá fẹ́ rà, bóyá mẹ́rin ni o, bóyá mẹ́ta, ẹlòmíì rà ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ lókè òkun, ẹlòmíì rà ránṣẹ́ sọ́kọ ẹ̀ nídàálẹ̀. Ẹ kàn sí Alhaji Tajudeen Afolabi Success. Ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà tẹ́ ẹ lè fi pe Alhaji Success tó jẹ́ pé direct number àwọn fúnra wọn ni wọ́n gbé, yálà kó jẹ́ lórí WhatsApp. Ọ̀yà o, ṣe ti mú báírò àtìwé, ṣe ti mú fóònù yín. 08122257699 ẹgbọ́ dáadáa. 08122257699 àbí kẹ́ ẹ pé 08035636256 08035636256. Ọ̀dọ̀ Alhaji Tajudeen Afolabi Success òun ni yóò já sí tẹ́ bá ti pe àwọn nọ́mbà méjèèjì yẹn.

0: sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn Alhaji Tajudeen Afolabi success àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákálẹ̀ kí ọmọ ẹ̀dá lókè pẹ́ láti ilẹ̀ yìí tó fi dókè òkun àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kan leléyìí ó yẹ kí wọ́n ké pe Ọlọ́run ọba àláà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza Fire Junction Ìjẹ̀bù Lagos 1000 naira péré owó káàdì ní kẹ́ ẹ máa mú bọ̀ tó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256 láìpẹ́ láì jìnà alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà amina.
1: Ẹ kúkú pè wọ́n ṣóyé báyìí pé ẹ fẹ́ rà iyekíye tẹ́ ẹ bá fẹ́ rà bóyá mẹ́rin ni o bóyá mẹ́ta ẹlòmíì rà ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ lókè òkun ẹlòmíì rà ránṣẹ́ sọkọ ẹ̀ nídàálẹ̀ ẹ o ẹ kàn sí Alhaji Tajudeen Afolabi success ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà tẹ́ ẹ lè fi pe Alhaji success tó jẹ́ pé direct number àwọn fúnra ara wọn ni wọ́n ó gbé yálà kó jẹ́ lórí whatsapp ọ̀yà o ṣe ti mú báírò àtìwé ṣe ti mú fóònù yín 08122257699 ẹ gbọ́ dáadáa 08122257699 àbíkẹ́ ẹ pé 08035636256 08035636256 ẹ o ọ̀dọ̀ Alhaji Tajudeen Afolabi success ẹ o òun ni yóò já sí tẹ bá ti pe àwọn nọmbà méjèèjì yẹn ẹ àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúrà success prayer center tó wà ní nọmbà 30 ìsọlọ ìjẹgun road 5 junction àdójúkọ Disco Plaza ńlá gàgàrà yẹn níjẹ̀gun ìdíkíni tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ní 5 bookstore bẹ́ẹ̀ bá ti bọ́ọ̀lẹ̀ nọmbà 30 ìsọlọ ìjẹgun road ní 5 bookstore yẹn o ẹ rí ilé ìtajà Disco Plaza ẹ dúró síwájú ẹ ẹ wọ ọkàn yín ẹ rí àkọmọ̀nà bánà ńlá success prayer center tó wà ńbẹ success therapy ẹ sọdá síbẹ̀ àbí kẹ́ ẹ yà wọlé nọmbà tẹ́lẹ̀ fi bá Alhaji Tajudeen Afolabi success tẹ́ fi bá wọn sọ̀rọ̀ màá fún yín tó jẹ́ pé àwọn fúnra ara wọn ni wọ́n ó gbé eré ayé àgbọ́sọgbọ́n tí mo mú wá fún wa lálẹ́ ìtajọ́ fi kẹ́kọ̀ọ́. Ẹ gbọ́ ẹni tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ sí kò wú kò dàbí pé ká sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ṣe ti tèmi lórí afẹ́fẹ́ tó bá ti dọ̀rọ̀ oníwèé ayé báyìí kò sí ní táàmù fi bò ń bẹ̀ nígbà tí kìí ṣe àròsọ ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tó ṣe kókó òun ni tí mo pè ní orírun ẹni kí ni mo pè orírun ẹni ìlàkọjá tẹ́lòmíì ńlá kọjá ogun àtiléwá ni o ogun àtiléwá ò sì dédé ja onítọ̀hún bí kò ṣe pé òun ni ò kọbi ara sí i kí wá ni tó ṣe arábìnrin ẹni ìtàn ọ̀jẹ̀yẹmí mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn-ún.

0: ojú àwọn kan tí wọn fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtàrùn Alhaji Tajudeen Afolabi success àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí ó jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba àláà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discworld Plaza Fire Junction Ìjẹ̀gun Lagos 1000 naira péré owó káàdì ní kẹ́ ẹ máa mú bọ̀ kó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256 láìpẹ́ láì jìnà alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà amina.
1: Ọṣẹ àdúrà mi gbà kìí sọṣẹ dúdú o ọṣẹ àdúrà mi gbà yìí ọdún ti pẹ́ ọjọ́ ti pẹ́ tọ́lọ́hun ti ń lo bàbá yìí láti gbé ọṣẹ yìí kalẹ̀ ṣóyé báyìí ẹgbẹ̀rún mẹ́wàá péré ni o ọṣẹ àdúrà mi gbà lọ́dọ̀ Alhaji success o ọ́fíìsì wọn lọ wà ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ níbi tó jìnà wọ́n ní dispatch rider tí ó mọ̀ ń bá wọn mú àwọn ọṣẹ yìí lọ fáwọn tí wọ́n bá fowó ẹ̀ ránṣẹ́ tí wọ́n fẹ́ rà tọ́nà wọn bá jìn tó bá ti ń di pé mọ̀ wọ mọ́tò 15,000 go call lọ sí ọ́fíìsì Alhaji nítorí ọṣẹ àdúrà mi gbà. Orírun ìdílé tó ní kálukú ti wá ẹ̀gbọ́ o ẹ̀sìn tó gbajúmọ̀ jù kì í mọ̀ sọ pé lágbàáyé ní Nàìjíríà yìí ẹ̀sìn tó gbajúmọ̀ jù mẹ́ta náà ni o ẹ̀sìn kìrìsìtẹ́nì ìgbàgbọ́ ẹ̀sìn mùsùlùmí ká lè sọ pé ìmọ̀le ẹ̀sìn islam. Ìkẹta tá a lè sọ pé tí wọ́n ń pè ní àgbà ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ àbáláyé mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbajúmọ̀ jù ní Nàìjíríà ta wà yìí ṣùgbọ́n nínú mẹ́tẹ̀ẹ̀ta ìkan wà tó jẹ́ pé àdáyébá ni dídáyébá tá a dáyébá yìí nígbà tí àwọn òyìnbó àtàwọn lárúbáwá tí wọ́n gbé ẹ̀sìn dé àtútẹ́wọ́ gbà pẹ̀lú ìgbàgbọ́ àdúrà oníkálukú sì ń gbà látara tó gbàgbọ́ ṣùgbọ́n àwọn kan wà látara orúkọ wọn ó ṣeéṣe kẹ́ ẹ mọ̀ ìlú tí wọ́n ti wá látara orúkọ wọn ó ṣeéṣe kẹ́ ẹ mọ ẹ̀sìn tí wọ́n ń ṣe ní agbolé wọn. Ẹ wo arábìnrin yìí ẹni ìtàn ọ̀jẹ́ yẹmí gbogbo ọkọ̀ tó bá ti ní ọ̀jẹ̀ nínú kẹ́ ẹ ti mọ̀ pé eegun ni wọ́n ń bọ ilé wọn gbogbo ọkọ̀ tó bá ti ní ọ̀sun nínú èyàn ti máa rò pé nǹkan báyìí ni wọ́n ń ṣe ilé wọn oríṣiríṣi bẹ́ẹ̀. Ẹni yìí ìdílé Légún làwọn bàbá ńlá rẹ̀ ti wá ni wọ́n ti ṣẹ̀wá ṣùgbọ́n gbà tí bàbá tó bí bàbá tiẹ̀ tó jẹ́ grandpa sóhun tí àwọn gba ẹ̀sìn ìgbàgbọ́ christianity ni wọ́n gbé lọ́wọ́ wọ́n ya pa kúrò láti inú ẹ̀sìn Eléégún tí wọ́n fi tẹ agbolé wọn dó nǹkan sì ń ṣe dáadáa tí iná ò bá rú téèfin ò bá rú lórí ẹnìkan lórí ìran kan ó lè padà rú lórí ìran míì bàbá tiẹ̀ náà ń gbọ̀ jẹ́ pé ẹ̀sìn ìgbàgbọ́ yìí ni wọ́n bá nínú ilé bàbá tiwọn náà ṣùgbọ́n orúkọ ẹbí ọ̀jẹ́yẹmí yìí ò yí padà lórí gbogbo ọmọ pátápátá àtọmọmọ àtàrọmọdọ́mọ òun lòun náà jẹ́ títí tó fi jáde ilé ìwé tó fi lọ kẹ́kọ̀ọ́ tó fi lọ gba ìmọ̀ kún ìmọ̀ tó fi di pé ó sìn rú ìlú ó ṣe NYSC wọ́n wá sékòó ó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹni ìtàn ọ̀jẹ̀yẹmí opolopo oruko lemi koda oye pada o fi jesu kun oyo sunku oyo esuku oyo sagoku oyo yaku oso di jesu se kenekan eje ndoke lo mo mo.

0: tun wa won kan ti won fi tu awon eyan sile lowo ide ogun aye isan atarun alhaji tajudeen afolabi success ajebi ni ki se awukose o ti le logoji odun ti baba yi tin fi agbara adu ayanju isoro pakale ki omo eda loke epe lati le yi to fi doke okun awon to ti lo sadu anbe lo le royin oro esin kon leleyi o je ki won kepe olohun oba ala fun lese kese ko ri ona abayo kodun to pari alhaji tajudeen afolabi success wa nkale ni gbogbo igba eyin te ma ko won jo tele tele won tun ti wa laaye nla ni dejuko square plaza fire junction ijegun lagos 1000 naira pere owo card ni ke ma mu bo ko baba di wonu ko lu e tun le pe sori 08122257699 tabi 08035636256 lai pe lai jina alhamdulillah ni yo gbeyan oro ti e na amina
1: e gba number yi te le fi ba alhaji Tajudeen Afolabi success tell if you buy one solo 081-222-57699 Ekbo da da 081-222-57699 Tabi 080-3563-6256 080-3563-6256 ọpọlọpọ ni ma n paruko da be egbo a tabuko esin kankan o ṣugbọn iriri aye iriri inu aye on to sele ninu aye lajo so funra wa otun ba be waji adekunle ko si omo odudua nile yoruba to wa lati southwest boya lati ipinle ogun ipinle osun ìpínlẹ̀ Èkó, Èkìtì, Òyìnbó, Ọ̀yọ́, mẹ́fà yẹn tí yóò sọ pé kò sí tí wọ́n ń bọ nílé wọn. Ẹyọ, wọ́n ń bọ ẹyọ níbòmíì, wọ́n ń bọ omi nílé míì, oríṣiríṣi bẹ́ẹ̀ lọ wà, ògún lákàáyé ni wọ́n bọ lágbolé àwọn míì. Ibi tí gbàgbé èèyàn bá súnmọ́, ọkàn yóò rọ mọ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ó máa ń bèèrè nígbà míì ó máa ń bèèrè nígbà míì ó lè sinmi lórí ìran méjì kó dórí ìran kẹta kó bèèrè ọ̀rọ̀ ó lè sinmi lórí ìran kẹta kó dórí ìran kẹrin kó bèèrè tọ́fẹ́ ìran wo nìwọ́ belong sí generation wo nìwọ́ wà nínú ìran baba ńlá baba baba grandpa tí wọ́n ti ń jẹ́ orúkọ tí wọ́n ń jẹ́ ẹ̀bẹ̀ yẹn jẹ́ túmọ̀ kínní kan àwọn kan tún wà tó jẹ́ wípé orúkọ baba ńlá baba wọn wọn ní lò fáwọn ọmọ tiwọn wọ́n wà wá orúkọ míì bóyá nínú orúkọ mẹ́fà tí wọ́n sọ wọ́n wọ́n wà mẹ́yọ kan ń bẹ̀ wọ́n wà sọ di surname orúkọ ló yí padà o yí orí wọn padà o oni to se arabirin eni tan ojeye ni pelu gbogbo iwe to ka pelu gbogbo imo pelu gbogbo ewa pelu gbogbo iriri pelu gbogbo ogbon o pade ololufe won jo pade ni 2020 ni asiko covid-19 lo pari service won jo soro bi awo won mo jo won se ni 2021 to kilo to ku 22 23, 24 kí wà ní tó ń ṣẹlẹ̀ bàbá òsìsì láyé mọ́ ìdí nìyẹn tí wọ́n fi sọ lẹ́nu ìtàn nígbà tí wọ́n bí òun ni a lè sọ pé ó jẹ́ àbíkàn láàrin àwọn ọmọ ìyá àti bàbá ẹ̀ ṣùgbọ́n ìyá wọn jábí ọmọ èèyàn lè mọ̀ pé bàbá òsì ìgbà tó di inú oṣù kọkànlá 2024 lódì pé wọ́n bẹ̀rẹ̀ sí lọ sí àtòkè àti pẹ̀tẹ́lẹ̀ nígbà tó di 2025 ó di pé wọn àfọ̀nà kan ṣe wọ́n bí wọ́n bá lọ ilé aláàfáà lónìí kí ni wọ́n wá o ni pé kò ṣàbẹ̀wò nílé ọkọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí káàkiri bẹ́ẹ̀ títí wọnú oṣù kẹjọ ọdún 2025 wọ́n ti náwó o wọ́n ti rìn díẹ̀ o wọ́n ti náwó nítorí pé ọkọ̀ tí ẹni ìtàn fẹ́ yìí tí ẹ̀mọ̀ kó tún ti change orúkọ bàbá rẹ̀ kò jẹ́ ọ̀jẹ́ yẹmí mọ́ ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ náà orírun yẹn ń sọ̀rọ̀ òṣàdílé ń sọ̀rọ̀ ìtẹ́lòmí ńlá kọjá lénìí òṣàdílé wọn ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀rọ̀pọ̀rin kan wà àná mi sọ̀rọ̀ ó ṣeun òní mi sọ̀rọ̀ ọlá mi á sọ̀rọ̀ àwọn ogun kan àwọn ègún kan ń sọ̀rọ̀ nínú ayé àwọn míì tó sì jẹ́ pé ìgbìyànjú le pa wọ́n lẹ́nu mọ́ ó le panu mọ́ lórí àwọn kan lórí ìran kan kó kún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ lórí ìran míì ó depend lórí bóníkálukú bá ṣe sáré ayé ara rẹ̀ tó bá panu mọ́ lórí tèmi àti ẹ tàwọn ọmọ wa ń kọ́ ìgbà tí wọ́n rìnrìn àjò àjò àdúà títí wọ́n rìn wọnú 2026 oṣù kejì ọdún yìí tá a wà yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ níbi tí wọ́n lọ lẹ́yìn fi láǹfààní àti gbọ́ lórí ètò ìlálẹ̀ yìí pé kí wọ́n gbọ́ o kí wọ́n ó gbé ẹ̀sìn tí wọ́n ń ṣe kí wọ́n gbé sẹ́gbẹ́ kan kí wọ́n lọ sí agboolé bàbá rẹ̀ eégún ẹ̀kú eégún tó wà ńbẹ̀ tí ò bá lè gbé torí ìpójúbìnrin kó sanwó fẹ́ni tí ó gbé kó kúnlẹ̀ síwájú ẹ̀ kí wọ́n ṣòre fún wọn rò lọ títí wọn fẹ́ ṣe oṣù kẹta lọ nígbòdo oṣù kẹrin ọkọ ti ń àwọn ẹbí ọkọ ti ń kùn láti 2021 kí ló dé wọn àmójú tí wọn fi lọ o ìyẹn nínú oṣù kẹrin ẹmọ nàìjíríà oṣù tá a wà yìí báyìí jẹ keje nínú ọdún jẹjẹ mọ pé láàrin oṣù mẹta yẹn ẹni ìtàn yìí mo ti ń ba yín sọ̀rọ̀ yìí báyìí òun náà ti ń wọ́n ti kódà wọ́n ti tún ra ẹrù ọmọ míì torí wọn ṣẹ̀ṣẹ̀ mọ ra bẹ́ẹ̀ bóyá ká fi mọ̀ bẹ́ẹ̀ ká dá dúró dìgbà tó bá bímọ tó bá sọ màá tún mú ọ̀rọ̀ rẹ̀ wá padà sórí ètò yìí ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ńbẹ̀ tó jẹ́ mú wá lálẹ́ yìí ni pé ègún wo ìran wo orírun wo ní ń sọ̀rọ̀ kí ni tó ń là kọjá ṣé kì í ṣe pé ègún ní ń sọ̀rọ̀ ṣàìsàn ni ṣàrùn ni ṣé là kọjá ni kí ni ó ń dá ọdún sójú kan ṣé kì í ṣe pé àwọn nǹkan kan ń sọ̀rọ̀ lágboolé yín tó yẹ kó o lọ pa lẹ́nu mọ́ bóyá owó ló fi pa wọ́n lẹ́nu mọ́ ni o bóyá jò bóyá dùà ni o bóyá rìn ẹsẹ̀ má jẹ́ kẹ́sìn kó bù ọ lójú o kò ní jù báyìí lọ fún talẹ́ yìí àbọ̀rọ̀ ni o àwọn aṣáájú ẹ̀sìn tí mò ń sọ yìí ó yé wọn wọ́n kàn lè mọ́ lè sọ fún ọ títí dìgbà míì tá a tún láǹfààní àti pàdé lórí ètò yìí èmi ọ̀túnba abẹ́wàjì adékunlé sọ fún yín pé ó dijọ́ mẹ́jọ ẹ̀kú kalẹ̀ òrìn lásùn.

0: lọ́nà ìṣáájú ọlọ́wọ́ bá mi dá kan ojú kan lọ ẹ gbọ́ torí bá kú alábẹ́là sátọ̀ tódò bá wá kú òmùwẹ̀ láàpẹ̀ o tó bá wá jẹ́ ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú kójú ó mọ́lẹ̀ lékisí kójú ó mọ́lẹ̀ rokoṣo ilé iṣẹ́ tọ́lọ́wọ́ bá mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú iléeṣẹ́ òṣùlá aba eye solution àwọn gangan lọ́lọ́wọ́ bá mi rán àwọn lọ́lọ́wọ́ bá mi rán torí wípé ọlọ́wọ́ bá mi fẹ́ nìkan sí jẹ nìkan lọ àmọ́ mò ń bọ̀ ọ̀nà mi ò dé ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà ẹ kú òkú
1: láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: wọ́n ti dé o.
1: àbágangan lẹ́mọ̀ bá tí o máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: yálà o ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: ẹ ti náwó náwó o ti sùn yín ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: a ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run.
2: tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
2: ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
1: ṣé bàbá òṣùlà léwu àkegbò fún tó fi lè kojú ẹ̀.
0: bó ṣe jẹ́ gẹlẹ́ lẹ̀sẹ̀ gbọ́n. ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ̀ fà yín ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 kó tó di pé òun ó tẹ̀síwájú ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá òṣùlà arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó ẹ̀yìn bí kójú dédé máa ń sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́ wọ́n ti gbé káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà fúnra rẹ̀ wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú wọ́n kàn náwó náwó orí àtúù náà ni gbogbo ẹ̀ bọ́ sí làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran òun ló mọ báwọn ṣe délùú òyìnbó wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó ṣé kí n má tàn yín gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí bàbá ò ríran o òun ni wọ́n bá dá bàbá padà sí nàìjíríà bàbá ti gba kámú pé tọ́ bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀ bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ òṣùlá aba eye solution nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú bàbá tó ti ń rí bí ọyẹ tẹ́lẹ̀ bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ òṣùlá aba eye solution ọlọ́run ọba mi padà gbàkóso tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ òṣùlá aba eye solution ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọn wà.
3: fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé bàbá òṣùlà gangan lẹ fẹ́ rí a wà níbi ìpàtẹ ẹ̀sìngun ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú ẹ̀pẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ní ẹ̀pẹ́ ẹ sọ wípé kan máa gbé yín lọ sí recreation center níbi ìpàtẹ ẹ̀sìngun ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ a pọ̀ ńbẹ o tẹ́ ẹ bá ti wọnú ọgbà stand 6 ni mo wà o ẹ rí pé ẹ rí stand 6 kẹ́ ẹ tó wọlé o ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o olú-ilé-iṣẹ́ wa wà ní Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn gangan street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùlà àbá ńbẹ̀ ilé-iṣẹ́ wa tún wà ní Ifọ̀ ẹ bọ́lẹ̀ ní First Park bus stop ní Ifọ̀ ẹ gbé ọ̀kadà e so pe n lo si odo baba osula ni doctor abata te ba ti debe e ti ri bana wa nta nbe atun wa ni ikeja long nbi gbogbo te ba ti nbo e bo le ni ladipo bus stop ni ikeja long e ti ri ilepo majok ni bi bridge elese yen shopping complex to wa legbe re magnet shopping complex ni block 125 e ti ri bana wa ni entrance ibe e bi rosula aba
0: eh e pe won sori number 091 57 589 016 091 57 589 016 tabi ke pe won sori 070 3861 5168 070 3861 5168 egbo iwo to ba ti gbianju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni tolorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba eye solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o
4: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá ń bá mi ẹ̀ pọ̀ tí ọba wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde búyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti lọ́gbàrá lọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
0: Ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú léwó ó ń tàbà ìbáyí àbí irú orúkọ tó kù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí mú gbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní òṣè o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú òkàlẹ̀ o.

0: Eka abo pada. E wa gba o gbogbo awa omo ti tawon baba wa n pariwo ton pariwo fun wa awon o mo riran daada awon o mo riran daada se loju pa ton wa mi poroporo e mo je ko ro won osu ni e mu won wa si le ise osula aba eyin na o ni fa isan lo gba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbiyanju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olorun ba bi o ti de gbiyanju re lade bi igba ti o gbiyanju ni ile ise osula aba I solution ibe ni ke lo o da mi loju pe te ba debe olorun ba mi o de gbiyanju yen lade won foju won ri na kedere ta mo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo wole ka tete meni to wole olorun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo n je ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo meyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan tolorun ba mi ba kadara pe anada nu won dopin lori oju won to yo won lenu lolorun ba mi oke ma n dari lo sile itoju oju osula aba ai solution opo olorun ba mi la won dibun o opo olorun ni won ba duro bẹ́ẹ̀ sì rèé àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́hù nínú alágbo nílẹ̀ yìí gáàsù sàmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ osula aba eye solution kò tí ì dé ṣé tí ì gbọ́ tiyín ni àbẹ́ ẹ̀ mọ́ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtùlẹ̀ yín wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti ń lẹ́ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọlọ́wọ́ ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ̀ mú bá ìròkẹ̀ ẹ̀kọ́ nọ́mbà ọ̀hún kalẹ̀ báyìí 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ pé 070-38-61-5168 070-38-61-5168 nọmba bàbá òsúlà nù bàbá òsúlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó ka ìgí a ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹkú òkàlẹ̀.
1: Bàbá òsúlà ti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó ó ti sún yín.
2: Ẹ ti fẹ́ gbẹ̀kẹ́ mú.
1: Àwọn ní gbẹ̀kẹ́ mú àbúrú.
2: Wọ́n ní ìfẹ́
1: election lo njo wa lenu to ti wa de konerun to nse akoba foju wa bi ati saye won ni apoju suga ni o je ko du wo clear
2: ona meteta ti soro du le gba wa
1: de baba osula lewu ake gbogun to fi le ko du e
3: ki gbogbo eti to ni anfani ati ma gbo mi ni dede akoko yi oruko temi ni olawale osu olale alase ileise osula aba ileise to je pe igbaye gbadun gbogbo eda lo je won logun nibi kafewe ategbo tuide daide gbogbo aisan olojo pipe abi eyi to sese bere aisan telomi ti nawo nawo si tan ti fe gba kamu tan ti fe sori tinu e mo ti je ka gba kamu aburu o adiye ti o ti ikusi le jagbado ileise wa lo si agbekale egbogi alagbara bi ara egbogi oni beta 3-in-1 package to nse ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fa sababi re osula eye solution powder plus osula ababitas osula antibiotic powder mete ta ni joba si ti sayewo lori re tan si ti lu lonte won ti ni NAFDAC number o to ba nse wa bi eni pe oju wa nlewo o nta baba o n to sumo la le ri to ba jin a o le ri eyin ri bi oye se le yin ri kurukuru koto leyin wo o wa n do gegele loju wa eyin ori na kan kan to ba we mo abi gbogbo nkan n sokunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese n fa yin ni tete ke to le jade eyin o da oju eni to n ki yin mama gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titi wa eyin o le wa moto lale mo nitori airi na won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titi wa iru oruko owo lawon oloyinbo ni won ti n ba wa pe ntin yo iriran ti wa lenu osula eye solution powder plus ni egbogi tawon aye tun lo to fi ni lokan bale to kaju eyikeyi isoro to nyo oju wa lenu ile ise wa lawon eyan juwe fawon eyan won to ni pe ni ja oju tan ti nawo nawo toto popete si danu nitori re si e ma laagun jina mo o eye fowo sofo eyin ologbon dori eja mu eyan te ba ti ri pe nkan kan ti n sele si oju wa tabi ani eni to n sele si ile ise osula haba ni ke mo botara osula eye solution powder o ni gbogbo awon to ni pe ni ja oju tun lo ta fi mori bo lowo anawo si gu atu osula eye solution powder o mu oju to n fu to ri bi oye atoju to n wo bai bai ti ko le kawe ka bible mo le rekete ni o gbogbo eyin to je pe beyin o bai ti figo soju eyin o kin ri nkan ka I mo figo soju kawe ka bible te phone te computer ki mo je ke eyin o mura si ntin yo won lenu ninu oju o ntin yo ni lenu ninu oju lo si ye ka moju to ko to di pope melo melo aseyori ta ti ni akai mo ye ejeri ni le se osula haba se ti arabirin kan to je pe bi o bai ti figo soju ko kin ri nkan ka tolorun lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se osula haba lana danu fi dopin lori oju won o osula eye solution powder ti wa yi won o kin kan soju o enu bayi le ma lo si te si ma ri result re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa n pariwo pe awon o mo ri na dada tan ni se lo ma n dabi en pe kurukuru n bole ninu oju awon nkan kan se weli weli ninu oju won to dabi n pe iri n se gbogbo nkan wa n do funfun funfun loju grandma grandpa ba se n ko lugba be na n ko lawo ninu ile e ma mo je ko ro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won o mo gbodo di tan wole keyin o fe jeun kori na ri to fe je ka le do wole ka mo ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni re lede gbogbo wa o address wa ni yi o
4: fun anfani gbogbo eyin te n so pe baba osula gangan le fe ri a wa ni bi ipate esegun tin lo lowo lowo ni ilu epe ni bi gbogbo te ba ti n bo te ba ti bo le ni epe e so wi pe kan ma gbe lo sí recreation center níbi ipate ẹsìnkú tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀ apọ̀ ńbẹ̀ o tẹ́ ẹ bá ti wọnú ọgbà stand 6 ni mo wà o ẹ rí pé ẹ rí stand 6 kẹ tó wọlé o ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o olú iléeṣẹ́ wa wà ní ìkòròdú ń bi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní agric bus stop ẹ sọ pé ń lọ sí asọ́lọ̀ ilé epo tó dojúkọ asọ́lọ̀ bus stop yẹn gangan street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ odò arawa street number 30 ẹ bèrò sula àbá ńbẹ̀ iléeṣẹ́ wa tún wà ní ifọ̀ ẹ bọ́lẹ̀ ní first park bus stop ní ifọ̀ ẹgbẹ́ ọ̀kadà ẹ sọ pé ń lọ sí ọ̀dọ̀ bàbá òsúlà ní Dọ́kṣán Àbàtà tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ti rí bánà wa ń ta ńbẹ̀ a tún wà ní ìkẹjà long ń bi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Ladipo bus stop ní ìkẹjà long ẹ ti rí ilé epo Majok níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ magnet shopping complex ní block 125 ẹ ti rí bánà wa ní entrance ibẹ̀ ẹ bèrò sula àbà
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o WhatsApp number wa náà sí ni 070-3861-5168 070-3861-5168 070-3861-5168 Emule kan si 070-3861-5168
6: Wọ́n àgbàbọ̀ wọn sọ pé igi gbogbo máa gbomi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba máa gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá bíbámi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde kúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti lọ́gbàrá lọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúlá Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
7: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ̀ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́

0: tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ tó bá wá rí bẹẹ máa bọ lọdọ òsúlá herbal òtítọ inú àti ìbẹrù ọlọrun ni wọn fi ń ṣiṣẹ tiwọn kò rú dúró.
1: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ̀ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́

0: tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ tó bá wá rí bẹẹ máa bọ lọdọ òsúlá herbal òtítọ inú àti ìbẹrù ọlọrun ni wọn fi ń ṣiṣẹ tiwọn kò rú dúró.
1: Iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tó bọ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni iléeṣẹ́.
2: Tolori si risi sari.

我发小云

0: sọ̀rọ̀ fún wọn kó máa yé wọn yé wọn. A lè lò fún mi.
1: Alẹ́ ni o bá ti ń bá rìn má fura má fura
0: ẹ̀yà fura sí wa nígbàdá ẹ̀. Ọmọdé bá bẹ̀rù okùnkùn kò yẹ ká bá wí. Má bàbá wá dàpọ̀ mọ́lẹ̀ ló yẹ ká fura.

I'm going to go to the hospital.

0: be coming. I my not be coming. I my not be coming.
1: Good.

0: ọgbọ́ àti bọ́ọ̀mù ṣáàtì ìbàwọn lójú. Mo wá ní ọ̀dà àkùnpà lẹ́rùn. Ó wá ìsọ pé kò sóòrè ọ̀fẹ́ rárá. Ọ̀rẹ́ tó bá tọ́ mí jẹ òun lọ jẹ.
1: Ìlú Kánádà wa ò ní pẹ́ lọ.
0: Gẹ́gẹ́ bí sì tí mo fi sọ bẹ́ẹ̀ ń gbà náà. Mo rí pé ajẹnifá mi lọ̀rọ̀ ẹ̀mí ni.

0: 是他。
1: I'm not going to be able to do it.

pẹ̀lú àwọn akọrin òde náà lélẹ́yìí old school lápẹ̀ náà tún ni.

Sushi, you know me, Oshima. Nina, what you want to

0: náà nìyẹn ẹjọ́ aṣẹ́nu dédé sí báyìí ká tún pàdé ńjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́mọba mi àláwùrà bí àáfẹ̀gbẹ́ lélẹ̀ láìpẹ́ láì jìnà torí bí mo bá di bí aago mẹ́rin lóní kogó àwọn ètò wọ́ọ̀tún wa bẹ̀rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú àṣẹ ọlọ́run kọ́lọ́run bá jí wa sójúmọ́ rí sójúmọ́ ayọ̀ sójúmọ́ àlàáfíà ni ẹ̀yin dẹ́ wà nílé ẹ dákun mọ́ bínú yékèmí náà fi àmì lélẹ̀ lédè àsìkò yìí tó bá tún dijọ́ mẹ́jọ àkọ́tún ni màá mú wá fún yín pẹ̀lú àṣẹ ọlọ́run bá mi òkè òun ni ká jẹun pẹ́ lẹ́nu òun fọ́ ọlọ́run fún náà ni ò fẹ́ ẹ dákun mọ́ bínú mo ti bá yín wá àwọn orin yẹn kalẹ̀ ní kọ̀ọ̀kan ìjejì bákan náà old school latẹ́ fáwọn tó wọn tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí rẹ̀mí àlòkù wàsíù alábí pàṣúmà wọ́n tún sọ fún mi pé kí n bá wọn wá sheffield aláwo old school latẹ́ àtẹ̀jíṣẹ́ yín mo rí ẹ dákun mọ́ bínú a máa yọ síra wọn ni ẹ gbà báyìí ná ẹyin tó ṣùpá ẹ ti jẹ lọ́mọ yẹn. Níjọ́ mẹ́jọ kọ́lọ́n sọ àjùgbà náà lọ àtùgbà bòmí wọlé live and direct jẹ́ ìṣẹ́nu yẹn síbi èmi náà lọ́mọ yín ọ̀rọ̀ yẹn lólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi ojúmọ́ rẹ ò á sùn láyọ̀ kájí láyọ̀ o.
1: My place to Nigeria, my country.